0: Live is good on Adaba FM. Gaining velocity on Adaba FM.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí data wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ baba aṣọ, iyùn baba àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ilé ẹjọ́ gíga ti ń bẹ nílùú Àkúrẹ́ ló ti sún ìgbẹ́jọ́ ti kọmíṣánná fọ̀rọ̀ owó níná Ọmọ́wùnmí Isaac tí ó pè tako ẹni tó fìwà kan jẹ́ agbèfọ́ba àgbà ní ìpínlẹ̀ yìí Adékọ́lá Aláwòye tó jẹ́ amòfin àgbà àti àwọn ọmọ ẹgbẹ́ Ọ̀wẹ̀ Elders Forum náà ti sún ìgbẹ́jọ́ ọ̀dà ọjọ́ kẹjọ oṣù kẹwàá ọdún ti àwà yìí. Gẹ́gẹ́ bí kọmíṣánná fọ̀rọ̀ owó níná ti ń béèrè fún ìyẹn Ọmọ́wùnmí Isaac, ó ní kí àwọn tí òun pè lẹ́jọ́ yìí kí wọ́n tọrọ àforíjì ìta gbangba lọ́wọ́ òun kí wọ́n sì san owó gbà má bínú fún òun nítorí ohun tí wọ́n sọ sínú ìwé ìròyìn tó jáde ní ọjọ́ kejì oṣù kejì ọdún tí a wà yìí ló jẹ́ ti ìbanilórúkọ jẹ́ níbi ìjókòó ọ̀hún. Ẹni tó jẹ́ agbẹjọ́rò fún olùpẹ̀jọ́ Ọlá Olúwa Ìmọ̀rù ló rọ ilé-ẹjọ́ pé kó fẹ́ ìgbà wọn láti mú ìṣàtúnṣe dé bá àwọn nǹkankan nínú ẹjọ́ tí wọ́n pè tako àwọn yìí. Ẹni tó jẹ́ agbẹjọ́rò fún àwọn tí wọ́n pè lẹ́jọ́ Adékọ́lá Ọláwòye tó jẹ́ amòfin àgbà ló sọ pé òun ò tako àwọn ìṣàtúnṣe tó fẹ́ mú dé bá ẹjọ́ tí wọ́n pè tako wọn.

0: sí ilé ẹjọ́ ní gbogbo ẹ̀ ti já sí pàbó tó sì ní ìgbẹ́jọ́ ọ̀hún ló ń tẹ̀síwájú ní ọjọ́ kẹjọ oṣù kẹwàá ọdún tí a wà yìí. Ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ti ń bẹ nílùú Àbújá ló sọ pé ìdájọ́ tí ilé ẹjọ́ gíga ti ń bẹ nílùú Àbújá tó gbé kalẹ̀ wípé kí àjọ INEC ó má ṣe rí ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC àti ẹgbẹ́ òṣèlú mẹ́rin mìíràn gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú ló jẹ́ èyí tí kò bójúmu tí wọ́n sì yí ìdájọ́ ọ̀hún dànù. Ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ti ń bẹ nílùú Àbújá ló sọ pé ìdájọ́ tí wọ́n gbé kalẹ̀ ní ilé ẹjọ́ gíga yìí ló jẹ́ èyí tí kò dúróore àti pé wọ́n ní ilé ẹjọ́ gíga kò lẹ́tọ̀ọ́ láti gbọ́ ẹjọ́ ọ̀hún. Ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta tí wọ́n jókòó gbọ́ ẹjọ́ ọ̀hún nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn ni wọ́n sọ pé pẹ̀lú gbogbo ẹ̀rí máa jẹ́ ìnìṣó tí ń bẹ nílẹ̀ ó ṣe àfihàn pé ẹgbẹ́ òṣèlú ADC ló lẹ́tọ̀ọ́ láti jẹ́ ẹgbẹ́ òṣèlú àti láti ní olùdíje nínú ètò ìdìbò tó ń bọ̀ ní ọdún 2027 nítorí ẹgbẹ́ òṣèlú yìí ti wà tẹ́lẹ̀ tí ó sì jẹ́ pé àwọn ènìyàn ni wọ́n ti díje tí wọ́n sì jáwé olúborí lábẹ́ ẹgbẹ́ náà. Àjọ ológun orí omi sọ pé wọ́n ti tẹ àwọn olè ajépowà méjìlá kan pẹ̀lú ọkọ̀ tó gbé epo kan tí a gbé pé iye epo ọ̀hún ló lé ní 500,000 naira. Ọjọ́ 23 oṣù tí a wà yìí ni owó tẹ àwọn wọ̀nyí ní ìpínlẹ̀ Akwa Ibom. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní ikọ̀ Operation Delta Sentinel ni ó ṣiṣẹ́ tí owó fi tẹ àwọn olè ajépo wà yìí. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ adarí ikọ̀ ọ̀hún, Commodore AA Umar ti sọ, ó ní lẹ́yìn tí owó tẹ àwọn wọ̀nyí pẹ̀lú ìwádìí fínífíní tí wọ́n ṣe, wọ́n rí i pé ṣe ni wọ́n jí epo yìí wà tí ọwọ́ sì tẹ àwọn 12 nínú wọn. Ìròyìn ní kùtù àìló ń dé sí etí ìgbóyín láti iléeṣẹ́ rédíò àdàbà 88.9 FM Àkúrẹ́. Tá a bá ti padà dé ẹ gbọ́ bí 14 ṣe kúkú òjijì ní ìpínlẹ̀ Kenya ní orílẹ̀-èdè Kenya ẹ má ikú ńbẹ.
1: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
2: Abba aṣọ òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 62 53 091 60 62 62 53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide me.
0: Ẹ káàbọ̀ padà fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí àwọn ìròyìn wa à ń bẹ lórí ẹ̀rọ ayélujára wa www.adaba889.fm. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti pàṣẹ fún àjọ ológun àti àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn òṣìṣẹ́ láàbò tó kù láti rí pé ọwọ́ tẹ gbogbo àwọn tó lọ́wọ́ sí àkọlùkọgbà tó wáyé nílùú Naridon níjọba ìbílẹ̀ Karo ní ìpínlẹ̀ Kaduna. Nínú àtẹ̀jáde kan látọ̀dọ̀ agbẹnusọ fún ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà, ààrẹ Tinubu pàṣẹ fún àwọn òṣìṣẹ́ láàbò láti rí pé ètò ààbò tó péye kó wà káàkiri àwọn ìlú kéréje kéréje àti àwọn abúlé láti lè rí pé àlàáfíà jọba. Ààrẹ Tinubu ló tún wá sọ pé ìjọba òun náà ni ó ń sa gbogbo ipá rẹ̀ láti rí pé ètò ààbò dúróore ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó sọ pé ìjọba àpapọ̀ ni kò fi igbá kan bọ̀kọ́ nínú láti lè rí pé àwọn ènìyàn jẹ àǹfààní ìjọba àwa ara wa tó jẹ́ pé ètò ààbò tó dúróore ń bẹ lára rẹ̀. Ní báyìí àyà rẹ̀ Olúrẹ̀mí Tinubu ló sọ pé ìjọba àpapọ̀ ló ṣetán láti kojú ìṣẹ́ àti òṣì àìsí oúnjẹ láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó kù díẹ̀ káàtó fún. Ó sọ̀rọ̀ yìí nígbà tí ó ń pín oúnjẹ àti àwọn nǹkan míì fún àwọn ènìyàn tó kù díẹ̀ káàtó fún níjọba ìbílẹ̀ 18 ti ń bẹ nípínlẹ̀ Ondo. Àyà rẹ̀ tí àyà igbákejì ààrẹ ilẹ̀ yìí Hajji Anana Shettima tí ó ṣojú fún ló sọ pé oúnjẹ tí wọ́n pín yìí ló wà lábẹ́ ètò Renewed Hope Initiative léyìí tí ààrẹ Bọ́lá Ahmed gbé kalẹ̀ ní oṣù kẹta ọdún 2024 léyìí tí wọ́n ti ń pín oúnjẹ fáwọn tó kù díẹ̀ káàtó fún àti àwọn àkàndá ẹ̀dá ti ń bẹ láwùjọ. Aya Tinubu lo so pe awon je ti won pin yi lo je olosoosu.

pọ̀lọ́ wà láti fi ìfẹ́ hàn. Àwọn kan fi hàn ní gbangba, àwọn mìíràn fi hàn láìṣe ariwo. Ṣùgbọ́n tí ìfẹ́ bá jẹ́ tòótọ́, bóyá fún ara ẹni tàbí fún ẹlòmíì, ó máa fi hàn pẹ̀lú oúnjẹ òwúrọ̀ mílìkì pig tó rọ̀ tó dùn tó sì ní ohun aṣaralóore. Ó kún fún vitamin, protein àti calcium tó máa mú kí o ṣètò dáadáa fún òòjọ́ rẹ. Ìtorí

0: Jésù ká pẹ láyé a pẹ jù bẹ́ẹ̀ lọ́rùn ilẹ̀ ti pé wuradà yèyí ọmọ ti lọ sinmi láyà Jésù olùgbàlà. Gbogbo ẹbí àti ọmọ màmá wa. Queen Mother Janet Abiye Oluwaṣọla, Aya Ọláṣẹ́yìndé Ajayigo, ọmọ Kọ́líù Làwá, ọ̀tún ìyá ìjọsí ẹ̀sìn, òkè ìlérí, Olúwa Àkúrẹ́, 95 years ni màmá lò kọ́lọ́jọ́ tó. Ṣíwọ̀ wọn láyé o. Bí ètò òsìnkú màmá yóò ṣe lọ nìyí. Wednesday, August 5, 2026 ni àṣálẹ̀ orin onígbàgbọ́. Ilé màmá ní Ṣọlágbadé Street, Sign Muslim College, Owe Àkàlà, Àkúrẹ́, Ondo State. Thursday, 6 August 2026, àárọ̀ lẹ́yìn ìferúferú yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ nílé màmá. Ó náà ni ìdúpẹ́ níjọ CAC òkè ìlérí Olúwa Off Commercial Secondary School Àkúrẹ́, Ondo State. Gbígbàlejò yóò wáyé ní Saturday August 8, 2026 láago mẹ́wàá òwúrọ̀ ní St. Luke Event Center, ìdí àgbà tuntun Àkúrẹ́, Ondo State. Ó kárí oyè yìí ọmọ.
1: A máa lẹ gàrí gàrá gbogbo. A máa bí òṣùwọ̀n, a máa jájá tán máa rẹ̀ ní koko lulẹ̀ òṣùwọ̀n.
2: Ẹ̀yin tèmi, ohun rere ti ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí o. Ìjẹ́ ti ẹ̀ mọ̀ pé ìjọba ti ṣe àgbéǹde àwọn ilé-ìwòsàn Labode Health Center tó ti dẹnu kọlẹ̀ tẹ́lẹ̀ rí tí wọ́n tún 3,500 káàkiri orílẹ̀-èdè yìí pẹ̀lú 1,000 àwọn ilé-ìwòsàn Labode mìíràn tí wọ́n ṣe àtúnṣe rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ìjọba tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ elétò ìlera Labode tó tún 2,980. Wọ́n sì gba 19,000 àwọn agbègbè ṣiṣẹ́ láti pèsè ètò ìlera tó péye fún ìwọ àti mọ̀lẹ́bí rẹ pẹ̀lú owó tásẹ́rẹ́. Láwọn ilé-ìwòsàn Labode Health Center ti ń bẹ lágbègbè rẹ. Ètò ìwòsàn ń bẹ fún àwọn aláboyún fún gbígba abẹ́rẹ́ àjẹsára, ìfètòsọ́mọ bíbí àti rírí àwọn òṣìṣẹ́ elétò ìlera tó yanrantí fún àmọ̀ràn. Ilé-ìwòsàn Labode Health Center súnmọ́ ju bí o ti lérò lọ. Mú àwọn ilé-ìwòsàn náà dájú, fọkàn tán wọn kí o sì lọ sí èyí tó súnmọ́. Ó yẹ ìjà àjọ sọ́pọ̀. Mú àwọn ilé-ìwòsàn Labode rẹ dájú, fọkàn tán kí o sì lọ sí èyí tó súnmọ́. Ìkéde yìí wá láti ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ tí ń rí sọ́rọ̀ ètò ìlera abẹ́lé tá a mọ̀ sí National Primary Healthcare Development Agency.
3: St. Matthias Anglican High School, Akure, a first-class mixed school that operates the day and boarding policies with decades of excellent performance in external examinations such as NECO, WAEC, and NAPTEB. Our products are high flyers in various sectors of the economy in Nigeria and abroad. Our students also excel in sports and entrepreneurship. We are particular about a very cordial relationship between parents and teachers to ensure joint effective mentorship for our students. Owned by the Anglican Communion, the school welcomes children of all faiths who desire sound education and high moral values. Admission is on for the 2026-2027 academic session, so parents are advised to obtain forms for their children and wards at the office of the Vice Principal Administration or the office of the school registrar. St. Matthias Anglican High School, Akure, is directly opposite Akure Shopping Complex, Alagbaka, Akure. Call 0816-450-1814. Or 0706-110-0761. St. Matthias Anglican High School, Akure. Discipline, faith, and learning. Management, announcer.
4: Hey, hey, hey. Okay, 2026, you might want to do it together.

0: Frank Communications tún bọ̀ nàrà yọ. Odún ni wọ́n wọn kìí ṣàìmọ̀ olóko. Tá a bá ń sọ̀rọ̀ nípa kọ̀m̀pútà láptọ̀p nílẹ̀ yìí, má làágùn jìnà. Ọ̀dọ̀ wọn ni kó o máa bọ̀. Má fowó tó làágùn kó o tó rí. Tún ra ntí ò dá o. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ àti ìwọ tó nílò kọ̀m̀pútà láptọ̀p. Má bọ̀ ní Frank Communications kó o wá ojúlówó láptọ̀p tó fini lọ́kàn balẹ̀ tó tún lálòpẹ́. Tún gbọ́ o, gbogbo kọ̀m̀pútà láptọ̀p tó bára lọ́dọ̀ wọn báyìí, ẹ̀dínwó ló bá dé. Pẹ̀lú ẹ̀bùn kọ̀m̀pútà láptọ̀p bag, digital mouse, kọ̀m̀pútà láptọ̀p stand àti charger, Frank Communications ti kó kọ̀m̀pútà láptọ̀p wọlé bìbà. Irú èyí tó bá ń fẹ́ ńbẹ lọ́dọ̀ wọn, okòwò ńbẹ lórí kọ̀m̀pútà láptọ̀p wà ra tiẹ̀. Kò tún kẹ́kọ̀ọ́ ìdókòwò lórí kọ̀m̀pútà láptọ̀p. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́, ẹ̀yin akẹ́kọ̀ọ́, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, òṣìṣẹ́ ìjọba, gbogbo yín lẹ nílò kọ̀m̀pútà láptọ̀p lásìkò yìí o. Tún gbọ́ o, àǹfààní san díẹ̀ díẹ̀ tún wà. Bóyá ìwọ náà máa bọ̀ ní Frank Communications tó wà ní Frank Complex 7 Okemeso Street, lẹ́yìn Unity Bank. Telephone 0906-123-3331 tàbí 0803-353-4200. Frank Communications, kọ̀m̀pútà láptọ̀p tó dáa tó fini lọ́kàn balẹ̀. Ọ̀dọ̀ wọn ló ti ríra.
1: Ọlọ́run alágbára tó ti ṣetán láti nà owó agbára ní ìlú Àkúrẹ́. Ìdíre tí ìjọ Disciples Interdenominational Ministry aka Christ Disciples Church fi pe gbogbo nípòjípò síbi 2026 annual convention pẹ̀lú àkòrí Vengeance Ẹ̀sọ́ Tàṣà. Ó ti pẹ́ tí ayé ti ń fi ayé rẹ̀ dábìrì àbí bọ́ọ̀lù. Ọ̀nà àti jẹ ti ṣe rere ní ìgbéga lálùyọ́wádí gágá. Tó bá rí bẹ́ẹ̀, ìwọ gbogbo ni convention yìí wà fún. Sára ṣàṣà wá gbàdúrà láti jagun ṣẹ́gun kí Ọlọ́run ẹ̀sọ́ gba ẹ̀sọ́ lára àwọn ọ̀tá rẹ̀. Àwọn ìránṣẹ́ lọ́hùn tí Ọlọ́run yóò máa lò. Bishop Joseph Adébáyọ̀, Archbishop Dr. Elijah Taiwo Ọdẹ́rìnlọ JP, Prophet Akọ́mọlẹ́yìn Fọlọ́run Sọ, aka Bàbá Ìlérí Àṣẹ, Pastor Mrs. Comfort Ọládèjì táwọn jẹ́ host. Níbi tí bàbá wa Prophet J. Ọládèjì tí àwọn jẹ́ General Overseer. Convention yìí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kejì oṣù kẹjọ títí ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún 2026. Àwọn àkókò yìí la máa pàdé aago mẹ́fà òwúrọ̀, aago méjìlá ọ̀sán àti aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Ibi ìpàgọ́ ni 125B 48 Street Oyemekun Road Àkúrẹ́. Ìjọ Disciples Interdenominational Ministry ń pè ọ́ sí Convention 2026 torí Ọlọ́run ẹ̀sán ti ṣetán láti gbẹ̀san lára àwọn ọ̀tá rẹ̀.
2: Gbogbo ọmọ òlu ọ̀dá bára yọ, ọdún aláwùjọ mo ti dé o.
3: Ayo ti ṣe o, ọdún ya mo dé o. Ayo
2: mo lu ọ̀dá. Ọdún aláwùjọ rẹ̀ àti yí ọlé wẹ́rẹ́. Bẹ̀rẹ̀ láti jọ ajé Mọ́ndé. Níjọ kẹtàdínlọ́gbọ̀n. Oṣù keje. Àgbẹ̀ àpòpòrò sódò. Àsàmẹ̀ sọ́dún ìbílẹ̀ rẹ̀. Kọ́bádéjọ kẹta. Oṣù kẹjọ. Ọdún yẹn. Náà sàmójú. Kedere. Ènì ayé. Ní ìbámu. Pẹ̀lú. Ìṣẹ̀ṣe rí alúlu ọ̀dá. Bábá rí rẹ̀. Ayẹyẹ. Ọdún aláwùjọ. Níjọ ìṣẹ́gun Tuesday. Kálíjọ kẹrin. Oṣù kẹjọ. Níbi kí kétékété yan. Aláwòrò ọdún. Àti yan. Ọ̀dọ́. À ń sígbó ọ̀sán. Ọyá ìmọ̀ gbọ́ mi dáadáa o. Ẹ á máa yé gbá. Ẹ̀yàn lé dáadáa, lérun àtọ́dá. Lúlu ọ̀dá. Wọ́n bá ti yọjú kọ́ abẹ. Ojú rẹ̀ bá ti rí. Wọ́n faramọ́. Orífọ̀ ọdún èyí á dùn. Lásìkò ọba rẹ̀ àti tún yanran yanran. Ẹ̀jẹ̀ kábíyèsí ìlú Fábílóyè. Ọba Dr. Olúgbẹ̀ngàn Àlùkò. Àjílúyẹ̀ kọ̀. Adégbèmí.

0: ṣe bẹ́ẹ̀ mọ Oxford Great College Group of Schools tó wà ní Ẹpẹ̀mí Road ìgbà àkọ́kọ́ táwọn ọ̀jọ̀gbọ́n parú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ níbi tí ọgbọ́n ti ń pọgbọ́n jẹ. Ìmọ̀ ń bá wọn rìn oríire wọlé dé Oxford Great College. Ó dàràbà nínú ẹ̀kọ́ ariwo gba gbogbo ìgboro kan. Ìmọ̀ ìjìnlẹ̀ tá a dá sílẹ̀ lọ́dún tó ti pẹ́ ó ń fọ̀n lójoojúmọ́ pẹ̀lú èsì ìdánwò tó yanrantí iléèwé fẹ̀fẹ̀ ó kàǹkà àwọn olùkọ́ yanrantí Mr. Bọ́lájì Adéníyí AKA Master the multiple award winning proprietor iléèwé ẹ̀gbọ́n orí ọ̀fẹ́ àtòtẹ ìjọba ẹkùsẹ̀ ọpọlọ iléèwé tó ti bẹ̀rẹ̀ láti Christ títí dé primary school secondary school wó bẹ̀ láti GSS 1 àti 2 SS 3 iléèwé tí wá kọjá ká kọmọ ká rẹ́gísítà ọmọ fún WAEC àti NECO nílẹ̀ Egypt ká wá kọmọ ń lọ ṣèdánwò nílẹ̀ Kenani rẹ́gísítà WAEC àti NECO ọmọ ẹ̀ lọ́dọ̀ wa kó sì mú lẹ́ẹ̀kan ṣoṣo ọmọ kan kọ̀m̀pútà kan àbẹ́ẹ̀ tí ìbọn ni pẹ́pọ́ pọlọ ọmọ bá kú pátápátá tí ò mọ̀wé kà kò tí dé iléèwé Oxford Great College ni àwọn aṣòkúdala yọ ọpọlọ olùkọ́ tó mọṣẹ́ ìníṣẹ́ ìwà ọ̀kà ìṣímẹ́rin ẹ̀pìnmẹ̀ àkókò ògbẹ̀ àkókò ìkàrẹ́ arígidi àfùngbà ìbòròpá wọ́n lè jẹ́rìí sí dáadáa ṣé dé ilẹ̀ ń fẹ́ ni àbí bọ́dì àwọn mọ́tò tó bá kọ́ ọmọ yín wà lẹ́sẹ̀ pẹ́ ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni registration NECO àti WAEC kò gbẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ pè wá 0816 439 8283 Oxford Great College ọgbọ́n bẹ èèyàn wà.
1: Every great advertisement tells a story, but every successful advertisement must also comply. The Advertising Regulatory Council of Nigeria, ACON, invites you to the Southern Regional Advertising Conference 2026. With the theme, Regulatory Compliance and its Challenges. Join renowned industry leaders as they discuss the future of advertising, regulation, and professional excellence. Speakers include Julia Okujax, FRPA, Barrister Aaron Audu, FNIPR, Professor Stan Iyoza, ARPA, Honorable Ayaun Chike, FRPA. Commencing from Wednesday 19th and Thursday 28th August 2026 by 10 a.m. prompt at Ibom Hotel and Golf Resort, Uvo Akwa Ibom. Register now. Early bird 100,000 naira. Ends July 14, 2026. Late registration 150,000 naira. Till conference day. For inquiries, call Remy on 0803-832-6586 or Lawrence on 0803-952-8018. Southern Regional Advertising Conference 2026. Where compliance inspires confidence. Prepare. Announcer Dr. Ololeko Fadolopo, FRPA, Director General, ACON.
2: Lọ́ta ogún oyó máa sùn lọ́wọ́ ọ̀gán ọmọ rẹ̀. Ibama ẹ̀rẹ̀ o, ẹ̀rẹ̀ ò bá má. Ibama ẹ̀rẹ̀ o, ẹ̀rẹ̀ ò bá má. Ihò
3: ọ̀pẹ̀kọ àtọ́dọ́. 50 years Yibawa Prince High Chief Adelota Moses Ogunoye ló ti sùn lọ́wọ́ ọ̀gán ọmọ rẹ̀. Ọ̀gán ọmọ gẹ́gẹ́ òfin ó tó àsìkò dánwò yá sí.

0: àlọ́ba ní bí ẹrù rírù.
1: Tó bá jẹ́ torí ọ̀rọ̀ iléeṣẹ́ tí ń pèsè stationery.
0: Evergreen mà lọ̀gá o, àwọn làgbà.
1: Kọ̀kọ́ ni tètè.
0: Standard,
1: impressive,
0: affordable and incontestable stationery.

0: Yari Mix.
1: The Latter-day Church of Jesus Christ ló ń pe gbogbo ènìyàn sí convention ọdún yìí. Àtàjọ̀dún ogójì ọdún tó lọ́run ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀. Àkòrí àjọ̀dún àti ìpàgọ́ ọlọ́dọọdún yìí ni gbígba ohun ìní wa padà, possessing our possession. Táwọn ẹsẹ̀ wúra rẹ̀ jáde láti inú ìwé Joshua 21 verse 43. Ọjọ́ karùn-ún sọ́jọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún yìí làjọ̀dún ohun o pẹ̀lú ọlọ́kan òjọ̀kan àwọn àlàkalẹ̀ ètò àdúrà. Ohun ìdánilẹ́kọ̀ọ́ ojúlówó ọ̀rọ̀ Ọlọ́run tí ṣe àmì pẹ̀lú iṣẹ́ ìyanu alágbára yóò ṣẹlẹ̀ nítorí Ọlọ́run á rìn pẹ̀lú owó agbára ńlá fún ìtúsílẹ̀, ìwòsàn, ìdáǹde, ohun ìgbàlà ní kíkún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ikọ̀ àti ìríjú ni Ọlọ́run yóò lò nínú convention àti 40th anniversary yìí o. Pastor K.S. Enison, Reverend Dr. Olúsọjí Olúyọrí, Pastor Aro Banfẹ, Pastor Ali Johnson àti Dr. Kayode Ajayi, International Headquarters Convention Ground. Tijọ Latter-day Church of Jesus Christ tó wà ní Latter-day Avenue Ayétẹ́jú Ìkálàmù Àkókó ni convention àtàjọ̀dún yóò ti wáyé o. Wá kó wá kópa nítorí Jésù dúró dì ọ́.
2: Martina. Across Nigeria, teachers are changing lives every day. Now, it's time to celebrate them. Applications for Multina Teacher of the Year 2026 are officially open. If you're a secondary school teacher, register now at www.multinateacheroftheyear.com. This year's grand prize winner will receive a brand new Honda SUV, 10 million naira cash prize, capacity development training, school infrastructure, and a one-year supply of Multina. Second prize winner gets 5 million naira. Third prize winner gets 3 million naira. And the state champions will receive 1 million naira each.
3: The Multina Teacher of the Year is an initiative of Nigerian Breweries Felix Ohiwere Education Trust Fund, supported by Union Bank, Airpeace, and Honda. Entries close August 7, 2026. Terms and conditions apply.
4: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dẹ́ta àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, máa ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
5: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
6: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
7: Ẹ tọ́ ìgbéyàwó láyé.
8: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
9: Kí ló ṣẹlẹ̀?
8: Kí wọ́n tó so wá pọ̀, ìjọ orán tí pọ̀ ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi. Fìríìjì kọ́ ẹ̀rọ ọ̀fọ́ṣọ́ kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ́ nílé ẹni 2026.
6: Ní tòótọ́.
8: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
6: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
9: Èmo ló tún jẹ́ CDK báyìí.
6: Bẹ́ẹ̀ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
8: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
6: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
8: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
6: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà. Download CDK lórí Play Store àti Apple Store.
10: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pé 0707 484 3351.
11: CDK, sọ́yẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: 88.9 FM. Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀.
1: Jẹ́ kí n kú ikú olódodo kí ìgbẹ̀yìn mi kí ó sì dàbí tirẹ̀. Bájẹ́ ní àdúgbò ọgbọ̀n tó kẹ̀ àgbàkókò ń kéde sí kọ́ ẹ̀sàṣẹ́ kábẹ́ òkú bàbá wa. Ìwọ́sí Ọlọ́run àlàyé olùṣọ́àgùtàn Gabriel Ọlọ́run dá Bájẹ́ JP. Ẹni tó fìgbà kan rí jẹ́ rẹ́gísítrà sí ẹ̀sìn tíọ́lọ́jì ilé-ìfẹ́. Fọ́mọ́sùn Sẹ́m Seminary Iléṣà. Founder of Crisis and National Bible College Ìkàrẹ́. PTA Chairman Òkè Àgbẹ̀ High School. And Pastor CAC Ọlọ́run dá mi láre àjẹ́ Òkè Àgbẹ̀ àkókò. Bàbá wa Bájẹ́ ti fi ayé àti ìgbàwọn fẹ́ Olúwa àti àwọn ènìyàn. Nígbà tí ó tó àkókò ní ojú Olúwa, Ọlọ́run sì ran Jésù pẹ̀lú Apostle J.A. Babalọla. Tí Agẹli Gabriel láti gbé Pastor Gabriel Ọlọ́run dá Bájẹ́ gẹ̀gẹ̀. Ó ní ọkàn àyà Abrahamu lọ́jọ́ kìíní oṣù kìíní 2026.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Ṣadé kù ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
5: Màámi.
4: Ṣùgbọ́n dúró náà, ó ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
5: yẹn. Hypo kẹ̀.
4: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
6: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
7: Kérésì Monkey Smart àbí Concentrinia. But now monkey will jump past the eye, they quick see.
8: Don't call me auntie.
7: This Big Brother Ninja Season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you.
8: Okay.
7: Everybody come show themselves.
9: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja Season 11. Sharply recharge a decoder. Make you not for miss anything, no. All the gas goes, they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream if you day road. Headline sponsor, Bet Power. GoTV.

0: careful. And if you be say you dey commot solar panel, solar battery, say no concern you
1: on a cable. You the stick.
0: Are you the stick cable? Are you see and we talk say no concern you?
1: And are you the buy? You where they buy all these things?
0: Are you not saying that stolen things? Say you they buy them.
1: They said they get association, no.
0: Of people they buy stolen items.
1: Well, yes, he did. Now what for you?
0: I don't talk at that time. You say me, I don't break it. Say we be reflection of our government. After we go come from circle, we go come close our church. Say ah, government is eating baguette gum.
1: No cable. No cable where they steal. For this area, we be say you no get place where they sell them.
0: And those people know so that stolen item.
1: Before go.
0: You na go reap the fruit of una labor. Not just the ask, just say ah. You say along Jackie Jiro show me a hand at this one. You go Jerry, you go shop am, you go belle fool, you go. You know no say the fourth generation. Time not there again, no. He said because if they talk and they go here, we know finish out today. But everybody know your own. You know your. I know my own. As in the talk, you know your own. Conscience said they judge you. You know now. Nah. Write your ways, oh. Make you write your wrong now. I don't play my part. Play your part. So that on those states and Nigeria go fit better. My own name is Patience Olusegun. I go see you next week by God's grace.
1: My own name is Michael Aki. Today, my bio go to say, God bless Nigeria.
2: 1.5 FM. Stay riveted.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí data wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
4: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
5: Ẹ tó kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tún bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Ilé-iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Herbal Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbara wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpọ̀nyanrin ń ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbara wa nímọ̀ràn ká sì fi sí òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀nyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀, dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀, ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà, ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Sàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún, ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun. Ẹ bá ń bẹ ọkọ mi, ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ọ wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. k'Olorun oba ko ma je ki abamo ko gbeyin oro gbogbo wa eyi ni ile ise to wa nse gbogi 24/7 aba mixture la fi wa ngbara wa niyanju wi pe iwo yawo to ba mo wi pe oko re o se daada to ninu ile gbiyanju ke ejo wa ojutu si ona abayo ni ki se wi pe awon beta ana seta o na lo le jo na abayo iwo na gbiyanju ko ra egbogi 24/7 aba mixture ko ra foko re ko bere si ni takebe a nje n to dun a mu n to dun elomi wa ko le bere mu nkan le mo be elomi wa ko le ririn seju marun yo ti ma fowo le badi gbogbo awon nkan ta nje dedun dedun yi to sakoba fun ago ara wa laye atijo awon baba nla wa ti won ba je nkan dedun o lawon egbogi ti won fi mo koju e awon egbogi na la wa po papo sinu 24/7 aba mixture lati mo je iwulo fun gbogbo awon eyan o wulo fokunrin o wulo fobirin o wulo fomode be lo wulo fun agbalagba esi wa mo wo egbogi ta nsoro re yi ko lo tinu rara omi ponbele na fi se ajo nafda ki si fontelu iwo na lo ra loni tori pe ija wa ija osi always guide ni won ni ko guide ara re e je nkoko doke lo na mo si npada abo e ku kale
6: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti su mi, ise lo pariwo, eyin didun, ara riro, e wo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, oda, ti e kon sun lo ni.
7: Aba, ajo ko ti gbo ni, nipa 24/7 aba make sure. Korojo gbogbo bile ta won kunrin bire fun gba gbogbo. Akanse gbogi bile, ta gbe kale lona ti gba lode, 24/7 aba make sure. Ko lo ti nu rara, o ka gbo eyin didun, ara riro, a fo gede gede do ti ara danu. Logo lo mo Korea baduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pe lo re ajo na da ki fonte gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062623 0916062253 oruko money janu omo 24/7 abamission gbogbo iga ijawa ija osi always guide me
5: Beni, ijawa ija osi, always guide no ni. Se wari bogo e yiti eba fe di alagbata. Fule sheto nse bogi 24/7 aba mikcho yi. Namba yi, o nan ni ke eman pi. 091-60-62-62-53. Eje nkpe le kasi. 091-60-62-62-53. Tu, otu di bami ina, ta tu man padi. Ire o.

0: kú sí ọkọ mi.
1: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Hypo.
5: Pọ̀lú wà láti fi ìfẹ́ hàn. Àwọn kan ń fi hàn ní gbangba, àwọn mìíràn ń fi hàn láì ṣe ariwo. Ṣùgbọ́n tí ìfẹ́ bá jẹ́ tòótọ́, bóyá fún ara ẹni tàbí fún ẹlòmíì, ó máa fi hàn pẹ̀lú oúnjẹ òwúrọ̀ mílìkì pig tó rọ̀ tó dùn tó sì ní ohun aṣaralóore. Ó kún fún vitamin, protein àti calcium tó máa mú kí o ṣètò dáadáa fún òòjọ́ rẹ. Nítorí oúnjẹ òwúrọ̀ ní pig ní ìfẹ́ oní pig.
6: Pig, reach for your pig.
7: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wẹ̀ kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: níbi tó ti ra gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó ọbàrà lọ́ máa dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó ọbàrà fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀
1: irọ́ ni o
0: òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CD kí ni mo ti ra wọn kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
1: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
0: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jayé CD Care ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí ẹ̀kọ́ sí wẹ́bsáìtì wa CD Care.

0: mi bori oye ire.
1: Kengo!
2: Fi kábíyèsí ọwọ́ alẹ́ àdìmúlà àti ìlú Kàrẹ́.
3: His Royal Majesty
2: Ọba Adélékè Adéfẹ́mi Adégbìtẹ́ Adédọyìn ẹlẹ́ẹ̀kejì.
4: Òdí o ẹ̀bù òkè.
2: Níbi tí àwọn èjìgbàrà ilẹ̀kẹ̀ yóò ti máa wúyè wọn. Olóyè Pásítọ̀ Káyọ̀dé Ounjúgbàgbé gẹ́gẹ́ bíi baálẹ̀ awara. Olóyè Káyọ̀dé Fọlájìmí gẹ́gẹ́ bíi Ọbásanyà ti ìlú Òkègbè. Olóyè Muhammed Haruna Sunday Ahovi
4: gẹ́gẹ́ bíi aṣáájú Ọ̀vẹ̀bìrà. Olóyè Bádẹ́rù Ọmọ́tọ́lá ní Múrítàlá
2: gẹ́gẹ́ bíi aṣábalóyè ti ìlú Òkègbè Ìkàrẹ́.
4: Olóyè Kọ́ládé Múráínà
2: gẹ́gẹ́ bíi
4: onígbòkó ti ìlú Ọ̀kọ́run.
2: Oyè Mẹ́mọ́rí o.
4: Agogo Bẹ́wà òwúrọ̀ ní kẹ́ pàdé wa láàfin kábíyèsí ọwọ́ alẹ́ tìlú Ìkàrẹ́
2: ní ọjọ́ kìíní oṣù kẹjọ
4: ọdún 2026.

0: ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹbírítì tí wọ́n gbé ìgádẹ wọn lárugẹ látọ̀dọ̀ ní yíṣù. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀ àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Tọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olúwa ń tíṣẹ̀ jínsẹ̀ ń ṣe nù. Pantan yoga, great watches, awoka, senator dressing, resource control ní yíṣù. Ọ̀tà gbàǹtagbà tó ta gbẹrẹgẹdà síbi gbẹrẹgẹdà ní gbàgede ọ̀gbẹ́gbà bùyẹ́kẹtẹ níbi táwọn ọ̀gbẹ́gbà ti rí gbá ọjà pàtàkì kalẹ̀ sí. Oh my God! Bí odindi ọjà ìlú kan lókè òkun ni. Military and paramilitary accessory. Àwọn officers boot. Ní ti civil defense, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn. Àti bẹ́ẹ̀ àti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ni kò tètè wá máa ọ̀dà fún uniform container and sandals. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣe léyọléyọ tàbí dọ́sí dọ́sí. Ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ máa gbé. Ó yá ní nọmba 85 ọba Adéṣidà ní dojúkọ táwọn ọ̀làkùrẹ́. Telephone 080-3452-0455. Ní Yéṣù, a bí bàtà kókó ká.
1: Center for Distance Learning, Joseph Ayobabala University, Ikeji Arakeji, Osun State, Nigeria, request admission of prospective students into Bachelor of Science in Accounting, Computer Science, and Public Administration. Admission requirement, 100 level category, minimum of 5 O-level credit, 200 level category, ordinary national diploma, 300 level category, first degree in related discipline. Application fee for the 3 level of categories is 5,000 Naira only. For Masters of Business Administration, MBA, requirement are minimum of 5 O-level credits and first degree in any discipline, the area of specialization apply. Application fee is 10,000 Naira only. Center for Distance Learning, Joseph Ayo Babalola University, also offer postgraduate diploma in insurance and risk management, religious studies, diploma in library information science and French. Choose Center for Distance Learning, Jabo, the first approved private university center of distance learning in Nigeria. Telephone 080-606-5223 or 080-231-82895 and 080-776-1164 or visit www.cdl.jabo.edu.ng. Director, Center for Distance Learning, Joseph Ayo Babalola University, Kijara.
2: Ọsùnlé ọmọ. Àbárí awáyé ọlá. Ògún wọn dẹdẹ. Kíkẹ́tẹ̀ rọ mọ̀ sí. Èmi yé mi.
3: Ọsùnlé ọmọ.
2: Kí ètò ìsìnkú rẹ tí a lọ. Ọgbọ̀njọ́ oṣù kẹjọ ọdún 2026. Lágbókúrẹ̀ gẹ̀gẹ̀.
3: Kọ́lí Jídẹ́s Funerals Home.
2: Ìrọ̀wọ̀ street.
3: Kàtẹ́lùtẹ̀ Ìyẹ́súlẹ̀ rẹ̀.
2: Ní nọmba 29B.
3: Ìpọ́ Yegun street.
2: Lẹ́gbẹ̀ẹ́ Tífá garage Àkúrẹ́.
3: Àṣálẹ́ orin olùgbàgbọ́ ẹni wẹ́kì.
2: Láṣẹlúlẹ̀ rẹ̀ kan náà.
3: Lágọ̀gọ̀ márùn-ún ìrọ̀lẹ́.
2: Ìsìn Kẹ́yìn àti Jáde Òkú.
3: Náṣẹ nínú ìjọ.
2: Second Heart Catholic Cathedral.
3: Kondoro.
2: Àkúrẹ́ lágọ̀gọ̀ mẹ́wọ̀ ọ̀rọ̀.
3: Ẹ̀yìn ilé agbọ́kú lọ sílẹ̀ Ìkẹyìn.
2: Ọjà sinmi ayérayé.
3: Ní Catholic cemetery.
2: Olúfo.
3: Wẹ̀jẹ̀wẹ̀múdi.
2: Inú Second Heart
3: Catholic Hall.
2: Ìdúpẹ́ ẹ̀ṣẹ́ yọ òkú.
3: Ní Sunday ìjọ kejì oṣù kẹjọ ọdún 2026.
2: Nínú ìjọ Catholic kan náà.
3: Ọ̀nù rẹ̀ ọmọlúgbọ̀ Yegun kìkìrì bòjò.
2: Ẹ kọ́ yẹlẹ̀ yẹlẹ̀ kọ́ yẹ dídí ọ́ni lọ lúlé àbá rẹ̀.
3: Àmọ́ ẹ̀ṣọ́ orí tagun jọ lè gbígbé kó gbé tẹ̀rẹ́ rí jimẹ́kù.
2: Ẹjọ́ lè gbígbé kó gbé tẹ̀rẹ́ rí jẹ́mi kí wọ́n bá lúlé iye rẹ̀.
3: A máa pa gbòṣọ̀sẹ̀.
2: A máa gbẹ́dálé láwọ́ ilẹ̀ yọyọyọ lẹ́jọ́ ìkórè.
3: A máa mú màálù sọdún ìgbàgbọ́.
2: Ẹbí

0: ẹ kò jùmọ̀
1: láàárọ̀ yìí o.
0: Ní gbogbo ibi kíbi tẹ́tí láǹfà ní àti máa gbọ́ wa láàárọ̀ ìlà tí kí n pe ojúre máa yín o.
1: Ẹ mà jíire o.
0: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú ara látànà tó tún máa padà lónìí inú àánú ẹ̀.
1: O ṣe Ọlọ́run.
0: Ọlọ́run náà ni ó ń ṣe ìgbèlẹ́yìn wa léyìí tí ò jẹ́ kójú ó ti wá lójú orun lójú àlá.
1: A dúpẹ́ o bàbá.
0: Òun náà ni tọ́ ìṣiṣẹ́ wa tí ò já fi ẹsẹ̀ lẹ́fẹ̀ẹ́nu kọ́ o.
1: O ṣe Ọlọ́run.
0: A dúpẹ́ o. Láàárọ̀ tòní a tún ti dé lórí ètò yín ètò wa tá a ti máa mú àwọn kókó tó bá sú yọ. Nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa wá sí etí gbọ́ yín àti pé àwọn ìwé ìròyìn dé láàárọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa ṣùgbọ́n ká mọ́ bá lọ́wọ́ ná torí àkókò wa àròjọ́ mú so lókùn ká tètè ya ge wẹ́wẹ́wẹ́ bí ẹni lóko ìrèké nítorí náà bí ọdún
1: bí
0: ẹni sáré dátọ́ mi lónìí kejì lọ́hùn náà.
2: Ìwọ Sátidé
3: ẹ kú dédé ìwòyí o. Ẹ̀yin tèmi ní ìlú Àkúrẹ́, èmi Ayafẹ́mi Alágbò ló ń kí yín tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́. Tá a bá rí ìwo obìnrin tó ti wà ní ilé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tí ò rọmọ pè ránṣẹ́, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ tó ti ní nǹkan rí tó sì ń wá sí ni, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ tí nǹkan ń rìn kiri láàgọ́ ara rẹ̀, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ tí ara ń ta bí ẹni pé wọ́n data sí ẹ lára, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ tí nǹkan rìn káàkiri àgọ́ ara rẹ, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ ọkùnrin tí ò lè gbá bọ̀ lórí pápá gẹ́gẹ́ bí òsìmẹ̀ àti ìgalò, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò. Àṣírí tí mo fi wà nílé Fẹ́mi Alágbò dì sí, máa bọ̀ kẹ́ a fi fún yín. Nọ́mbà wa rèé 0706532683, lẹ́ẹ̀kan sí 0706532683. Àìsàn ò ní fi ara wa ṣe ibùgbé o, àmì ó dìgbà.
4: Bàbá wa pa ebè lálàdé ṣùlù òjò. Táwọn èèyàn ń pè ní bàbá ejù. Ó mà ti lọ sinmi o nígbà tó pé 101 years. Ó dàárọ̀ our loving and caring daddy. Ní ọjọ́ Friday tarí 1st of July 2026 yìí ni la ó ṣe ètò ìsìn ayẹyẹ ìkẹyìn fún bàbá ní St. Peter's Anglican Church Ògbẹ́àfò ní Àkókò. Bẹ̀rẹ̀ láti 10 a.m. lẹ́yìn èyí sì wá ní ayẹyẹ gbígbàlejò ní St. Peter's Primary School Ògbẹ́àfò. Àwọn máa tàtà pẹ̀lú grand and great grandchildren pẹ̀lú ẹbí rere ló ń ṣe lédi lẹ́yìn rẹ o bàbá. Ẹgbọ́n wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ jìnnà bẹ́ẹ̀ ràwé. Ní kẹ́ mo ṣe jọ aṣàgálàmọ̀ tata. Ọmọ olókè yóò mú òkè gígùn ọmọ aṣògèrè epo obìnrin òjijì rẹ̀. Ó yá ẹ̀yin náà ẹ̀ bá mi dá sí.
5: Ọmọ olúgbé mọ̀lẹ̀ yóò mọ̀nà dínkù. Ọmọ afìràwé sajájí náà. Ọmọ ajajájá kọ́fun rẹ̀ lórí òjì. Ọmọ olúgbé mọ̀lẹ̀ ìyájò jìmáwò. Ọmọ agbọ́sẹ̀kan lóbìnrin dòyí ògiri fì ìmọ̀lẹ̀ jùmọ̀lẹ̀.
4: Yéèna ti tó
5: sunre o.
4: Bàbá wa pa ebè lálàdé ṣùlù òjò. Bàbá ijù nílùú Ògbẹ́àfọ̀ Àkókò. Ó mà ti lọ o. Ó dàárọ̀.
6: Oriwade ọmọ kàrúfẹ́ o, kàrìtàwérò òde o.
7: Oriwade ọmọ.
4: Ọdún pé ọdún máa jọ o, pọ̀pọ̀ ṣèṣì nùgbànùgbà ti bẹ̀rẹ̀ nílùú Ọ̀ka. Torí ẹ̀ ni akọgun Olúgbẹ̀ngà Ọmọléṣe ní ká lọ kí kábíyèsí wa. His Imperial Majesty. Ọba Adéborí Adéléyẹ̀ OOE di Olúbákà Ọ̀fọ̀kà Kingdom. Àti gbogbo àwọn olóyè pẹ̀lú All Sons and Daughters Ọ̀fọ̀kà. Fún ti Ọ̀ka dé 2026. Tẹ̀rù fún ìdíje aré bọ́ọ̀lù lọ́dọọdún. Ó dẹ̀ ń gbé alọ ìhágùbọ̀ lọ́dún yìí. A legendary international goalkeeper and football coach. Tari 1st of July. In the grand final fún tọdún yìí. Between Owase FC and Ore Ofe FC. Ọ̀dọ̀ Saturday 1st of August. Sì ni Ọ̀kadé gangan ní àfi kábíyèsí Olúbàkà. Ọba Dr. Adéyẹyẹ ni ìtàn gúwùsì. Oòní ọ̀fífẹ́. Royal Father. His Excellency Governor Lucky Uribisa Edatiwa. Distinguished guest of honor. Tó Ọ̀kadé.

0: Akin Badewa lati ilu Idore. Won fi asko yi kede ipapoda iye awon Patricia Leone Akin Badewa. Eyi ti gbogbo won ma si Oyibo Akin Badewa. Eni to sun ninu Oluwa ni ojo 16 osu kefa odun 2026. Ojo Saturday ojo kini osu kejo ni a seto sikeyin fun mama wa ni St Mary Magdalene Parish Church, Church Road, Brampton, PE 28 4PF, United Kingdom. Ara mama si woka lesu ni dede ago 12 koja iseju 15:15 osan 12:15 PM. Awon ebi nikan la gba laye nibe. Aye jide mimi yo tele ni dede ago kan ni Lady Olivia Center, 85 Central Avenue, Huntingdon, PE 28 4QL, UK. Ashi iwe ibanikedu si agbole Akinbadewa ni Odode Idore. O dola o aya Akinbadewa ara Agamola. Omo Legoji Raba, omo Titigiri, omo Eleyeken Lagiri. Omo Gbodogi Balẹ Yoto Ontan. O dola o Oyibo Akinbadewa. Gbogbo omo ebi ara lo se lede leyin mama oninure.
1: Frank Communications tun bo na arayo odun ni won won ki saimo loko ta ban soro nipa computer laptop nile yi ma laagun jina odo won ni ko ma bo ma fowo to laagun ko tori tun ran ti o da o gbogbo eyin obi ati alagbato ati iwo to nilo computer laptop ma bo ni Frank Communications ko wa rojulowo laptop to fini lokan bale to tun lalope tun bo gbogbo computer laptop to bara lodo won bayi edinwo lo bade pelu ebun computer laptop bag digital mouse computer laptop stand ati charger Frank Communications ti ko computer laptop wole biba iru eyi to ban fe nbe lodo won okowo nbe lori computer laptop wa rati e ko tun keko idokowo lori computer laptop gbogbo eyin obi ati alagbato eyin akeko onise owo onisowo osise ijoba gbogbo yin le nilo computer laptop lasiko yi o tun gbo anfani san die die tun wa oya iwo na ma bo ni Frank Communications to wa ni Frank Complex 7 Okemeso Street leyin Unity Bank telephone 0906-123-3331 tabi 0803-353-4200 Frank Communications computer laptop to da to fini lokan bale odo won lo ti rira.
2: Gadun
3: Kayade
2: Gomina Ipinle Ekiti Abiodun Abayomi Oyebanji lo ti daruko awon ile tutun kan leyi ti won lese ko ti ijoba Ipinle Ekiti ko loruko awon ti o ti je gomina ri ni Ipinle Ekiti lati bu ola fun won ati lati se sadankata won pelu bi won se gbon won sawo idagbasoke ati losuaju Ipinle Ekiti awon ti won se be bu ola fun ohun ni Oloye Ayodele Fayose, Oloye Amoju Ero Segun Oni ati Omowe Kaode Fayemi. Gẹ́gẹ́ bí olùbánidámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn sí Gómìnà Abiodun Abayomi Oyebanji Eni Yinka Oyebode bó ṣe kàn kẹ̀kẹ́ nínú àtẹ̀jáde tó taari síta nílùú Ado Ekiti tó jẹ́ olúlu ìpínlẹ̀ Ekiti lánàá ọjọ́ Ìṣẹ́gun tó sì tẹ oníròyìn lọ́wọ́. Oyebode ṣe àlàyé ó ní àwọn ilé méjì léyìí tí wọ́n dárúkọ wọn ní orúkọ gómìnà tó kó lórí àlééfà Eni Ọ̀mọ̀wé Káyọ̀dé Fáyemí àti gómìnà tẹ́lẹ̀ rí Olóyè Ayọ̀dẹ́lẹ́ Fáyọ̀ṣe. Eni wọ́n ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ ní ọjọ́ Ẹtì ọjọ́ 21 oṣù keje ọdún tí a wáyé àti ní ọjọ́ Ajé ọjọ́ 3 oṣù kẹjọ ọdún tí a wáyé bákan náà. Ó ní ilé mìíràn léyìí tí wọ́n dárúkọ rẹ̀ gẹ́gẹ́ bí ti èyí tí wọ́n dárúkọ Olóyè Ṣẹ́gun Òní sí ni ó ti wà ní gẹ́gẹ́rẹ́ àti parí o léyìí tó sì jẹ́ pé ní píparí rẹ̀ àti ṣíṣe ìfilọ́lẹ̀ ilé ọ̀hún sí ojú rẹ̀ ni ó wáyé ní oṣù kẹwàá ọdún tí a wáyé tẹ́ ẹ̀ bá gbàgbé ní oṣù kẹwàá ọdún 2024 Oyebadi ló dárúkọ ilégbèé léyìí tí wọ́n ń pè ní ilégbèé ti ààrẹ léyìí tó sì fi orúkọ rẹ̀ sọrí gómìnà àkọ́kọ́ tó jẹ́ ti alágbádá ní ìpínlẹ̀ Èkìtì Ọ̀túnba Aniyi Adébáyọ̀ gẹ́gẹ́ bó ṣe sọ. Àwọn ilé wọ̀nyí ni ó jẹ́ wípé wọ́n ṣí ojú rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe ṣe àlàyé o léyìí tí ti Adébáyọ̀ ṣí ojú rẹ̀ ló wà lára akitiyan àti ṣe ayẹyẹ ọdún kejì ìṣèjọba báwo lórí àlééfà nígbà náà gẹ́gẹ́ bí irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ gómìnà àwọn gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún Ọ̀mọ̀wé Káyọ̀dé Fáyemí àti Olóyè Fáyọ̀ṣe pẹ̀lú Amoju Ẹ̀rọ Ṣẹ́gun Òní inú wọn jẹ́ àlejò pàtàkì tí wọ́n sì máa ṣe bẹ́ẹ̀ ṣíṣọ lójú eégún àwọn ilé yìí lásìkò ìgbà tí wọ́n ti dárúkọ náà gẹ́gẹ́ bó ṣe sọ. Wọ́n ní ṣíṣí àwọn iṣẹ́ àkànṣe wọ̀nyí ń ló ṣe bẹ́ẹ̀ ń ló fi ọ̀rọ̀ ránṣẹ́ o wípé gbogbo iṣẹ́ àkànṣe tí wọ́n ṣe láti ọwọ́ gómìnà Oyèbáyí ń ló jẹ́ tí ó jojúlówó tó sì gbóúnjẹ fẹ́ gbégbà wọ̀ àti wípé láti tẹ̀síwájú ibi tí wọ́n bá iṣẹ́ dé ní abala àkọ́kọ́ nígbà tí ó ṣe gómìnà ní ìpínlẹ̀ Èkìtì nígbà tí yóò tún ṣe ìbúrawọlé ní ọ́fíìsì lẹ́ẹ̀kejì ẹ wò tẹ́ bá káyọ̀kú ẹ̀ mú sákiri ẹ lọ sínú ìwé ìròyìn punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
3: Káyàdé
2: gbọ́dún
3: ọkùnrin tó lówó jù ní gbogbo ilẹ̀ Áfíríkà nìyẹn Aliko Dangote ni wọ́n máa sọ pé ó ti ń gbèrò láti pé kó lè mú ìdá kan nínú ìdá mẹ́ta gbogbo ọ̀rọ̀ tó ní láti pé kó fún àwọn aláìní o. Nígbà tó ń kéde ọ̀rọ̀ yìí ọmọbìnrin rẹ̀ yẹn Halima Dangote ó sọ̀rọ̀ ó ní kó tó di pé Aliko Dangote gbé irú ìgbésẹ̀ yìí ń ló ti pé gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó sì ti fi tó wọn létí tí gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ náà tí wọ́n sì ti sọ pé àwọn faramọ́ o. Nítorí náà wọ́n ní Aliko Dangote ló ti sọ pé ìdá mẹ́tàléníọgbọ̀n nínú gbogbo àwọn nǹkan tí ó ní yìí ni yóò fún àwọn tí wọ́n jẹ́ aláìní o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Wọ́n ní lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí o ọ̀rọ̀ tí Dangote ní ó jẹ́ bílíọ̀nù 5.40 ó lé ẹ̀sùn kan dọ́là èyí tó wá já sí pé tó bá lọ yọ ìdá kan nínú ìdá mẹ́ta owó tó ní ọ̀hún a jẹ́ pé yóò jẹ́ nǹkan bíi bílíọ̀nù 11 ó lé ẹ̀sùn 7 dọ́là o gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ọ̀rọ̀ náà léde. Wọ́n ní Dangote ló sọ tó ní ó dáa téèyàn wà láyé kó sì rántí gbogbo àwọn aláìní kó tó di pé yóò jáde láyè nítorí pé gbogbo ọ̀rọ̀ tí èèyàn bá ní nílé ayé gẹ́gẹ́ bí òfin sàríà tó ṣe gbé kalẹ̀ kìí ṣe pé bóyá yóò gbé lọ sí ọ̀run o ṣùgbọ́n ṣá kó tó di pé yóò jáde láyé kó yá ṣètò bí ara yóò ṣe tu àwọn èèyàn náà nǹkan gan tó dáa náà nìyẹn o. Wọ́n ní torí náà ńkọ́ Dangote ti ṣètò sílẹ̀ pé ìdá kan nínú ìdá mẹ́ta ọ̀rọ̀ tóun bá ní lòun yóò pè fún àwọn aláìní o. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
2: Adarí àgbà yẹn fún àjọ tí ń rí sí gbogbo ohun tí ń kọjá lọ sọ́nà ọ̀fun ẹni NAFDAC ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹyẹ ló ti sọ wípé àjọ òun ni wọ́n ti ṣe àwárí àwọn iléeṣẹ́ kan léyìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pọn ọtí tajútajú tó jẹ́ fẹnujá àti rẹ́gí àpòrẹ́ ní àwọn ibì kan léyìí tó sì jẹ́ wípé gbogbo àwọn iléeṣẹ́ wọ̀nyí tí wọ́n ń ṣe àwọn ọtí inú ọ̀rá fẹnujá náà ni ìjọba ti gbẹ́sẹ̀ lé tíjọba sì ti sọ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti di èèwọ̀ láàrin ìlú. Adéyẹyẹ lùmọ̀kọ rẹ̀ kẹ́kẹ́ lásìkò ìgbà tó bá ròyìn ìfọ̀rọ̀jẹ̀wọ̀ ní ọ́fíìsì àjọ ohun tó wà nípínlẹ̀ Èkó lánàá ọjọ́ Ìṣẹ́gun nígbà tí ó ṣàlàyé ibi ọ̀rọ̀ gbédé lórí bí wọ́n ṣe ń kó àwọn ọtí inú ọ̀rá àti àwọn onígò kéékèèké bí wọ́n ṣe ń kó wọn kúrò lọ́jà gẹ́gẹ́ bí ìjọba ti ṣe gbé ẹsẹ̀ lé àwọn ọ̀rọ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí Adéyẹyẹ ṣàlàyé ó ní fífi di àṣẹ náà múlẹ̀ ló mú kí wọ́n lọ káàkiri òru àti bo ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ògùn àti àwọn ìpínlẹ̀ kan o tó sì ṣe àrèbá pàdé àwọn iléeṣẹ́ kan léyìí tó jẹ́ pé wọ́n lọ ń pọn ọtí náà lọ́nà tí ò bófin mu lẹ́yìn ìgbà tí ìjọba ti pa aláṣẹ wípé iléeṣẹ́ kankan ò gbúdọ̀ pọn ọtí inú ọ̀rá mọ́. Bẹ́ẹ̀ arábìnrin ọ̀hún tẹ̀síwájú ó ní ìwádìí òun ló bó wọn lẹ́yìn òkùtù wípé àwọn iléeṣẹ́ kan iná tọpasẹ̀ wọn dé ibi tí wọ́n wà léyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti gbé pátákó ajúwe léyìí tó sọ ti iléeṣẹ́ wọn tí wọ́n ti wú dànù tí ọ̀pọ̀lọpọ̀ sì ti kúrò ní ibi tí wọ́n ti ń pa ọtí ọ̀hún tó ń lọ sórí kò bòmíràn níbi kọ́lọ́fín lórí kí wọ́n bá rí wọn mú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sí bí náà ṣe jó tí mọ̀jàlá tí ò ní ṣe òfófó ó ní ìjọba ti gbẹ́sẹ̀ lé àwọn tí wọ̀nyí wípé wọn ò gbúdọ̀ rí lọ́wọ́ ẹnikẹ́ni bẹ́ẹ̀ ni iléeṣẹ́ kankan ò gbúdọ̀ pèsè rẹ̀ ńlá wọn kan iná sì tún lọ tó tún lọ ń pèsè àwọn ọtí ọ̀hún ó ní gbogbo àwọn tí wọ́n rí àti àwọn tí wọ́n fi pèlò àwọn ọtí inú ọ̀rá àti tàwọn onígò rébété ni ó jẹ́ wípé wọ́n ṣẹ̀ rà sórí igbá wọn ni o léyìí tí ọjọ́ 23 oṣù kejì ọdún tí a wà yìí ẹni ọ̀pọ̀lọpọ̀ ṣe ẹ̀kọ́ àwọn ọjà ń wọlé nígbà tó sọ pé àwọn èròjà tí wọ́n ń ṣe yìí léyìí tí wọ́n rí ọjọ́ rẹ̀ dé ọjọ́ 23 oṣù kejì ọdún tí a wà yìí ẹni ló sì jẹ́ pé àjọ NAFDAC gbogbo rẹ̀ pátá ni wọ́n kò kúrò ńlẹ̀ o ní láti bí ọjọ́ mẹ́rin léyìí tí wọ́n ti kéde ní àwọn wọ̀nyí iná sì tún bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ láabi náà lẹ́yìn ìgbà tí ìjọba ti gbẹ́sẹ̀ lé wípé wọn ò gbúdọ̀ ṣe iṣẹ́ ọ̀hún mọ́ láti ìbẹ̀rẹ̀ oṣù yìí o ní ọ̀sẹ̀ tó kọjá lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ ohun tí ó ti fẹsẹ̀ múlẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kó àwọn ọtí ọ̀hún àjọ NAFDAC ni ó ti kẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà pẹ̀lú àwọn oníléeṣẹ́ wọ̀nyí àti wípé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí kì í ṣe àìgbọ́ra ẹni yé o ó ní wọ́n mọ̀ọ́mọ̀ ṣe ni nítorí wípé ìjọba ti fi òfin dèé wípé àwọn ọtí inú ọ̀rá fẹnujá àti rẹ́gí àpò rẹ eléyìí tó jẹ́ àwọn onígò rebete ẹni wọn ò gbúdọ̀ rí mọ́ nígboro lórílẹ̀‐èdè nàìjíríà adéyẹyẹ wa fi tẹ̀síwájú nígbà tó fi ẹ̀sùn kan àwọn oníléeṣẹ́ kan léyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ kó ẹrù wọn lọ sí ibòmíràn pẹ̀lú àwọn irinṣẹ́ tí wọ́n fi ń ṣe àwọn ọtí wọ̀nyí kí àjọ NAFDAC wọn bá mọ̀ àti pé kọ́wọ́ ìjọba kí wọ́n bá tẹ̀ wọ́n tí ọ̀pọ̀lọpọ̀ sì tún yọ pátákó ajúwe léyìí tí ó tọ́ka sí iléeṣẹ́ wọn káwọn èèyàn mọ́ bá mọ̀ pé ibẹ̀ ni wọ́n ti ń ṣe mọ́ ẹ wò ó tẹ bá fẹ́ kà yín kù ẹ mọ́rin jìnà ẹ lọ sínú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
4: Welcome to the magnificent Evergreen Stationery Warehouse, Akure, where you get the best prices in town. Your one-stop shop for everything office, schools, and study. Ni agbayanu ile itaja nla Evergreen, lawọn lara tun ta tawọn eleye yo gbọkanle. For quality stationery materials, be pen, pencils, erasers, sharpeners, highlighters, markers, whiteboard, correction pens, rulers, tapes, staplers, punchers, paper clips, artistic notes. That's not all. We sell notebooks, jotters, exercise books, file jackets, document wallets, filing cabinets, and envelopes in all sizes and varieties. Koto sibe, tarism be, paper rims, A4, A5, tabi A3, drawing books, graphs, drawing board, geometric sets, calculators, office, at school registers, stamp pads, laminating and duplicating materials, citidori computer accessories, direct from factories. Nla woja wa se cheap be, oko si mbe nkale, lati bayin kawe rute bara, Gbagede Ojutaye 144, Obadeshida Road, opposite Stadium Junction, Akure, nla tagbangba lebi osu si fun fani nyi, telephone 0816-531-6655, Tabi 0803-855-4422. Evergreen Stationery Warehouse. Quality, variety, and affordability.
5: Daddy Junior George Ensun ma jimi kale gbogbo e na ojuseju meji lo
6: mommy junior ma yeye mi mo ti yato si ti tele
5: fi mi le jare
7: Ego Cap Apa Capsule lo tun se ko
5: ye ma pa mi jare je nse ya awon omo mi
6: nbo lo nsa lo
5: runo daddy junior ogbon wo lo da
6: emi na ko isowo Ego Cap Apa Capsule ni ogun ta fi mo ijile pa ewe ati egbe ile wa papo lona igbalode fun awon okunrin ajabi idani be ni ore mi alowo le lo fun mi o wulo fa awon okunrin to repete dowo le bi ewe okede ta fi na pa loju ise ewo ni ko nje o wa nle lati je ko okunrin o ma wo ke finu ka bi o se bokele kai Ego Cap Apa Capsule iru kan so won lawujo okuta ile ise Ayo Aba Health Limited lo popo fawon okunrin nikan e le rira ni chemist ati pharmacy fun ekunrere alaye e pe 0803-860-6858 lekan si 0803-860-6858
8: Baba, egba mi, era mi kale, oroko mi yi, mati sumi, ise lo pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, koda, se kan sun lo ni.
9: Aba, ajo ko ti igbo ni, nipa 24/7 Aba Make Sure, koronjo gogo bile tawon okunrin bire fun gba gbogbo, akanse gogi bile, ta gbe kale lona ti gbalode, 24/7 Aba Make Sure, ko lo ti nu rara, o ka gu eyin didun, ara riro, afogedegede do ti ara danu, logo lomo kuri abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo NAFDAC fun tedu gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money januomo 24/7 abamission

0: Radio Grassroots Alliance fún bíbá Tinubu Shettima ìlọsíwájú ló ń bọ̀. Gbogbo olùgbé ìpínlẹ̀ Ondo àti agbègbè rẹ̀. Àkókò ìṣọ̀kan ti dé. Àkókò láti fi ọwọ́ kan wọ́ àti fẹnukò fún ìlọsíwájú orílẹ̀-èdè wa. BTO àti Grassroots Alliance fún bíbá ń pe gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti darapọ̀ mọ́ ìgbésẹ̀ ìdàgbàsókè lábẹ́ ìdarí Director General wa Fẹmi Ojo tí gbogbo ènìyàn mọ̀ sí Ebue. À ń ṣiṣẹ́ takuntakun láti mú agbára ìpínlẹ̀ pọ̀ sí. Bíbá Tinubu Shettima BTO àwa lọ́nà ìlọsíwájú. Ẹ jẹ́ ká dúró ṣinṣin, ká ṣiṣẹ́ pọ̀, ká sì kọ́ Nàìjíríà tó lágbára, tó ní àlàáfíà, tí ìlera àti ìdàgbàsókè yóò jẹ́ ti gbogbo wa o. BTO Grassroots Alliance fún Bíbá Director General Fẹmi Ojo ẹni tí a mọ̀ sí Ebue. Ìlọsíwájú dé, ìrètí dé. Bíbá lọ́nà APC ìrètí tuntun ti dé fún gbogbo wa.
1: Ẹ jẹ́ ká lọ wá pọ̀ láwé lárugẹ.
2: Agbára Ọlọ́run kò tí ì yí padà. Agbára bíi ti ìgbani, ìyanu bíi ti ìgbani, iṣẹ́ àmì bíi ti ìgbani. Síbi òkè ọ̀bẹ̀rẹ̀ Miracle Crusade tí ó máa wáyé nínú ìjẹ́rú Consolation and Liberty Bible Church behind the Redeemed Christian Church of God Ifẹ̀tíwápọ̀ Community after Mother's Pride.
3: Ìsọjí náà yóò máa bẹ̀rẹ̀ ní 30 oṣù kéje tí ń ṣe ọjọ́ Thursday
2: títí ọjọ́ kejì oṣù kẹjọ nínú ọdún 2026 from Thursday 38th July to Sunday 2nd of August 2026.
3: Níbi tí Ọlọ́run yóò ti lo ìránṣẹ́ rẹ̀ Evangelist Wale Adeleye àti àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn.
2: Àfọ́jì yóò ríran,
3: ara yóò rìn,
2: àdì tí yóò gbọ́ràn.
3: Owó kò ṣe ṣe ni Ọlọ́run á mú kó di ṣíṣe.
2: Ìwọ máa bọ̀ pẹ̀lú gbogbo ìṣòro rẹ.
3: Ìlú ayé fi agbára ìyanu rẹ̀ wá lẹ gbogbo ìṣòro ayé rẹ mọ́.
2: Aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ni ìsọjí yóò máa bẹ̀rẹ̀ ní ojoojúmọ́.
3: Tí ó máa wáyé nínú ìjẹ́rú Consolation and Liberty Bible Church behind the Redeemed Christian Church of God Ifẹ̀tíwápọ̀ Community after Mother's Pride.
2: Jésù ń dúró de ọ láti yanjú ìṣòro rẹ.
4: Future is created by what you do today, not tomorrow, because the youth are the future and the strength of the nation. Akoko Northwest Youth Forum, ably led by Comrade Ademoye Kayode, the president of Akoko Northwest Youth Forum, the entire executive of this great association, and stakeholders invite the general public to Akoko Northwest Youth Week 2026, coming up between 29th to 31st July 2026, at designated centers in our local government. Akoko Northwest Youth Week will commence with a sanitation exercise on Wednesday, 29th July 2026, by 9 a.m., and our meeting point is at Baluku Roundabout, Arigidi Akoko. Thursday, 30th July 2026, by 9 a.m., is the medical outreach at Ikaramu Town Hall, Ikaramu Akoko, where a medical practitioner will be on ground for check-up of our SATOS. Friday, 31st July 2026, by 9 a.m., is Security Summit with the theme From Fear to Safety, Driving Security Through Youth Action. And our guest speaker is Dr. Kolawole Ogunboyede from AAUV at Youth Center, Ibagi Akoko. Mr. Oyedirun Kayode, Director, DSS, Okeagbe. Oba Adetona Victor, Owa Ibagi, the Royal Father of the Day. Honorable Dr. Olubunmi Tunji Ojo, Minister of Interior, Father of the Day. Comrade Ademoye Kayode, ANWYF President. Comrade Olarewaju Oluseyi, Secretary. Comrade Ojo Simeon, PRO. Let's come together in one accord, moving Akoko Northwest Youth Forum to an available height during this Youth Week. Akoko Northwest Youth Week 2026 Planning Committee. Announcer. Yeah.
5: Kayode.
6: Yodun.
5: Àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè yìí ni wọ́n máa ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti rí sí gbogbo nǹkan tí ó du àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́kàn, pàápàá jùlọ lẹ́ka ètò tó ń rí sí epo pẹntiró ní orílẹ̀-èdè yìí o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní àwọn aṣòfin ọ̀hún ni wọ́n sọ pé àwọn ò fẹ́ láti pé kó jẹ́ pé wọ́n kàn máa dìídì gbé ilé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí wípé kí wọ́n máa ra epo ní owó tó jẹ́ ti ilẹ̀ òkèrè tí í ṣe owó dọ́là ni. Nígbà tí ó sọ̀rọ̀, ẹni gan tí í ṣe alága ìgbìmọ̀ yìí tí ó ń rí sí ọ̀rọ̀ ọ̀hún nílé ìgbìmọ̀ aṣòfin kejì ilẹ̀ yìí, ìyẹn Ikenga Ngosinyere, ó jẹ́ kó di mímọ̀. Ó ní àwọn ti pé gbogbo àwọn ẹni ọ̀rọ̀ kan nínú ẹ̀ka ètò epo pẹntiró ní orílẹ̀-èdè yìí. Ó ní bí wọ́n ṣe pé àwọn tí wọ́n jẹ́ alágbàtà epo pẹntiró yìí tí wọ́n jẹ́ ti aládàáni, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n pe àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n gbé epo gan láti oríkò ibi tí wọ́n ti ń gbé epo. Ó ní gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe ni wọn yóò ṣe lórí ọ̀rọ̀ náà, nítorí wípé kí wọ́n máa ra epo ní owó dọ́là kò lè pé orílẹ̀-èdè Nàìjíríà ti pé yóò máa jẹ́ kí ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí kó máa mẹ́hẹ̀ dáadáa ni. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọn ni àwọn tí ọrọ yóò kàn pátápátá ni wọn yóò pé o nítorí àwọn àjọ yìí tó jẹ pé wọn díye lé owó epo wọn yóò pé wọn wọn yóò pé àwọn èyí tó jẹ pé ó wà sí ọrọ tó ní ṣe pẹlú epo náà bákan náà àwọn tí wọn jẹ àwọn tí wọn rí sí ọrọ erékùsù orílẹ̀èdè yìí wọn yóò bá wọn sọ̀rọ̀ náà bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ti àwọn tí wọ́n jẹ́ ti ilé ìfowópamọ́ àpapọ̀ orílẹ̀èdè yìí àwọn gan tí wọ́n tún jẹ́ àwọn tí wọ́n pọn epo náà wọn yóò tún pè wọ́n o gbogbo wọn pátá ni wọn yóò pè sí àjọ tó nírònú tí wọn yóò sì béèrè lọ́wọ́ wọn ọ̀nà àgbà láti lè rí dájú pé epo pẹntiró ó sù wá bọ̀ ní orílẹ̀èdè Nàìjíríà láìsí pé bóyá ẹnikẹ́ni ó ń pohùn rere ẹkún lórí ọ̀rọ̀ epo pẹntiró ọ̀hún ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

0: ọdún.
1: Káyọ̀dé.
0: Gbajúgbajà ajá fún ẹ̀tọ́ ọmọ ilẹ̀ kóòtù òjíbí olóyè Sunday Adeyemo tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sunday Igbòho. Olómọ̀ ti ṣàlàyé bó ṣe jàjàbọ́ lọ́wọ́ àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS lásìkò ìgbà tí wọ́n ṣe àkọlù sí ilé rẹ̀ tó wà ní ìlú Ìbàdàn tó jẹ́ lúlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ní oṣù kejì ọdún 2021. Ìgbòho ló ṣàlàyé pé àwọn ẹ̀ṣọ́ aláàbò náà kùnà láti fi kélé òfin gbé òun látàrí bí wọ́n lẹ́yìn ìgbà tí wọ́n yí ilé òun po tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi tìpátì kúkú wọlé sínú ilé òun. O ni wọ́n lọ́rọ̀ pé òun ló di ológun nínú o ìyẹn náà bá ki ológun ní mọ́lẹ̀ wọ́n sì tún pa lára ológun ní ọ̀hún léyìí tí ó tó tún sọ wípé babaláwo ayédèrú tó jẹ́ èké ìyẹn ni wọ́n tún gbé dání tóun náà wá ń ṣètùtù tí ń pe àyájọ́ tí ń pe àásán nílé ọ̀dọ̀ òun ó ní nígbìyànjú àti rá òun mú kí wọ́n lè kó mọ̀mùgàrí sí òun lọ́wọ́ nígbà tó ń ṣàlàyé ìṣẹ̀lẹ̀ òun òun ní lásìkò ìgbà tí àwọn lẹ́sìn mùsùlùmí kan tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n wá ṣe àbẹ̀wò sí ní ilé rẹ̀ nílùú Ìbàdàn ní ọjọ́ ajé Ìgbòho ṣe àlàyé ó lóun wà nínú ilé ní gbogbo àsìkò ìgbà tí àkọlù náà tó fi ń wáyé ó ní ṣùgbọ́n àwọn àjọ DSS ni wọn lè rí òun níbi tí òun wà ó ní nígbà tí wọ́n wọlé ní ìka ago kan àbọ̀ lóru ó lóun òun dédé gbọ́ àwọn ìró ni wọ́n sì ń bèrè wípé lòun wá bèrè lọ́wọ́ wọn wípé ẹ̀yin tanù ta ló wà bẹ́ẹ̀ ó ní bí wọ́n ṣe gbọ́ òun látinú yàrá kan wọ́n da ìbọn bọnú yàrá òun ni ó ní bẹ́ẹ̀ ni òun sì ń gbọ́ òun wọn bẹ́ẹ̀ ni wọ́n ń gbọ́ títí òun ó ní nígbà ìgbẹ́yìn wọ́n gun fẹ́ǹsì tó wà nílé ọ̀hún o wọ́n sì fò wọlé ó ní bẹ́ẹ̀ ni wọ́n mú àdó fọ́kuta iná gbé sí ojú fèrèsé tí wọ́n sì fọ́ tí wọ́n fi fọ́ gbogbo irin tí ń bẹ ní ojú fèrèsé ọ̀hún ó ní nígbà ìgbẹ́yìn ibẹ̀ ni wọ́n gbà wọlé o ó ní bọ́n ṣe wọlé tán ó ní ògolo tó lòún wà ó ní ṣùgbọ́n wọ́n ń gbọ́ ohun òun ó ní kíá ni lòun sáré mú ṣòkòtò péńpé kan lòun wọ̀ ọ́ àti ẹ̀wù kan lòun bá wọ̀ ọ́ ó ní wọ́n pariwo wípé ibo lòun wà bọ́ sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn bẹ́ẹ̀ lẹ́mìkan ní kóun jọ̀wọ́ ara òun fún wọn lẹ́mìkan tó wá sọ pé mọ́mọ́ jọ̀wọ́ ara rẹ̀ tó bá jọ̀wọ́ ara rẹ̀ wọ́n lè ran ọlọ́run ọ̀sán gangan o ó ní ní ìkórìtà náà ní ẹ̀rú tí kọ́kọ́ fẹ́ ba òun ó ní ṣùgbọ́n lọ́gán ló wá pariwo tóun bèrè wípé kí ló ṣẹlẹ̀ kí lòun ṣe ṣe fẹ́ wá gbé òun ni àbí kí ló dé ó ní dípò kí wọ́n fèsì ìbọn náà tún dàbónú yàrá òun ó ní ṣùgbọ́n wọn rí òun òun sì ń wò wọ́n ní gbogbo wọn ṣe ń wá gbogbo nú yàrá òun ó ní ìgbà tí wọ́n wọlé wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo wọ́n ṣoríṣiríṣi ó ní bí wọ́n ṣe gbé ìbọn sí ẹni tó jẹ́ abẹ́ṣekáwọ́ òun lórí nù ó ní òun kàn jáde síta ń tiẹ̀ ni ló bá ń bẹ̀ wọ́n ẹ mọ́yìnbọn o ó lóun wá funra wípé àwọn wọ̀nyí wọ́n tó fẹ́ jálẹ̀kùn wọ bòmíì ó náà sì bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo iṣẹ́ láàbí tó wà lọ́wọ́ wọn ó ní wọ́n yìnbọn títí ó ní eléyìí táwọn kan sọ pé wọ́n yìnbọn bá òun nínú ipe ṣe ni gbogbo ìfún kó síta tóun fi sá lọ ó ní rọ aláta ni inú ilé náà lòun wà títí tí wọ́n fi ṣe ohun tán fẹ́ ṣe tán fi ṣetán tí wọ́n sì fi lọ ẹ wò tẹ bá fẹ́ kàyókù ẹ má mọ̀ sákiri ìwé ìròyìn punch ń ló sọ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀.
1: Káyọ̀dé.
2: Sábàjọ́ ọlọ́lá gómìnà wa.
3: His Excellency
2: Dr. Lucky Olumisa Ayédàtúwa.
3: Gómìnà ìpínlẹ̀ Ondo.
2: Afẹ́rifẹ́re.
3: Ọ̀rẹ́ Mẹ̀kúnù.
2: Ìlú Fẹ́mi Lóyè.
3: Àwọn làwọn máa ń kì.
2: Tàn oṣù Bàkàrẹ̀ fún.
3: Iṣu wa ti di yán tán.
2: Ó wá ń dúpẹ́ lọ́wọ́ odò.
3: Ìlú bọ́ wá di àmàlà.
2: Kò gbàgbé orúkọ ọkà.
3: Kébi má pa mí má pààrọ̀ mi.
2: Ikùn tá ń jẹun sí ò máa ní gbàgbẹ́ ẹnu
3: láéláé.
2: Inú ìjọba tó wà ní ìpínlẹ̀ Ondo.
3: Tí ọlọ́lá
2: gómìnà wa ti gbà síṣẹ́.
3: Lọ́wọ́lọ́wọ́ báyìí.
2: Ló máa ń dúpẹ́.
3: Bẹ́ẹ̀ náà ni acting chairman of HMB.
2: Dr. Akeredolu OL.
3: Administrative Secretary.
2: Dr. Ìwáọlá.
3: Àti gbogbo òṣìṣẹ́ HMB lápapọ̀.
2: Ló máa ń fi ẹ̀mí ìmọ̀ rẹ hàn.
3: Tí ọlọ́lá gómìnà wa.
2: Dr. Taiwo Fasọ̀rọ̀ ti ń kọ́.
3: The Pioneer Board Chairman of HMB.
2: And Dr. Adepole.
3: Ẹni tó mọ̀ọ́mọ̀ ọ̀run pálúṣẹ̀.
2: Sí kí àwọn casual staff yìí.
3: Ó lè di permanent staff.
2: Bẹ́ẹ̀ náà là ń dúpẹ́.
3: Lọ́wọ́ acting chairman of HMB.
2: Dr. Akeredolu OL.
3: Ẹni tó dúró ti ọ̀rọ̀ náà gbágbá.
2: Kí àlátàlá
3: ó tó di mímúṣẹ.
2: State General Hospital Kàrí Àkókó.
3: Rufus Giwa Memorial General Hospital.
2: Òkè Àgbè
3: Àkókó.
2: General Hospital Ìlú Àkókó.
3: General Hospital Warọ́ka.
2: General Hospital Ìpè Àkókó.
3: Lónìí ọ̀lọ́lá gómìnà wa.
2: Ẹ ṣe o.
3: Ó dá tiwa.
2: Ó di ọ̀rọ̀ lákòókò.
3: Àwọn òbí
2: ló ń kéde.
4: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
5: Ẹ tọ́ pé ìyàwó láyé.
6: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì ń kọ́ ẹ̀rọ ìfọṣọ. Kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
4: Ní tòótọ́.
6: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
4: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà.
7: Èmo ló tún jẹ́ CDK báyìí.
4: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
4: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
6: Olùṣọ́ àgùntàn

0: ki won yo olopa ki won yan commissioner tabi ki won yo awon commissioner olopa kuro ni ori ipo won o gege bi o se je pe are o ni agbara daada lori ati pe ko yo ga agba olopa ni orilede Nigeria won ni ti won ba le se yi a je pe kini on yo mu yesi daada ni o ṣùgbọ́n tí ìbá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá rú àwọn tí wọ́n jẹ́ gómìnà láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní agbára ó ṣeéṣe kékeré ní ọ̀hún kó má rí bó ṣe yẹ kó rí o nítorí pé tí wọ́n bá ti fi àgbòfégú ńṣe la máa ń jọ̀wọ́ ẹ̀ tokuntokun níwọ̀nba ìgbà tí wọ́n ti sọ pé àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ni wọn yóò máa jẹ́ wọ́n gbúdọ̀ gbé agbára wọ àwọn tí wọ́n jẹ́ gómìnà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan láti lè rí dájú pé àwọn náà ni wọ́n ń ṣe àkóso àwọn ọlọ́pàá ìpínlẹ̀ kó wá wọn bí bẹ́ẹ̀ kọ́ àjẹ́ pé ọlọ́pàá orílẹ̀-èdè yìí àwọn gan náà ni wọ́n sì ń ṣiṣẹ́ o nítorí náà ńṣe ni kí wọ́n jẹ́ kí wọ́n kúkú pé kinní ọ̀hún bó ṣe yẹ kí wọ́n pin kí àwọn tí wọn yóò jẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè kí wọ́n wà ńbẹ̀ kí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ tiwọn náà káwọn náà kí wọ́n sì tún wà ńbẹ̀ ṣùgbọ́n ṣá kí wọ́n wá sọ pé bóyá àwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí ni yóò máa yan àwọn kọmíṣánná fún àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n níyẹn ò mọ̀ dáa nínú gbogbo nǹkan tí wọ́n sọ ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàtàkì pàtàkì ni wọ́n bẹ́ẹ̀ kódà ẹgbẹ́ afẹ́nifẹ́re ń bẹ́ẹ̀ àwọn tí wọ́n sì tún wá láti òkè ọya lọ́hùn àwọn náà wọ́n sì tún bẹ́ẹ̀ ò tó sì yẹ pé gbogbo wọn ni wọ́n jọ pẹ̀kẹ́ lu ọ̀rọ̀ náà nínú àtẹ̀jáde yìí tí wọ́n wá fi léde ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé gbogbo wọn pátápátá ni wọ́n parapọ̀ tí wọ́n sì ń sọ pé kí wọ́n rú àwọn gómìnà yìí lágbára kí wọ́n sì fi sí inú ìwé òfin orílẹ̀-èdè yìí láti lè jẹ́ kí ó jẹ́ pé àwọn gómìnà ni yóò máa yàn àti yọ àwọn kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ kó wá wọn. Ẹ wo ọ̀rọ̀ mọ̀ pọ̀ ń bẹ̀ gan ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
1: Àwọn afurasí darandaran agbébọn ní kùtù àyọjọ́ ìṣẹ́gun àná nílùú èfè yìí níjọba ìbílẹ̀ òtùpó nípínlẹ̀ benue iná mọ̀ ṣe bẹ́ẹ̀ ṣe àkọlù tán sì rẹ́ èèyàn mẹ́ẹ̀ẹ́dógún lọ́rùn ọ̀sẹ̀ gangan gẹ́gẹ́ bí ìròyìn tó tẹnu ìròyìn lọ́wọ́ àwọn afurasí ọ̀hún ni wọ́n ń sọ wípé wọ́n ya wọ ìlú ọ̀hún ní nǹkan aago márùn-ún ìdájí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn lákọlákọ gẹ́gẹ́ bí àkọlù ilé ìtàn ṣe tuntun yẹra yìí òun ló jẹ́ ìkejì rẹ̀ láàrin ọ̀sẹ̀ péréte síra wọn òtùpó nóbí ní èyí tó wà níjọba ìbílẹ̀ kan náà ni wọ́n ti ṣe àkọlù ní nǹkan ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu àwọn mẹ́jọ gẹ́gẹ́ bí ìròyìn láti ẹsẹ̀ kùkúnú ìlú ọ̀hún léyìí tó pe orúkọ ara rẹ̀ ní ó pè ló sì bá ròyìn ìfọ̀rọ̀jẹ̀wọ̀ lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ lánàá ọjọ́ ìṣẹ́gun wípé àwọn tó ṣe àkọlù ọ̀hún náà ya wọnú ìlú ọ̀hún o ní aago márùn-ún ọwọ́ ìdájí wa tẹ̀síwájú ó ní bí nǹkan ṣe ń lọ ní ìlú èfè yìí ògbójú ni ó ń janiláyà tó sì jẹ́ wípé ìbẹ̀rùbojo ló mú bá to lórí tẹlẹ̀mù lágbègbè ọ̀hún ó ní àkọlù náà ló bẹ̀rẹ̀ láago márùn-ún ìdájí lánàá ọjọ́ ìṣẹ́gun títí di aago méje òwúrọ̀ ó ní kò sí ẹ̀ṣọ́ aláàbò kankan léyìí tí ó dá sí ọ̀rọ̀ ọ̀hún tàbí tí ó yọjú tó lè yẹ̀ wọ́n lọ́wọ́ rẹ̀ wò àwọn tó ṣe àkọlù ọ̀hún ni wọ́n sọ pé wọ́n fura gẹ́gẹ́ bí àwọn Fulani darandaran tó jẹ́ agbébọn wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn nígbà tí wọ́n wọnú ìlú náà ó ní gẹ́gẹ́ bí òun ṣe ń sọ̀rọ̀ báyìí àwọn mẹ́ẹ̀ẹ́dógún iná ti rí òkú wọn o nígbà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní wá inú igbó láti mọbi tí àwọn tó kù tí wọn ò rí ibi tí wọn wọlé sí bó lè jẹ́ pé alága ìjọba ìbílẹ̀ òtùpó ẹni Maxwell Ogiri òun ló fìdí àkọlù ọ̀hún múlẹ̀ tó sì ṣe àlàyé pé òkú márìnlá ẹni wọn ti kó jọ báyìí o tó sì jẹ́ pé ogunlọ́gọ̀ àwọn èèyàn iná farapa yánnayànna gẹ́gẹ́ bí alága ọ̀hún ṣe sọ ó ní àkọlù náà ló wáyé láì ṣe pé wọ́n ṣẹ̀ wọ́n láì ṣẹ̀ láìrò láìsí ohunkóhun tí wọ́n ṣe fún wọn bẹ́ẹ̀ ló dárúkọ àwọn tó ṣe àkọlù ọ̀hún gẹ́gẹ́ bí àwọn Fulani darandaran wá tẹ̀síwájú o ó ní lóòótọ́ ni wọ́n ṣe àkọlù sí èfè yìí ní ẹkùn ògbójú ní ìjọba ìbílẹ̀ òtùpó ó ní àwọn mẹ́rìnlá ni wọ́n ti rí òkú wọn báyìí tó lè jẹ́ pé ogunlọ́gọ̀ àwọn èèyàn tán tiẹ̀ dí lè káyé wọn ni wọ́n farapa yánnayànna ó ní kò sí ọ̀rọ̀ ìbínú kò sí ẹ̀ṣẹ̀ kò sí ọ̀rọ̀ àlùfàṣà láàrin wọn àbí pé bóyá ìjà ń bẹ láàrin wọn tẹ́lẹ̀tẹ́lẹ́ rí ó ní àkọlù náà ni wọ́n ṣe láti ọwọ́ àwọn Fulani kan náà tó jẹ́ darandaran ọ̀hún olóhùn rò pé ó kàn wù wọn láti máa ta ẹ̀jẹ̀ sílẹ̀ láti máa rán èèyàn lọ́rùn ọ̀sẹ̀ gangan ni bóyá oní tí wọ́n fi ń ṣe ó ní ìbẹ̀rùbojo ti wà lọ́kàn gbogbo àwọn èèyàn tó wà níjọba ìbílẹ̀ ọ̀hún nítorí bí wọ́n ṣe ń kó wọn ní papámọ́ra tí wọ́n sì rán wọn lọ́rùn ọ̀sẹ̀ gangan láìṣẹ̀ láìrò ó ní àwọn ìlú tó wà lámùlégbè ni àwọn èèyàn ti ń sá lọ báyìí ò tí kálukú wọn sì ti ń bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ ó wá ń bèrè wípé kí nìdí tí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọn ò fi dáhùn lásìkò ìgbà tí wọ́n ń ṣe àkọlù náà ń lò gírí wá ṣe àlàyé o ó ní kò sí ẹ̀ṣọ́ aláàbò kankan tó wà ní agbègbè náà o tí lórí àwọn ọlọ́pàá pẹ̀tùsáwọ̀ àwọn

0: àti aṣọ́gbó agro rangers àwọn ológun àti àwọn ọlọ́pàá ó ní ṣùgbọ́n òun ò mọ bóyá àwọn tó wà ní agbègbè náà bóyá àwọn ò tó ni o nítorí ìdí èyí iná fi ń rọ ìjọba wípé wọ́n túbọ̀ jáwé sóbì ọ̀rọ̀ fífi òfin kíkẹ́ranjẹko ní gbangba kí wọ́n fi òfin ọ̀hún lọ́lẹ̀ kan sì sọ di igi àlọ́yè nítorí pé gbogbo nǹkan ló dàbẹ́ ni pó rọ̀ mọ́ ọ̀rọ̀ ọ̀hún báyìí ó nítorí wọ́n ṣe ń ṣe àkọlù sí wọn yìí tí wọ́n sì ń ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ ń ló jẹ́ wípé ó ti fẹ́ sọ gbogbo ìjọba ìbílẹ̀ ọ̀hún di ahoro tí wọ́n ní ìdíre o tí wọ́n fi tẹ̀síwájú láti máa ké tantan ẹ lọ kàyúkù ìwé ìròyìn punch daily post vangard àtàwọn ìwé ìròyìn míì tún jáde lónìí lẹ́ẹ̀ ti rí i.
1: Iṣẹ́ olúwa bá ń sán gìrìrà bí àrà ó ń kú gìrìrì bí òjò torí náà tètè máa bọ̀ the right hand of God miracle ministry.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Wọn ò lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fúnni ní ìfọ̀kànbalẹ̀ tí ó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tí ó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ́ ó dára púpọ̀ owó rẹ̀ ò sì gani lára. Kà sí MINL Limited ní number 21-23 òpópónà Abimbola ní Ìsọ̀rọ̀ Industrial Estate ní Ìsọ̀rọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434 0803-258-1864
0: Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi.
2: Adé orí gbogbo ilé.

0: for any of our M-Copper shop within near you. You still fit locating of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copper. Own now. Pay small, small.
1: Mo tun bere mo le se alai mo pa ni lerin lakoko apejopo itakuroso ri la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
2: Maggi star ta se latare wa soya alubosa adu chili ati konofuru
1: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
2: Maggi star yo so gbogbo onje ta se do won ara oto yo si tu so akoko na da koko ma ni gbagbe
3: Ọ̀nà púpọ̀ ló wà láti fi ìfẹ́ hàn. Àwọn kan ń fi hàn ní gbangba, àwọn mìíràn ń fi hàn láìṣe ariwo. Ṣùgbọ́n tí ìfẹ́ bá jẹ́ tòótọ́, bóyá fún ara ẹni tàbí fún ẹlòmíì, ó máa fi hàn pẹ̀lú oúnjẹ òwúrọ̀ mílìkì pig tó rọ̀, tó dùn, tó sì ní ohun aṣaralóore. Ó kún fún vitamin, protein àti calcium tó máa mú kí o ṣètò dáadáa fún òòjọ́ rẹ. Nítorí oúnjẹ òwúrọ̀ ò ní pig, ní ìfẹ́ ò ní pig.
4: Pig, reach for your pig.
5: Live it. My fault.
6: ADABA.
5: 88.9 Adapa.

0: Iwa rere le so eyan eyin funfun le so oge.
1: Ẹjẹ́ ká sọ̀rọ̀ fún bàbá tó rán wọn níṣẹ́.
2: Ọ̀rọ̀ náà mọ ẹlé
0: tí. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní wà lórìṣà, bàbá ti wù sí ni fi gbé ni.
2: Ọ̀rọ̀ náà mọ ẹlé tí.
0: Orìṣà ò ní kà nínú ara ilé ẹni ní roní kiri.
2: Ọ̀rọ̀ náà mọ ẹlé tí.
0: Nínú ọ̀rọ̀ àwọn Yorùbá, wọ́n ní kíkó tó pa ìyá àkókó, ọmọ tó bí ti tó gí sọ.
2: Ọ̀rọ̀ làwọn ẹlẹ́ ti jẹ.
1: Owó làwọn kò ní gbà o.
2: Ọ̀rọ̀ làwọn ẹlẹ́ ti jẹ.
1: Abẹ́lú sílẹ̀.
0: Adìyẹ òpìpì yẹn mọ níwọ̀n, kó lè rí yẹ́rà gàbọ́mọ rẹ̀.
1: Àgbọ̀n ti rán lágàrà pẹ̀lú.
2: Ọ̀rọ̀ làwọn ẹlẹ́ ti.
0: Òjò rọ̀, inú òrí ń dùn, ó fi yọ ṣe yẹ̀yẹ́, orí ò mọ̀ pé tójò bá dá, òòrùn bọ̀ wá.

0: Nina o ba tan laso eje itale kana o.
1: Mare o repete.
2: Olale o
1: repete. E pa je ka pa.
0: Poto poto ta ba na papa. Eni ba taba ko lo tun be se ni o. Ododo oro tin kun ni bi egun ma ke sasa ko loro gbo to loro ba gbo kini baba nla loro o se Adeyemi la wa loki pe kabo sore to koro to ni
1: alanta to ti ra wo ti pe
0: e jana ti pe ojo kan la daye o ojo kan la si lo o awa ta daye lojo ka mo pe awaye lojo na o ijo ta si tun lo ko se to mo nu wa o tori eda to nbo la o si ile ti o mo ni kaluku wa ta lo mo baba mama pe lojo kan la wale aye lojo kan la lo e se je aware e se je wo daada e je se je a se daada somo ni keji wa e se je feran omo ni keji wa gaga bi ara wa gbogbo wa la nbe ninu oko bosi o oko bosi na gun ko si lopin ijo ni kaluku wa ba de bus stop e ni o so ijo ti o so ijo ti wo na o so ko se ni wa to mo o gbogbo iseju iseju lo ni kaluku de bus stop e to si n so ko si jeju kan tenikan o ni jade laye iwo o ma si ko ti emi o ni o ma si ko temi ko digba to ba darugbo ko digba to ba sare ko digba to ba lagbara ma asiko to ba to o sokale to ba ti de budoko e ibudoko ti e wo ko ro okun bo rosa yo fori fele bute o ba ti debute ti e o sokale ba se n soro yi enikan nibi kan nibi yo wu ara ni titi n sokale enu oko ti e nkan ti mu ni sokale o si ni kilo fun oko tasiko ojo ori o ni nkan se nbe o ojo to ku o mo ọjọ́ tèmi náà ó lọ mi ò mọ̀ òótọ́ tí ń bẹ́ẹ̀ ni pé gbogbo wa la bẹ̀ la wà nínú ọkọ̀ bọ́ọ̀sì yìí kì í ṣe fẹ́ inú wa la fi wọkọ̀ o bó ṣe wẹlẹ́dàá ló ṣe bẹ́ẹ̀ ó kó gbogbo wa sínú ọkọ̀ ayé àmọ́yé ẹni tí ń bẹ níwájú wa bẹ́ẹ̀ sì ni àmẹ́ni tí ń bẹ lẹ́yìn wa nínú ayé tá a wà yìí ìgbà kan ló débẹ̀ ìgbà kan náà ló sì lọ o bá a sì ṣe ń wí yí ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ pé inú ọkọ̀ bọ́ọ̀sì ayé la wà à ń jí lójoojúmọ́ à ń gbèrò ńlá kalẹ̀ á di gbá dàwó á di kòkó bábà ṣàsùn a fẹ́ kọ́lé a fẹ́ ra mọ́tò gbogbo ẹ̀ la gbé kalẹ̀ o ṣùgbọ́n tá a ń bọ ọjọ́ kú inú wa tá a ń má gbọ̀ kò àsìkò tí ọkọ̀ tiẹ̀ yóò débùté a rò pé ọjọ́ gbọ́rọ́ ń bẹ wájú wa a rò pé a pè 70 a pè 80 a pè 90 a pè 100 a wá ń fàsìkò yá fi ń kórira ara wa a ń fàsìkò yìí a fi ń bára wa jà a ń dìgẹ̀ ilé ayé a ń wówó a ń wọ́lá a ń wápò a ń fẹ́ fi yéra wa pé àjúra wa lọ bá ti ṣe ń sọ báyìí oníkálukú ń débute tiẹ̀ ó ń sọ̀kalẹ̀ ẹlòmíì yóò mú èrò rẹ̀ ṣẹ ẹlòmíì yóò máa ṣe lọ ọlọ́run yóò sì ló ti tó kó débùtó kọ̀ tiẹ̀ kó sọ̀kalẹ̀ ẹlòmíì ò tiẹ̀ tí ì ní ní kankan tọ́lọ́run ó ti ní ó ti tó débùtó kọ̀ rẹ̀ kó bọ̀ kọ́ sọ̀kalẹ̀ ẹnu ọkọ̀ ayé ọkọ̀ náà lọ díẹ̀ oníkálukú wa ń súnmọ́ bùdókọ̀ oníkálukú wa pátápó à ń súnmọ́ bùdókọ̀ wa à ń súnmọ́ díẹ̀ a sì mọ̀ ojoojúmọ́ lóníkálukú tó bá dé bí ibùdókọ̀ tiẹ̀ tí ó sì sọ̀kalẹ̀ àmọye ẹni tí ń bẹ wájú wá o kódà àmọye àwọn èèyàn tí ń bẹ lẹ́yìn wá a sì lè sábà bá ti dé ibùdókọ̀ wa dídán dandan ni a sọ̀kalẹ̀ a lè yarí pé à ní sọ̀kalẹ̀ a sì lè dúró pé ọlọ́kọ̀ yìí àti débi tá a ti bọ́lẹ̀ kò sí owó tó ní o kò sí bípo ẹ ṣe ga tó kò sí bọ́ ọlá ẹ ṣe tó kò sí bó ṣe mọ̀yàn tó tó bá ti débù kó dókọ̀ tiẹ̀ ó bọ́ ọlẹ̀ nígbà tá a ṣì ń mí sókè tá a mí sódò yìí nígbà tá a ṣì ń rìn fáńdáfáńdá yìí ngbà tó ọlọ́run ṣì fún wa lẹ́mìí tí ò tí ì gba nǹkan ẹ̀ nígbà tásìkò tiwa ò tí ì tó ẹ jẹ́ ká gba àlàáfíà láàyè láàrin ara wa ẹ jẹ́ ká parí aáwọ̀ tí ń bẹ láàrin ara wa ẹ jẹ́ ká foríjìn ara wa ẹ̀ṣẹ̀ yóò wù tọ́mọ ìyá ẹ àbí ọmọ ẹnìkejì ẹ bá ṣe foríjìn torí pé òmàsìkò tó bọ́ lẹ́nu ọkọ̀ yìí ẹ má jẹ́ agbẹ́rù tó wúwo léwra wa lórí tá a fi bọ́lẹ̀ ẹnu ọkọ̀ o ẹrù bínú ẹrù ìkórira gbogbo àwọn ẹrù burúkú tẹ ẹrù ni ẹrù ìkórira ẹni ẹrù ìbátẹmọ ẹnìkejì jẹ́ ẹ jẹ́ ká yá tètè sọ́kalẹ̀ ká tó bọ́ lẹ́nu ọkọ̀ o gbogbo ẹni yòówù tó bá foríjìn ọ foríjìn gbogbo ẹni tó bá ṣe ẹ foríjìn gbogbo ẹni tó kórira tètè mú kórira kúrò gbogbo ẹni tó ń báyé rẹ̀ jẹ́ tètè yọ ọgbọ́n jáwọ́ ń bẹ̀ gbogbo ẹni tó fẹ́ kó dáa fún tètè jáwọ́ ń bẹ̀ torí àmàsìkò tá a bọ́ lẹ́nu ọkọ̀ ayé o ẹ jẹ́ a máa ṣe dáadáa lójoojúmọ́ ẹ jẹ́ a máa fẹ́ràn ọmọnìkejì wa gẹ́gẹ́ bí ara wa ẹ má jà dódọ̀la o ọ̀la lè pẹ́ jù ẹ má jà dó nígbà tí ó rọ̀ wá lọ́rùn ẹ jẹ́ a ṣe lójú ẹsẹ̀ yìí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí gbogbo ẹni yóò wù tẹ bá rí pé ó ṣẹ̀yìn ẹ foríjìn ọmọ àyá mi ò màsìkò tọlọ́jọ́ òde o kò ní pé mo dàgbà ń bẹ o kò ní pé mo ṣì kéré o bọ́lọ́jọ́ bá ti dé bó stọ́ọ̀pù tẹ bó bá ti dé bùdókọ̀ tẹ bó bá ti dé bùtẹ tẹ ó sọ̀kalẹ̀ ẹ jẹ́ a máa ṣòdodo bó tiẹ̀ jẹ́ pé tá a bá parọ́ yóò kó wa yọ nínú wàhálà ẹ jẹ́ a ṣòdodo òdodo ní gbórídẹ̀ èdè lékè ẹ má jì tó torí pé tá a bá sòdodo yóò fa ìpalára fún wa ká wa parọ́ ìrántí pé ẹnìkan wo yí o ojoojúmọ́ ló ń wo yí o ní kọ̀rọ̀ ní gbangba yín ó wo yí o ẹrù burúkú tó fẹ́ gbé sórí ara rẹ nì tètè yá sọ ọ́ kó sòdodo. ẹ jẹ́ ká máa ṣàánú fọ́mọnìyàn ká ṣòdodo ká ṣàánú fọ́mọnìyàn bó tiẹ̀ jẹ́ pé irú ẹni tá a ṣàánú yìí fún kò ní san wá lẹ́sẹ̀ ẹ já ṣe é ẹ jẹ́ má já retí ẹ̀ san gan gbogbo retí ẹ̀ bá ń ṣe gbogbo àánú tẹ́ ẹ bá ṣe ẹ ṣe fọ́lọ́hùn ọlọ́run ní san ni lẹ́sàn ẹ̀dágọ̀ púpọ̀ ọlọ́run ló gbọ́n. ẹ jẹ́ ká rántí pé ọjọ́ kan bọ́ o tá a bá ṣe dáadáa tá a kúrò nílé ayé tá a bá sì ṣàbùrú náà á tún kó bẹ́ẹ̀ nǹkan tá a lè sá fún ni o ikú a lè sá fún tó bá ti dé ó dé náà nu kò sọ́mọ ènìyàn kan tó lè sún síwájú bó ti wù kó lówó tó bó ti wù kó nípò tó bó ti wù kó lálá tó bó ti wù kó kàǹkà tó bó bá ti dé tó bá ti mú ọmọ náà ni kò sì ní kẹlẹ̀ kú pé ń bọ̀ nígbà tó o mọ̀ pé o màsìkò tó lọ o màsìkò tó bọ̀ lẹ́nu ọkọ̀ ayé yìí kí ló dé tó wá fi bínú sọmọ nìkejì ẹ̀ nígbà tó mọ̀ pé ìwọ gan lè lọ lọ́la ẹni tó ń bínú sí yẹn náà lè lọ lọ́la tó àwa máa rìgírẹ́tì tó ìgbà tó wà láyé àǹbálẹ̀ ti forí jìn o. ó lè jẹ́wọ́ ló kọ́kọ́ lọ ó dẹ̀ lè jóun náà ni ó kọ́kọ́ lọ kí ló dé tá a wá forí jìn ra wa kí ni ìdí tá a fi ń kórira ara wa kí ló dé tá a fi ń bá tọmọ nìkejì jẹ́ kí ló dé tá a fi ń rán ọmọ nìkejì lẹ́wọ̀n kí ló dé tá a fi ń gbèrò pé àfi tá a bá gbẹ̀san ṣá ti gbàgbé pé ọlọ́run lọ́ba ẹ̀ sàn á sẹ̀san fóníkálukú wa bíṣẹ́ ọwọ́ wa bá ṣe rí ìgbà tẹ́ ẹ mọ̀ pé kò sẹ́ni tó mọ̀ lánú yín kò sẹ́ni tó lè control bọ́ọ̀lù àwọn òṣèré inú yín kí ló dé tẹ̀ ń bínú ara yín o. òun fi pọ́ onípò ju ẹnìkan òun fi yangà máa dì pẹ̀lú ẹ ikú ó dì pẹ̀lú ẹ náà lọ́jọ́ kan òun fi torí pé olówó òun fi yangà torí pé olówó jù yẹn lọ owó tó ní ipò tó ní tó fi yangà tó fi dúró fẹ́ dì pẹ̀lú èèyàn ikú ò mọ̀ bó bá ti dé kò lè dá ikú dúró gbogbo owó tó ní ipò tó ní ò lè dá ikú dúró tásìkò bá ti tó kí ló dé tó ń fi po rẹ yangà kí ló dé tó ń pe oyè tó jẹ́ yangà kí ló dé tó ń fowó tó ní yangà kí ló dé tó ń fèèyàn mímọ́ yangà torí pé o ti nípò kan máa dì pẹ̀lú ẹ máa fàyè hàn ẹ́ nígbà tó jẹ́ pé gbà tó bá dé kan ó fàyè òun náà lẹ̀ tó bá débì kan kí ló dá tà ń tanra wa jẹ tòrú pẹ̀lú agbára ipò ta ní kí ló dé tà ń tanra wa jẹ pẹ̀lú connections ta ní nígbà tọ́pọ̀lọpọ̀ tó lágbára jù ẹ́ ọ̀pọ̀lọpọ̀ tó lópo dépò jù ẹ́ ọ̀pọ̀lọpọ̀ tó lówó jù ẹ́ ọ̀pọ̀lọpọ̀ tó ráyé gbé jù ẹ́ tán sì ti kọjá tán ti lọ kí ló dé tó lè fojú forí jẹ ọmọ nìkejì ẹ̀ ìyàwó àtọkọ mi yóò jà dípò kí wọ́n parí ẹ̀ wọ́n sì ṣọ̀tá títí wọ́n fi kú àbúrò àtẹ̀gbẹ́ ó jà wọ́n sì ṣọ̀tá tí wọ́n fi kú ẹ jìyà wọn àjọ ọlọ́run ẹ jẹ tinúu sàárè ìkẹ́ tó dọ́dọ̀ ọlọ́run gan pàápàá kí ló dé ní ìsíngbà tó ṣe mí sókè tó ń mí sódò tó ń rìn káàkiri orí ilẹ̀ tọ́lọ́ ń dá Kí ló dé tó pọ ọmọ ìyá rẹ? Kí ló dé tó pàdúrà àdúgbò rẹ? Kí ló dé tó pèyàwó àbọkọ rẹ? Kẹ́ ẹ̀ jíjọ forí jinra yín kẹ́ ẹ parí ìjà. Nítorí oníkálukú yín kò sẹ́mi ẹni tó mọjọ́ tí ó lọ o. Tó bá wa lọ tán tó bá wá ń kábàámà. Ó kábàámà náà wọnú sàré o. Ó kábàámà náà wájú Ọlọ́run o. Tá a bá wo gbogbo àwùjọ wa pátápo. Àbí àwo gbogbo orílẹ̀-èdè wa pátápo àbọ́wó orí gbogbo àgbáyé pátápo. Ẹ wo àwọn èèyàn tí wọ́n ń bára wọn jà torí asán ilé ayé asán òfo lórí òfo. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ẹbí tó ti túká nítorí nǹkan ayé. Nítorí owó torí ilẹ̀. Nítorí ogún. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ìlú tó ti dàrú nítorí ilẹ̀ ìjà àlà. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mí tó ti bọ́ nítorí kíni. Ayé la bá gbogbo ẹ ayé náà là ń filẹ̀ sí i. Kò sẹ́ni tí ó mú kankan lọ nínú gbogbo nǹkan tá a wáyé wá ṣe bù kìtàkìtà sí. Kò sẹ́lẹ̀ tá a mú rọrùn bẹ́ẹ̀ o. Kọ́dà bó olówó bí wọ́n ṣe ọ́ pẹ̀lú owó. Kílẹ̀ tó mọ owó tí wó kú ọ jáde. Kò sípò tó ní tó jẹ́ pé yóò bá ìwọ̀nù sàré. Ìwọ lọ bá ìwà lílejò ìwọ ni kò sẹ́sọ̀. Ìwọ ni gómìnà etí ìbòjì náà ni ó ti padà o. Ó di fọ́mà tó bá dọ̀la. Ìjòkó tó fẹ́ ti kúrò ni. Orí ìjòkó tó fi ń ba tọmọ ẹnì kejì jẹ́ ẹni. Torí kí wọ́n má bà ṣe ẹnípò tó bá ya ikó ṣe ọ nípò. Ẹlòmíì ọmọ ẹlòmíì yóò jòkóso orí ipò náà lọ́la. Kí ló dé ta wa ń bínú ara wa o? Kí ló dé tá à ń bára wa ṣọ̀tá? Kí ló dé tá à ń ṣọ̀tẹ̀? Kí ló dé tá à ń dàlúrú? Kí ló dé tá à fẹ́ràn ara wa? Kí ló dé tá à fìfẹ́ hàn? Ká fẹ́ràn ara wa ká forí jìnra wa. Àìmọ̀kan ní fa burú o. Àìmọ̀kan àìmọ̀kan. Èyí tí mẹ́kùtẹ́ ilé epo lọ́gìnì níjà. Àìmọ̀kan àìmọ̀kan la fi ń kọ̀rọ̀ ilé ayé jọ tá a sì ń bínú ọmọ nìkejì. Torí gbogbo ọ̀rọ̀ tá a kó jọ òun náà a ní mú kan wọnú sàré. Ìgbéraga ni Yorùbá ló ń ṣíwájú ìparun o. Ipò tó wà tó fi ń gbéraga nì. Bípò náà ò bá bá lọ́wọ́ rẹ kó gbà lọ́wọ́ rẹ o. Ìmọ̀ tara ẹni nìkan. Ó ní òṣì ọkàn òṣì ẹ̀mí. Kó jẹ́ ìwọ nìkan ìwọ nìkan ìwọ nìkan ṣá. Ló fẹ́ kí gbogbo ayé jẹ́ tiẹ̀ ó fẹ́ kó jọ́ tọmọ nìkejì ẹ. Bí gbogbo ayé náà bá jẹ́ tiẹ̀ táṣọ́ ò ní fi ilẹ̀ ni o. Ẹja rántí pé ọjọ́ kan alábọ́lẹ̀ nu ọkọ̀ ayé. Ẹ jẹ́ kí àánú jẹ wá lógún. Ká máa ṣàánú ní gbogbo ìgbà ní gbogbo ààyè. Orúkọ àánú Olúwa ló pọ̀. Ká máa ṣàánú ara wa kọ́lọ́n bá lè ṣàánú wa o. Ẹ jẹ́ a máa ṣàánú ara wa. Ẹ jẹ́ a pa ìgbéraga tì. Ẹ jẹ́ a pa gbogbo àwọn ìwà burúkú tá ń wù tì. Àánú la lè filẹ̀ sáyé o. Iṣẹ́ tó ní kálukú bá wa bá ṣe. Òun ni ó wà lẹ́yìn wa òun ni àwọn èèyàn ó máa fi sòrò yín wà. Tó o bá wa kú tán kò sẹ́ni tó béèrè iye owó tó ní sàkáǹtì o. Bó o bá kú tán kò sẹ́ni tí ó béèrè iye oyè tó jẹ́ o. Nǹkan tí wọ́n bí ọ ni pé àwọn mélòó ló ti gbé dìde. Nǹkan tó bí ọ ni pé ìgbà tó wá láyé tó wà nílé ayé àwọn mélòó ló ti ràn lọ́wọ́. Nǹkan tí wọ́n bí ọ náà ni pé ìgbà tó wà láyé ìwà wo ló hù sáwọn aládùúgbò rẹ̀. Bóyá o túlù ṣe ni bóyá o bàlújẹ́ ni. Bó bóyá ọkàn ẹ dáa ni bóyá kò dáa ni gbà tọ́kàn ẹ sì mí pìpìpì tó o sì wà lókè pẹ̀ nígbà tó o sì ń rìn lórí ilẹ̀ ẹja ṣe dáadáa o ẹja túbọ̀ nífẹ̀ẹ́ ara wa sí ẹ má jẹ́ torí ipò ká bá tọmọ ní kejì jẹ́ ẹ jẹ́ ká forí jìra wa ká tètè ṣe kíákíá nítorí pé àmàsìkò ẹ jẹ́ ara wa lọ́wọ́ ẹ jẹ́ wà àsìkò ẹ jẹ́ lo àsìkò níwọ̀nba tó kù fún wa yìí ká fi ṣe dáadáa sọmọ ní kejì wa ká fi gbé àwọn èèyàn dìde ká má fi bàtà àwọn èèyàn jẹ́ nítorí tásìkò wa bá ti tó àlè yẹ o tásìkò wa bá ti tó àlè yẹ bóníkálukú wa bá ti ń sọ nínú ọkọ ẹrù wúwo tóníkálukú ẹrù ẹrù ìkórira ẹrù àní àforíjìn ẹrù burúkú tí gbogbo yín rù yóò fa wàhálà fún yín o nǹkan tí ó kù fóníkálukú wa ni iṣẹ́ ìrìn tá a bá ṣe o ìwà rí tá a bá wù nílé ayé ìyàn àwọn èèyàn tá a fọwọ́ kẹ̀mí tá a fọwọ́ gbé sókè ìyàn àwọn ọmọ orúkọ tó tọ́jú ìyàn àwọn opó tó ràn lọ́wọ́ ìrẹ́ àwọn tó jẹ́ pé ní wàhálà tó yọ nínú wàhálà òun ni ó bá wà lọ́nu sàárè o kọ́lọ̀ ò fọ́ kankan gbogbo wa o ìdínà sírọ́ tọ́lẹ́mọ́sítẹ́kì kọ́lọ̀ tọ́ gbogbo wa sójú ọ̀nà tó tọ́ o kọ́lọ̀ foríjì wa wa ṣiṣẹ́ wa o ó kéré ó tóbi nínú àṣìṣe tá a ti ṣe kọ́lọ́hún foríjì wá báwa náà ṣe fẹ́ foríjì àwọn tó ṣẹ̀ wá ní ìsìn kọ́lọ́hún ó jẹ́ ká pàdé òun pẹ̀lú salam salam pẹ̀lú àlàáfíà ọlọ́run dákun fi kú oore pa wá o má fi kú burúkú pa wá o kó o sì káṣẹ́ eré mọ́ wa lọ́wọ́ tá a bá ti dolóògbé ṣùgbọ́n o lè ṣáájú àkọ́ ọlọ́run ká ṣe eré mọ́ lọ́wọ́ tó láì ṣiṣẹ́ eré o ẹ ṣe báyìí ẹ foríjì ara yín ẹ ṣàánú ọmọ ní kejì yín gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń ba tọmọ ní kejì jẹ́ yíwà padà lónìí gbogbo ẹ̀yin tẹ́ ń bínú ọmọ ní kejì ẹ foríjì lónìí kẹ́ẹ̀mú bínú kúrò kẹ́ẹ̀foríjì ra yín láàrin ọkọ láàrin aya láàrin ẹgbà láàrin àbúrò gbogbo ẹ̀yin tẹ́ ń jà lórí ilé tẹ́ ń jà lórí ilẹ̀ ẹ rántí pé àwọn tó fi ilẹ̀ kú o wọ́n ti bọ́lẹ̀ nínú ọkọ̀ ayé o tẹ́ ń jàlé lórí ẹ̀yin náà ó sì tún fi ilẹ̀ náà lọ́jọ́ kan kí ló dé tẹ́ ẹ̀ sẹ́tù ara yín kẹ́ ẹ foríjì ara yín nítorí pé gbogbo nǹkan tó ní kálukú yín gbà nínú ilé tẹ́ẹ̀ta nínú ilẹ̀ tẹ́ẹ̀ta ẹ rántí pé ẹ̀ ní mo wọnú sàárè o baggages ni o ẹrù burúkú tẹ́ ẹrù tẹ́ fi iná ọmọ ní kejì yín jẹ ẹ yá tètè lọ sọ́dọ̀ wọn kẹ́ ẹ bẹ̀ wọ́n kẹ́ ẹ nìkan foríjì yẹn náà tó bá bẹ̀ yẹn foríjì wọ́n torí kíni kò sẹ́ni tó màsìkò tí ó débùté o tí ó sọ̀kalẹ̀ àbọ̀rọ̀ lásán fọmọlúàbí o tó bá dénú ẹ̀ yóò di òdìdí o 08162519991 08162519991. Hello. Ẹ káàárọ̀ o.
2: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ káàárọ̀ orúkọ yín o.
2: Orúkọ mi ni Wòlíì David Solomon. Ẹ̀mí ibẹ̀ láti ilú ọ̀kà kókó.
0: À ń gbọ́ yín o.
2: Bàbá ṣe rí ètò tààrọ̀ yìí. Píríṣì ni ẹ fi wàásù ni. Ẹ dẹ̀ ti sọ fún gbogbo ẹ̀dá. Ìwé oníwàásù orí kẹta yẹn. Ó lóun gbogbo ní àkókò wà fún. Ó ní àti ìgbàfúnṣẹ́ gbogbo lábẹ́ ọ̀run. Ìgbà bíbí ni. Ẹ wàásù fún gbogbo ènìyàn ni. Pàápàá fáwọn olóṣèlú. Àwa tá a jẹ́ Wòlíì. Àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo ènìyàn láwọ̀ gbogbo ènìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo kan tí kálukú bá ní ṣe ní rere kó ṣe. Ẹni tó bá ní ṣe àlọ́ fún kó ṣe àlọ́wọ́ fún. Má bá ti ènìyàn jẹ́. Ayé kí a wá ayé báyìí kì í ṣe ayé kí àwọn bá ènìyàn jẹ́ ni. Gbogbo ìgboro le ṣùgbọ́n ọmọ ẹ̀pọ̀ ọjọ́ kan ìwádìí ìyìnṣẹ́ rẹ̀. Ìmá ṣe tèmi èyí náà ṣe tèyí. Wòlíì David Solomon ẹ̀mí láti lọ́ọ̀ká kókó.
0: Ẹ ṣeun ẹ ṣeun 08162519991 08162519991. Hello.
3: Hello.
0: Ẹ káàárọ̀ yí rédíò yín sísàlẹ̀. Ọláríwájú yí rédíò yín sísàlẹ̀ o.
3: Ok o.
0: À ń gbọ́ yín.
3: Gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ báyìí àwọn tí ò ní gbọ́ ò ní gbọ́.
2: ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ yín o fún bẹ́ẹ̀ tí ń sọ fún wa lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ ọlọ́run jẹ́ ká títà fi gbọ́ kẹ́kọ́ rẹ̀ náà tún máa gba o.
0: àmì o.
2: ẹ ṣe o baba.
0: Ọlárẹ̀wájú láti fi ra àkókò ẹ ṣe. 08162519991 08162519991.
2: Hello.
0: Ẹ káàárọ̀ orúkọ yín o.
2: Ẹ ṣe o baba.
0: Orúkọ yín.
2: Orúkọ mi ni Chief Olomu láti ìlú Ìpòkè.
0: Chief Olomu.
2: Ẹ
0: gbọ́ yín o.
2: Ẹ ṣe ẹ kú wàásù o. Ẹ tó bá fẹ́ kó gbọ́. Ẹ tó bá fẹ́ kó gbà. Ọ̀rọ̀ Ọlọ́run ò ju bó ṣe sọ yìí o. Ọlọ́run a máa kẹ́yìn o.
0: Àmì o, ẹ ṣe o, Chief Olomu láti Ìpòkè. Ẹ ṣe o.
2: Ìpòkè
0: bẹ́ẹ̀. Ìpòkè. 08162519991. 08162519991. Ẹ̀rọ ẹ̀ka àrò orúkọ yín o. Orúkọ yín.
2: Orúkọ tèmi ni Jìnà Kàsápà Mókú Dátà Ilé Ògbèsè.
0: À ń gbọ́ yín Jìnà Kàsápà.
2: Bàbá ẹni tẹnu gbóbi owó.
0: Àmì.
2: Ìgbà tí Nàìjíríà bá máa da àwọn onífẹ́ yín sàwà sí àti ẹn fámìlì yín à ní gbọ́ burú lórí yín.
0: Àmì.
2: Ẹni tó bá gbọ́ ẹni tó bá fẹ́ kó mọ́ gbọ́ ẹni tó bá gbọ́ náà kó lónìí kó lò lábẹ́ aláìgbọ́ because tí nǹkan tó bá sun sílẹ̀ àwọn ọmọ rẹ̀ á máa ká tó bá lọ tán. Tó o bá ti wá sí nǹkan rere náà wàhálà bá lọ́run ni ẹ mọ̀jẹ̀ wọ́n gbọ́ àwọn kọ̀lọ̀ sí kan wà tó pé wọn ò ní gbọ́ ìbáwùmí kí wọ́n gbọ́ ni tó mú kí yín ẹ̀fẹ́ tó gan ẹni tẹ́lú gbójú ọwọ́.
0: Ẹ ṣeun ẹ ṣeun 08162519991.
3: Hello.
0: Ẹ káàárọ̀ orúkọ yín o.
3: Ẹ káàárọ̀ orúkọ mi ni Orí Tọ́pẹ́ láti ìlú Ìfẹ́ Àkókò.
0: Tèmi Tọ́pẹ́.
3: Láti ìlú Ìfẹ́ Àkókò.
0: À ń gbọ́ yín o Tèmi Tọ́pẹ́.
3: Ẹ ṣe mo kí yín gan ẹkú ètò yín ò ní bàjẹ́ o.
0: Àmì o.
3: Ẹ máa rí ṣe o.
0: Àmì.
3: A máa gbádùn ètò yín gan ní gbogbo ìgbà gan.
0: Ẹ ṣe o.
3: Ẹ ṣe. Àwọn yóò máa pọ̀ lóò pé wọ́n ní bọ́gbọ́n nínú ewé. Wọ́n ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìpè ẹ̀pà. Ẹni máa yọ ayọ́.
0: Bẹ́ẹ̀ni.
3: Àwọn tó máa gbọ́ wọn á gbọ́ àwọn tó dẹ̀ní gbọ́ dẹ̀ní gbọ́. Nàìjíríà ní bàjẹ́.
0: Àmì. Ẹ ṣeun Tèmi Tọ́pẹ́ láti fira. Ẹ ṣe o. 08162519991.
4: Hello sir.
0: Ẹ káàárọ̀ orúkọ yín o.
4: Ẹ káàárọ̀ ojúre mọ yín o. Ẹ máa fi iṣẹ́ ọpọlọ o.
0: Ẹ ṣe o.
4: Mọ̀mí Glory ló sọ̀rọ̀ látàrí owó àkókò.
0: À ń gbọ́ yín o.
4: Ẹ kú bẹ́ẹ̀ ṣe ń sí wa létí lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ mẹ́jọ. Bẹ́ẹ̀ bá wa sọ òtítọ́ ọ̀rọ̀ òkódóró ọ̀rọ̀ gidi òun lẹ̀ sọ lórí ètò yìí. Atabálé atabáko atabájù ẹ tó bá dẹ̀ tabá. Ó túbẹ̀ ṣe ni ọpọlọ yóò níjọba o àníwá yín tẹ máa tẹ̀síwájú o
0: iléeṣẹ́
4: iná máa tẹ̀síwájú ẹ kú ètò.
0: Ẹ ṣe o Mami Glory láti àjọ wa àkókò ẹ ṣe 08162519991.
5: Hello olóòtú.
0: Ẹ káàárọ̀ orúkọ yín o.
5: Ẹ káàárọ̀ olúwàwà pẹ̀lú mi bàbá ìyanu ló ń sọ̀rọ̀.
0: Láti ìbúlẹ̀ tí ń pè olúwàwà pẹ̀lú mi o.
5: Láti ìlú Ifọ̀n.
0: À ń gbọ́ yín o.
5: Ẹ máa kú ètò.
0: Ẹ ṣeun.
5: Wọ́n ní ọmọdé kékeré tó bá ní làákà yìí. Ó pẹ̀lú àgbàlagbà tí ò ní làákà yìí ti rọ̀ ni wọ́n. Bẹ̀rẹ̀ tá a bá tẹ̀dú wárà là.
0: Ẹ̀lọ́.
5: Ní làákà yìí náà nígbà míì. Ẹ̀lọ́.
0: Ẹ mọ̀ gbọ́ yín bẹ́yìn.
5: Mo ní ọmọdé tó bá ní làákà yìí. Pẹ̀lú àgbàlagbà tí ò ní làákà yìí ti rọ̀ ni wọ́n. Bẹ̀rẹ̀ tá a bá tọ̀hún dẹ̀ tó wá wo ọmọdé tó bá tún jẹ́ ọlọgbọ́n nígbà míì. Ó pẹ̀lú àgbàlagbà tí ò lọ́gbọ́n. Ìrọ̀ làwọn méjèèjì. Torí tán bá sọ pé kán wá ẹni tó máa ṣo lórí inú àwọn méjèèjì àmọ̀kọ́ ọmọdé yẹn náà máa mú.
0: Bẹ́ẹ̀ni.
5: So ọ̀rọ̀ lẹ́sìn òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe.
0: Bẹ́ẹ̀ni.
5: So ayé àwọn tó bá lè yé àwọn ọ̀mọ̀ràn náà dẹ̀ tún mọ́. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ nǹkan tí mi mọ̀ ni pé gbogbo nǹkan tẹ́yìn bá ti fórúgbìn láyé yìí. Òun náà ló máa ká. Bóyá o fẹ́ o bóyá o kọ̀ ẹ̀sán ògbóògùn. Orí ọ̀rọ̀ Ọlọ́run sọ ní tòun ni ẹ̀sán olóhùn á dẹ̀ gbẹ̀sán. So bí olúkúlùkù bá ṣe ń ṣe kó mọ retí ẹ̀sán tó bá tó àkókò ẹ̀sán máa fara hàn.
0: Ẹ ṣe o.
5: So Ọlọ́run á ràn yín lọ́wọ́.
0: Ẹ ṣe o Olúwa wà pẹ̀lú mi láti fún ẹ ṣe o. 08162519991.
6: Hello.
0: Hello ẹ káàárọ̀ o.
6: Ẹ káàárọ̀ sọ̀rọ̀.
0: Ẹ káàárọ̀ orúkọ yín o.
6: Israel láti ìlú Ilẹ̀lú Junior.
0: Israel à ń gbọ́ yín o.
6: À ń gbádùn ètò yín o.
0: Ẹ ṣe o.
6: Bá àwọn tí wọn ò ní gbọ́ ọ̀rọ̀ táwọn ẹ̀tẹ́ ń sọ náà wọn ò ní gbọ́
0: sùgbọ́n.
6: Àgbàdúrà pé Kọ́lọ́run kó fún wọn ní etí ìgbọ́ àti àyàgbàṣe.
0: Ẹ ṣe o.
6: Ẹ ṣeun láti ìlú Ilẹ̀lú Junior.
0: Ẹ ṣe o Israel láti ìlẹ̀lú Junior ẹ ṣe. 081 6251 9919 Hello?
7: 081
0: Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello?
7: Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello?
0: Hello? Hello? Hello?
7: Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Ọ̀rọ̀ tẹ́ fi bọ́ wa láàárọ̀ yóò ọ̀rọ̀ gidi ni oníkálukú ló máa gbẹ́rù ẹ̀dẹ́ bòdè.
0: Bẹ́ẹ̀ni.
7: Ṣùgbọ́n mo rọ gbogbo àwa ènìyàn wípé ká yí padà nítorí ìjọba Ọlọ́run ó kù sí dẹ̀dẹ̀. Ìgbà ìkẹyìn náà la wà yìí. Ohun gbogbo tó máa ṣẹlẹ̀ tí Bíbélì sọ ó ti ń ṣẹlẹ̀. Lórúkọ Jésù á dára fún wa o.
0: Àmì o.
7: Ẹ ti ṣe yí débi èrè o.
0: Àmì ẹ ṣeun.
7: Ìjọba Ọlọ́run ò ní bọ́ dànù lọ́wọ́ wa.
0: Àmì.
7: Jésù olúwa wa.
0: Ẹ ṣeun Reverend Mother láti Èkóró Èkìtì ẹ ṣe o 081 6251 9991 Hello.
8: Hello.
0: Hello orúkọ yín o.
8: Mr. Amos ni látọ̀rẹ̀ òdìgbò oríta òdìgbò bí.
0: À ń gbọ́ yóò Mr. Amos.
8: Ọ̀rọ̀ tẹ́ sọ ohun ó lákàkì ó sì lékèmí. Ẹ lè kọ láti má sọ ọ̀tún fún àwọn tí ó bá gbọ́ tí ó bọ́ sí àpò ìgbọ́ wọn. Orí Bíbélì ni pé ẹni tó bá ṣe lẹ́sìn kó máa ṣe èṣó. Bẹ́ẹ̀ tó bá ṣe burúkú máa ṣe èṣó. Ó lè mẹ́ńbọ̀ kankan. Torí àwọn akọ̀rọ̀ lọ sí káfà àjàre wọn lè fi ń sọ̀rọ̀ tó lákàkì báyìí. Tó ti ẹ̀ẹ́mẹ́yì àwọn ọkàn tí ó ti yí padà báyìí. Ẹ ò ní ṣe sọ lágbára Ọlọ́run.
0: Àmì.
8: Bí iṣẹ́ àdàbọ̀ ò ní dàrú o.
0: Àmì o ẹ ṣeun ọ̀gbẹ́ni Amos. Àwọn
8: akọ̀rọ̀ lọ sí Ọlọ́run yí wọn lọ́kàn padà.
0: Àmì. Àmì. Ẹ ṣe Mr. Amos Latorita Odigbo Ilore 081 6251 9991 081 6251 9991
9: Hello.
0: Hello. Hello, orúkọ yín o.
9: Alàgbà Paul láti ìlú ọ̀wọ̀.
0: Alàgbà Paul à ń gbọ́ yín o.
9: Ọmọ Yorùbá ni mí ṣùgbọ́n ọmọ Ibo ni mí ṣùgbọ́n ọ̀rọ̀ tí ń sọ yìí wọ́n gbọ́ yékéyéké. Ọ̀rọ̀ ìṣítí gidi ni. Ẹni ẹ̀sán kò gbọ́ ogun ẹ̀sán ké. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìwọ ọ̀rọ̀ tí ń sọ yìí Ọlọ́run á dìyín mú. Ẹni tó bá létí kọ gbọ́ ohun tí ẹ̀mí ń sọ. Ṣé a ní bílíọ̀nù bílíọ̀nù mílíọ̀nù mílíọ̀nù kò rán ọmọ ìkejì ẹ̀ lọ́wọ́ kò rán aládùúgbò ẹ̀ lọ́wọ́ ara plot mẹ́wàá plot ogún plot ara mọ́tò mẹ́wàá aládùúgbò ẹ̀ kò ní kẹ̀kẹ́ kan kẹ̀kẹ́ kò tí ì lówó sówó owó tí kò lọ́ mọ́ ẹ̀. A ti lọ ń jẹ́ èèyàn lọ́run kó máa ṣe ń so ẹ̀sán ké gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín.
0: Ẹ ṣeun alàgbà Paul látọwọ̀ ẹ ṣe 081 6251 9991 081 6251 9991

0: jẹ́ pé tẹ̀gbọ́n-tàbúrò ilé bàbá wa kọ́ tí wọ́n lè gbé bẹ̀ fún ọ̀dẹ̀ lè ta ìjọ adúmọ̀ bẹ̀ láìpẹ́ ẹ kalẹ̀ kẹ́ tí ó wú ẹ̀fẹ́ kíkín kan ẹ̀sìn lè bẹ̀ ẹ tó bá dọwọ́ lé ọdọwọ́ lọ́rùn
1: ẹ̀sìn jọ́gẹ̀ láti ta òpòlú ẹ̀ṣẹ́
2: 0816251999 ẹkú ètò sàáyẹ ní ìdààmú tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń ro ẹ̀rọ àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí bẹ́ẹ̀ ṣe ń ro àròjinlẹ̀ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni gbogbo àwọn èèyàn ṣe ń ro àròjinlẹ̀ láyé ayé ìbàdà ayé ìbátòrò torí ẹlòmíì torí ipò lásán ipò tó jẹ́ pé fún ọgbà díẹ̀ ẹ̀ẹ́rí asset torí bẹ́ẹ̀ á mú ẹnì kejì ẹ̀ á padà dànù gbogbo àwọn tó ń jiyàn gbé tá a pa èèyàn tá a ṣoríṣiríṣi torí nǹkan tó ń fẹ́ jẹ́ tọ́n wá rántí ọjọ́ la pé ọjọ́ kan náà jiyàn gbogbo nǹkan tó ń ṣe láyé fún ọlọ́run lókè so torí nǹkan tá a fẹ́ jẹ́ láyé yẹn dandan òun ló ṣe pàtàkì tí wọ́n ju ọ̀rọ̀ ọlọ́run lọ so ẹlòmíì ẹ̀ẹ́rí àtẹ̀rẹ́ ogún lásán-làsàn á mú ọmọ ẹnì kejì tó dẹ̀ jẹ́ pé dèsè family èèyàn tó lè ṣe lóore lọ́jọ́ ọ̀la wọn á pa ìtòrí ogún tó dẹ̀ jẹ́ pé ẹni tó lógún yẹn wọ̀n ni wọ́n á rántí pé tilẹ̀ nìyẹn ó fi ogún yẹn náà lẹ̀ sáyé lọ so gbogbo èrò bẹ́ẹ̀ ṣe ń rò tó bá jẹ́ pé bẹ́ẹ̀ làwọn èèyàn ṣe ń rò orílẹ̀-èdè yìí bá da ìbátòrò ọ̀nà náà túbọ̀ máa fún yín lọ́gbọ́n
1: àti ìbátòrò ẹ ṣeun ẹ̀sẹ̀ lẹ́rọ̀ láti ran àkókò ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀un 0816251999
0: orúkọ tèmi ni abimbola afolabi olens láti ọrẹ.
1: À ń gbọ́yún abimbola afolabi.
0: Àbábá ní ìtí òpẹ́ ẹ̀ lórúkọ òpẹ́ ẹ̀ lẹ́kà. Gbogbo wọn máa kọ́ pátápátá lóun tó ṣe èsì. Kálukú náà sọ fẹ́ lè rí ẹni dínà ni. Bọ́lá ló mẹni rí. Kò sí ẹ̀dá kan tó mẹni rí o. Ọlọ́run nìkan ni. Gbogbo àtàsọ̀ ẹ̀ náà ìwà inú wa bó ló ṣe rí. Mo mọ̀ wá tèmi ẹ̀ tún gbọ́ náà mọ̀ wá tiẹ̀. Ṣé òun dé yín kan? Ọlọ́run nìkan ló mẹ́yìn bẹ̀rẹ̀ yá sẹ́ rí. Torí ọjọ́ ògbéǹde àtìyámọ̀ ẹ ṣe pé tò.
1: Ẹ ṣeun Abimbola Afolabi látọ̀rẹ̀ ẹ ṣeun. Hello. Hello.
3: Hello.
1: Hello, orúkọ yín.
3: Olúṣọlá Adéṣidà láti fún.
1: Olúṣọlá Adéṣidà ń gbọ́ yín o.
3: Ẹ káàárọ̀ sà.
1: Ẹ ṣeun o.
3: Ẹ máa kú sí Olúwa.
1: Ẹ ṣeun.
3: Gbogbo ẹnikẹ́ni tó bá ti ní ẹ̀rí ọkàn yóò ti dára ìdájọ́ sóhun tó dúró sí nǹkan tó bá ṣe. Àfẹ́ni tí ò bá ní ẹ̀rí ọkàn so oníkálukú ló máa dára ìdájọ́. Kò sẹ́jọ́ mi kankan so nǹkan tó bá ṣe òun ló máa gbà. Kò sí ọlọ́run ti sọ pé òun yẹ ọba ẹ̀san. Olúwa sì gbẹ̀san lára oníkálukú.
1: Bẹ́ẹ̀
3: bí iṣẹ́ ẹwọ́ rẹ̀ bá ṣe rí. Ẹ ṣe ẹ kú àti tó
1: lu tọ bodúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tí ẹ ti pè sórí ètò lẹ́ni wòlé David Solomon láti ọkà àkókò láríwájú láti fi ra àkókò ṣífò lomu láti pòkè ẹnjìnìà sàkàsàbà látọ̀gbẹ̀sẹ̀ tèmi tọpẹ́ láti fi ra àkókò mami glory látàjọwọ́ àkókò.

tun lo o gbona nu otutu leyin bembe royin ijoba ipinle delta lo ti pase ki won lo fi kele ofin ki won fi gbe afurasi kan eyi ti won ni o se ikolu si oluranlowo gomina ijoba ipinle delta lo ti pase ki won fi awon iko eleto abo ki won wa afurasi kan ki won si kawo epin lojo ohun eyi ti won ni o wa nidi ikolu eyi ti won ni won se si simomodi ti gbogbo awon eyan mo si temple to je oluranlowo pataki si gomina ipinle ohun yi ni sheriff oberivori ni ojo sunday to koja yi lasiko ti won ni won se eto ipade tegbe oselu apc kan ni apa arin gugun eyi ti isele ohun ti won ni o waye ni ijoba ibile owe ni ipinle na eto je commissioner foro ise ode ati eto iroyin eyi ni ogbeni charles aniago ino foju oro yi no fi lede nu ati jade to fita ninu atijade ohun to fita fawon oniroyin nani ijoba ipinle ohun lo ti se apejuwe ikolu na gege bi eleyi ti o bojumo to si ndukuku laja ma lafia awujo gan o gbona nu otutu leyin bembe royin punch onugbe jade losan tuni oya mo tun po nbe ibo ni kin tun lo iroyin eleyi to to wa lowo mi re oye gbo o gbona nu otutu leyin bembe royin afurasi kan eleyi tan ni o seku pa akeko jade unijos lo ti so di mimo bayi wipe looto o lo n fogimo bi e meta latari oro fonu eleyi to dijale laarin won o gbona nu otutu leyin bembe royin afurasi kan eleyi to je pe o lowo ninu iku akeko jade ti fasiti jos tan poruko re ni ibrahim pila mbaya ti gbogbo awon eyan mo si hebe ini iroyin fiye ni pe o ti gbo o ti so wipe looto ohun lo je pe ohun fo igimo ologbe ohun bi e meta gege bi ile ise olapa bi won ti nfi oro wa awon afurasi merin lenu wo bayi lori isele ohun eleyi to je pe o ti gba gbogbo igboro kan ani awon afurasi ohun ni iroyin fiye ni pe won ni yin se ni won ti nfi oro wa lenu wo ni ile ise olapa gege bi alukuro ile ise olapa ipinle plateau yin ni sp alfred labo bi o se ti fi lede ninu fanran kan eleyi to je pe o jade mbaya ohun ohun na ni je pe akeko ati loje osise akeko ti o n duro de eto isinrulu re ina ni ogbe mimi leyin ti o je pe won fi esun kan pe o ji iphone 12 lasiko iforowanilenuwo onu ni emmanuel naya ìjọba ìpínlẹ̀ delta ló ti pàṣẹ kí wọ́n lọ fi kélé òfin kí wọ́n fi gbé afurasí kan èyí tí wọ́n ní ó ṣe ìkọlù sí olùrànlọ́wọ́ gómìnà ìjọba ìpínlẹ̀ delta ló ti pàṣẹ kí wọ́n fi àwọn ikọ̀ elétò ààbò kí wọ́n wa afurasí kan kí wọ́n sì kàwé ẹ̀pọ̀n ìrojọ́ èyí tí wọ́n ní ó wà nídìí ìkọlù èyí tí wọ́n ní wọ́n ṣe sí simomodi ti gbogbo àwọn èèyàn mọ̀ sí temple tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí gómìnà ìpínlẹ̀ ọ̀hún yìí ni sheriff oberivori ní ọjọ́ sunday tó kọjá yìí lásìkò tí wọ́n ní wọ́n ṣe ètò ìpàdé tẹgbẹ́ òṣèlú apc kan ní apá àárín gbùngbùn èyí ti ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n ní ó wáyé ní ìjọba ìbílẹ̀ owe ní ìpínlẹ̀ náà ẹ̀tọ́ jẹ́ commissioner foro iṣẹ́ òde àti ètò ìròyìn èyí ni ọ̀gbẹ́ni charles aniago ìnú fojú ọ̀rọ̀ yìí ló fi lédè nu àtijáde tó fìtà nínú àtijáde ọ̀hún tó fìtà fáwọn oníròyìn náà ni ìjọba ìpínlẹ̀ ọ̀hún ló ti ṣe àpèjúwe ìkọlù náà gẹ́gẹ́ bí eléyìí tí ò bójúmu tó sì ń dúnkùkù lájà má àlàáfíà àwùjọ gan ó gbóná nu otutu lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn punch onugbe jáde lọ́sàn-án tòní oya mo tun po nbe ibo ni kin tun lo iroyin eleyi to to wa lowo mi re oye gbo o gbona nu otutu leyin bembe royin afurasi kan eleyi tan ni o seku pa akeko jade unijos lo ti so di mimo bayi wipe looto o lo n fogimo bi e meta latari oro fonu eleyi to dijale

0: láàrin wọn. Ó gbóná náà tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Afurasí kan eléyìí tó jẹ́ pé ó lọ́wọ́ nínú ikú akẹ́kọ̀ọ́ jáde ti Fásitì Jos tán pé orúkọ rẹ̀ ní Ibrahim Pillar Mbaya tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Hibe ní ìròyìn fi yé ni pé ó ti gbọ́ ó ti sọ wípé lóòótọ́ òun lọ́jọ́ pé òun fọ́ igi mọ́ olóògbé ọ̀hún bí ẹ̀ẹ̀mẹta gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá bí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá àwọn afurasí mẹ́rin lẹ́nu wò báyìí lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún eléyìí tó jẹ́ pé ó ti gba gbogbo ìgboro kan àní àwọn afurasí ọ̀hún ní ìròyìn fi yé ni pé wọ́n ní ìṣe ni wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò níléeṣẹ́ ọlọ́pàá gẹ́gẹ́ bí alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Plateau yìí ní SP Alfred Alabo bí ó ṣe ti fi léde nínú fọ́nrán kan eléyìí tó jẹ́ pé ó jáde Mbaya ọ̀hún òun náà ló jẹ́ pé akẹ́kọ̀ọ́ àti lọ́jẹ́ òṣìṣẹ́ akẹ́kọ̀ọ́ tí ó ń dúró de ètò ìsìnrúlù rẹ̀ iná ni ọgbẹ́mí mì lẹ́yìn tí ó jẹ́ pé wọ́n fi ẹ̀sùn kan pé ó jí iPhone 12 lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀nà ní Emmanuel Nayia tó jẹ́ ẹni 20 ọdún èyí tó jẹ́ pé àwọn òṣìṣẹ́ elétò ààbò ọlọ́pàá tí wọ́n ní wọ́n ti kọ́kọ́ mú gẹ́gẹ́ bí afurasí ọ̀hún ni wọ́n ní ó bẹ̀rẹ̀ sí na olóògbé ọ̀hún ti ń fọ́gi mọ́ eléyìí tó jẹ́ pé ìyẹn ṣe ni ọ̀kan lára àwọn ọ̀kan lára igi ọ̀hún náà ni ọba bí ẹ̀mẹta gẹ́gẹ́ bí ohun ṣe ti wí ní ṣe ni ó sọ pé lóòótọ́ òun náà ni òun fọ́gi mọ́ lẹ́ẹ̀mẹta o àti wípé ó ní òun gbá etí rẹ̀ òun tún gba etí Mbaya náà kó tó di wípé òun wá mú igi láti fọmọ ṣùgbọ́n olóògbé ọ̀hún òun ló jẹ́ pé ó ti gbẹ́mìí ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn iléeṣẹ́ ọlọ́pàá wọ́n sá ti ń ṣe ìwádìí lọ́wọ́ lórí ìwé ìròyìn Nigerian Tribune olóògbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yájẹ́ lọ sí ìpínlẹ̀ Edo ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi láti ìpínlẹ̀ Edo òun lọ́wọ́ àwọn ìpè elétò ààbò ló ti ba àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn kan. Àwọn afurasí mẹ́ta tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn lọ́wọ́ àwọn ikọ̀ elétò ààbò nípínlẹ̀ Edo ló jẹ́ pé ó ti tẹ̀ báyìí látàrí onírúurú ìwà eléyìí tí wọ́n ní ó ń bẹ ní ọwọ́ wọn. Ìròyìn fi yé ni wípé àwọn afurasí ọ̀hún òun ló jẹ́ pé ọwọ́ àwọn ikọ̀ elétò ààbò òun lọ́bà nípínlẹ̀ Edo gẹ́gẹ́ bí wọ́n ṣe ní wọ́n mú wọn fún ẹgbẹ́ òkùnkùn gẹ́gẹ́ bí wọ́n ṣe ti wí wọ́n ní àwọn atiláwí ọ̀hún òun ló jẹ́ pé ọwọ́ àwọn ikọ̀ elétò ààbò náà òun lọ́bà níbi tí wọ́n ti ń ṣe iṣẹ́ láabi wọn wọ́n ní wọ́n tọpasẹ̀ àwọn atiláwí ọ̀hún dé ibi tí wọ́n ti ń ṣe iṣẹ́ láabi náà ni tí ó sì jẹ́ pé ọwọ́ àwọn ikọ̀ elétò ààbò ó ti tẹ̀ wọ́n báyìí wọ́n ti ń jajú tó lákòlò àwọn ikọ̀ elétò ààbò ọ̀hún. Ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ìwé ìròyìn punch olóògbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Tó a ní rí jù báyìí lọ lórí bẹ̀m̀bẹ́ ròyìn fún ti ọ̀sán tòní ìyókù yóò tún di ọ̀la lágbára lọ́wọ́ ọlọ́run tá a tún mọ́ pàdé lórí bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dá òun náà ló kọ́ tẹ̀mí jẹ́ o òun abáṣẹ lẹ́ni ẹja mọ ìrántí pé yóò dìtàn bọ́bá dẹ̀yìn wá ọ̀la ẹja gbélé ayé ká ṣerere. Ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
1: Lílẹ̀ má fọwọ́kọ̀.
2: ADABA
3: ẹ kú dédé wòye o ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́ èmi Fẹ́mi Alágbolóhùnkíyín o ní ọ̀nà tó gba ìsọlọ lọ níwájú Democracy Park lẹ́yìn mọ́ṣáláṣí Central Mosque nílùú Àkúrẹ́ ibẹ̀ la wà nísìn ẹ rí ọ́fíìsì wa pẹ̀lú sábọ̀dù ńlá tó rí gbàgbà ẹ rí ibi tó kọ Fẹ́mi Alágbo sí ibẹ̀ la wà. Ẹ̀wọ̀n obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pèrán níṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nípa kíní ìtú ti wá wọ́n máa bọ̀ ọ́ kò sí ìrònú fún ọmọ tàbí ìwọ obìnrin tó jẹ́ pé nǹkan oṣù ẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín àárú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn máa bọ̀ lọ́dọ̀ wa nọ́mbà wa rèé 07065326843 lẹ́ẹ̀kan sí 07065326843 6843 awon ogun to poju owo wa ni bi ma bo lode mi fe mi alagbo kini ojo ri re 30 ni 40 ni 50 ni 60 even 70 papa kilode awon baba wa to laye ojo yen to je pe wa ni awo merin marun mefa to de soju se won laarin won iwo ma bo lode fe mi alagbo iwo to mo ngba bi Ronaldo tabi Messi ma bo ko wa gba ogun to poju owo lode fe mi alagbo awon miran wa ma jade ni oru lo to bi e meta e merin e marun e mefa ah urele yo da fun ago ara wa e ma bo ke wa gba ogun to poju owo lode emi fe mi alagbo number wa re lekan si 070 6532 6843 iwa kun to le gba po lori papa dara dara ah kilo de mo kole mo ra moto inu lo si papa dun si mi ah ah uruko bayo le je kinu obirin dun ti wo ba le gba po lori papa dara dara pelu aya re nile ah pa lo se munu e ma se dun.

0: láti jọ ajé Monday.
1: Ìjọ kẹta àdélọ́gbọ̀n.
0: Oṣù keje.
1: Àgbẹ̀ àpòpòrò sódò.
0: Ká sàmẹ̀ sọ́dù ìbílẹ̀ rí a.
1: Bábá de jọ kẹta.
0: Oṣù kẹjọ.
1: Ọdún yẹn.
0: Náà sàmójú.
1: Kedere.
0: Ẹni ayé.
1: Ní ìbámu.
0: Pẹ̀lú.
1: Ìṣẹ̀ṣẹ̀ rí a lúlu ọ̀dá.
0: Wọ́n bá bá rí rẹ̀.
1: Ayẹyẹ.
0: Ọdún aláwùjọ.
1: Ìjọ ìṣẹ́gun Tuesday.
0: Lálẹ́jọ kẹrin.
1: Oṣù kẹjọ.
0: Níbi kì í ketekete yan.
1: Aláwòrò ọdún.
0: Àti yan.
1: Ọ̀dọ́.
0: À ń sígbó ọ̀sán.
1: Ọyá ìmọ̀ gbọ́ mi dáadáa o.
0: Ẹ á máa yé gbá.
1: Ẹ̀hàn lé dáadáa lẹ́run àtọ́dá.
0: Lúlu ọ̀dá.
1: Wọ́n bá ti yọjú kọ́ ọ́ bẹ̀.
0: Ojú rẹ̀ bá ti rí.
1: Wọ́n fara mọ́.
0: Torí bọ̀
1: ọdún ìyá dùn.
0: Lásìkò

0: America. Awọn dokita ti orilẹde Nigeria. Ilu se agbateru iwoso fe yi. Gbogbo awọn olugbe ni ilu Akure. Oya e kan si wa ni Koga Health Center. Floor 3. Professor LB Kolawole Street. Offel Shadai Road. Alagbaka GRA Akure. Ni ojo Thursday. Titi dojo Saturday. Ni agogo mejo wuro si merin irole lose ose. Tabi ke pe won lori 0704 710 2443. Tabi 0816 179 2151. Ilera loro.
1: Mi bori oye ire.
2: Tango.
3: Oya láàfin kábíyèsí ọwọ́ alẹ́ àdìmúlà àti ìlú Kàrẹ́. His Royal Majesty Ọba Adélèkè Adéfẹ́mi Adégbìtẹ́ Adédọ́nyẹlẹ́ kejì.
4: Òjí o ẹbù òkè.
3: Níbi tí àwọn èjìgbàrà ilẹ̀kẹ̀ yóò ti máa wúyè wọn. Olóyè Pásítọ̀ Káyọ̀dé Oúnjú Gbàgbé. Gẹ́gẹ́ bí baálẹ̀ awara. Olóyè Káyọ̀dé Fọlájìmí. Gẹ́gẹ́ bí Ọbásanyà tìlú Òkègbè. Olóyè Muhammed Haruna Sunday Ahovi.
4: Gẹ́gẹ́ bí aṣáájú ọ̀vẹ̀ bìrà. Olóyè Bádárù Ọmọ́tọ́lá ní Múrítàlá. Gẹ́gẹ́ bí asábàlóyè tìlú.

0: quick see.
1: Don't call me auntie.
0: This Big Brother Naija season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
2: Yes, sir. Now 247 drama for Big Brother Naija season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, oh. All the gas goes they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream if you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
3: My brother, I hear say Lafarge don't change name.
4: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement, another building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of HBM construction for this week country since 1960.
5: HBM Nigeria, formerly Lafarge.
4: HBM Nigeria. Nigeria PLC, formerly Lafarge Africa PLC, beyond buildings.
6: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
7: It's about to go down.
8: What?
9: My love, what did happen?
8: Before I marry you, the TV where you promised, the fridge, car, where is it? Washing machine, car. Will I be using my hands to wash clothes in 2026?
9: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK? CDK? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
8: So all those things don't already dey house?
9: Abba, since last month.
8: Ah, first off, continue the wedding.
10: Yay! Walk on up, turn together.
9: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small, small. Zero interest, normal market price. Download CDK today.
11: Visit us at Danko Plaza, at Jilosun, beside Olu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikero Road, at Doikiti. Please call 0707-484-3351.
12: CDK! Pay small, small. Live BB!
13: Guy, we don't talk since you. Ha, click I go do my work, eh? We go continue this talk later.
14: Oh boy, you don't talk. How about? You know the tire.
13: Now the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
14: Brotherly, involve me now. Make myself the follow ya like you.
15: Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 Naira. Low down, talk the go.
16: Ilé-iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
17: ونستعينه ونستغفره إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أحباب السلام عليكم ورحمة الله وبركاته أنا أقفون الله وبا أطرائك أقفون نبي محمد صلى الله عليه وآله وسلم Allah ba ti o tun kadara inu ola inu anu re ti o tun ka mo pade loni lori eto yin eto wa eto alhidaya ile ti o nde si eti gbo wa latori ikanni adaba 88.9 FM to kale si ilu ilaramo kini akure ole me ko to eyan mo yayi abu ayman alasali lo tun ti kale wa yi o sile agodo lati mo tun ko eto yin eto wa ohun lo abi lohun ba subhanahu wa ta'ala gbogbo ilé ìdá tí wí láti ìwáṣẹ̀ kí ọlọ́run bá nìkan lápò gbà lọ́wọ́ wa ó kó fi sínú mizanu hasanati ẹnìkọ̀ọ̀kan wa yọ́mọ̀ àlàyánfà ọmọlù wọn àbálòun ìlàmọ̀nà àtàlọ́hà bí kọ́lbí sẹ́lìn abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tó bá dẹ́gbẹ̀rẹ̀ kíámọ́ gbogbo ibi tí a ṣẹ́ kan pé a ti bá náà ní kọ́lọ́run bá nìkan lákòjọ́ kò jẹ́ ká bá a níbẹ̀ gírámọ̀ ti ya arhamar rahimi olùgbọ́ nínú ilé à ń tẹ̀síwájú lórí àlàyé agbọ́nrin ọ̀rọ̀ ìmọ̀ ọlọ́run bá nìkan lálọ́kan ìṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala ìṣe lásòó nínú ìjọsìn káwọn bá orogún inu ibada kan ba orogun olohun ni orogun ko lo ba kan ko legbera ko leni kankan to ran lowo inu isijoba re olohun ba subhanahu wa ta'ala hayyun oba alayi ni layamut oni ku pa pa botule ki a omo a nitesiwaju nipa alayi ti an ba bo lori wipe manja a anna sababa kufuri bani adama wa tarikihim dinahum wal guluwi fi salihi ojupona tin soro nipa wipe idi pataki ti awon ma nabi adama tan fi se kefiri ninu olorun oba subhanahu wa ta'ala ti won si dagun lasi esin olorun oba subhanahu wa ta'ala o na ni ahon bo ife afeju ife ayinbo eyin ile ti awon yan lugba re latara awon eni re a afa tesiwaju afa ni wa fi sahih an ibn abbas radiyallahu anhuma fi qawli llahi ta'ala wa qalu la tadharunna alihatakum wa la tadharunna wadda wa la tadharunna wadda wa la suwa'a wa la yaghutha wa ya'uq wa nasra afa tesiwaju afa ni wa fi sahih inu hadith afa bukhari ile ti o ni latoda afa wa abdullah ibn abbas olorun ba ale ko la ko ba yo ni si baba atomo ati abdullah ati omo won ti se ati abdullah ti o je omo sabelo baba re na sabelo na ati abbas ati abdullah omo re sabelo meji afa ni radiyallahu anhuma olorun ba ale ko la ki o ba yo ni si won nipa oro tolorun ba ale ko la so ninu alquran alkarim papa julo ni suratu nuh aya 23 olorun ba ni wa qalu la tadharunna alihatakum e ri awon elebo awon kefiri ni igba anabi wa nuh won so fun awon emi wa won pe la tadharunna alihatakum a e ma dagun lasa awon olorun ba yi o e ma pa awon olorun ba te nsin yi e ma pa won ti o wala tadharunna wadda enikan ti won pe ni wada inu awon osa won e mo pati o wala suwa bakana enikan ti won pe ni suwa inu awon osa won e mo pati o wala yagufa e mo pa yaguf e mo pati o wayauk ati yauk e mo pa won ti o wanasro bakana e mo pa nasro e mo pati o e mo jo si fun won e mo da nkan ti okunrin ti won pe ni nuhu e mo da lowo ipepe re yi e mo gba ipepe re wole o awon olorun ba yin te tin si won yi lokun ojo kan yi awon na ni ke mo tesi waju ni mo josi fun won lo o saraye fun aye pe oni anabi sallallahu alaihi wasallam so yi pe alihi asmahu rijalu salihin alihi asmahu rijali salihin oni awon oruko ti aka yi ninu alquran alkarim yi emi ni wadda ni o suwa ni o yagutha ni o yauku ni o nasro ni o gbogbo awon oruko wonyi won ni anabi sallallahu alaihi wasallam so fun pe alihi asmahu rijalus salihin won ni awon oruko wonyi oruko awon eni rele o min qawmi nuh lati odo anabi wa nuh falamma halaku nigba ti won jade laye auha ash-shaytanu ila qawmihi e ri esu ẹni ẹkọ ẹni egbe ó wá fi ìmísí ránṣẹ sí àwọn èèyàn wọn anísìbú ìlàmọjà lẹsìn ibn abbas ọlọrun ba àlekọlá kọba yọlẹsì ó ní ó wá fi ìmísí òfin ránṣẹ sí àwọn èèyàn rẹ ìyẹn ṣẹyìntàn wípé anísìbú ìlàmọjà lẹsìn à àwọn èèyàn wọnyí àwọn ẹni rẹ inú àwọn èèyàn wọnyí tí wọn jẹ ẹni rẹ nínú yìí gbogbo àwọn ibi tí wọn máa ń jókòó sí ẹ lọ ọmọ ère wọn ẹ lọ ọmọ síbẹ ní ẹyọ kọọkan alẹ ti kánú yẹjìdìsúnà fi hà àǹsọ ọba ìgbà tán ń bẹ láyé ibi tán máa ń jókòó sí ẹ gbìyànjú láti lọ fi fọtò ìkọọkan nínú wọn ẹ lọ ọmọ síbẹ wasamuhabi asima ìṣì jọmọ ẹ jẹ ká mọ ibi tí ìpìlẹ ẹbọ tó ti wọlé ọríjìn ẹbọ bó ṣe wọlé òun là ń sọ fún ayé o genesis ẹbọ bẹbọ ṣe wọlé sínú ìsẹmí àwọn ọmọ nìyẹn òun là ń sọ fún ayé o abla ibn abbas ofo yi pe shaytan wa fi se emi awon ebe wa re pe to eyin ijo nuhu yi se e ya lai more ni awon eni olohun awon woli olohun ba ninu oye yahuku ni o nasiro ni o yagus ni o gbogbo akalakata ibi ton ma njoko si nigba ti won wa ni aye e se lo gbe aworan won ke lo gbe sibe e lo omo ire won ke lo omo sibe wasamuha bi asmaihi te ba ti wa mi ire kan e so ni nasro te ba tun ti mo mi e so ni yahu te ba ti mo ire mi e so ni suwa te ba ti mo ire mi e so ni yagus gbogbo awon eyan yi tan ja awon eyan re yi nigba tan be laye oruko won na ni ke fi so oruko awon ire ti e ba mo yi te wa gba awon ire na te gbe si aye won fafa'alu abla ibn abbas tolorun ba ni kola ko ba yunu si oni fafa'alu won se be nigba ti won wa se be hatta idha halaka ulaik nigba ti awon yen wa ku tan te mo pe ipele ni ipele alakoko o na ni pe awon eyan ta nsoro won yi erire ni won won ni awon majalisu dhikr won ni bi tan mo njoko si ti won ti mo seranti olorun ba subhanahu wa ta'ala igba ti won wa kuro laye tan shaytan o wa gbe si emi awon eyan won pe to awon eyan won yi ke mo ba gbagbe won ori pa won ko mo ba lo e mo awon ere kokan si awon aye kokan ti won ti mo nse ijosin ton mo njoko si ibe lohun si lohun e lo gbe ere ikokan won si be shaytan o se kini o fun won ni imisi o fun won ni inspiration fafa'alu dhali won de se be ibn abbas ni pe hatta idha halaku won ni igba ti gbogbo wa pare ton jade laye tan awon ti won mo ere e je ki a mo fi okan ba lo o awon eyin olugba ninu ile awon ti won mo ere won o se josi fun awon ere o shaytan o n tadaraja bi awalidas o n se alamori iso awon yen ni keferi ni ipele nipele ni itele ntele igba ti o fun won ni imisi pe ki won mo ere yi ko so wipe ki won josi fun won o kan ni ki won mo lasan tori pe ẹni ẹkọ ẹni ègbé ni shaytan ó wulẹ̀ mọ́ bí tó wulẹ̀ ń lọ ní the end of the day nígbà tí àwọn yẹn wá jáde láyé tán àwọn tí wọ́n mọ ère wọn ọjọ́sìn fèrè àwọn kan mọ kalẹ̀ ni pé linus kúrò bí ha aulahi asọlihin gbogbo àwọn ère tá a mọ yìí ká lè bá a mọ fi rántí orúkọ àwọn ẹni ère tí wọn ti ṣáájú níbàámu sí ìmísí àti ìsípayá látọ̀dọ̀ shaytan ẹni ẹkọ ẹni ègbé afawa abla ibn abbas awon so fun aye pe hatta idha alaka hulai awon woyi ti won mo ere nigba ti won jade laye wa nusi al-ilm ti wa di pe imo di nkan ti awon eyan ran ti mo ise vikiri di ti ko si lawujo mo awon eyan ran ni pe sakesi mo awon eyan ri eni ti o mo deran olorun baba won mo awon eyan ran ni ti o mo ko sojo olorun baba won nusi al-ilm gbogbo ti nje imo imo tawhid ìmọ̀ ìmọ̀ ọlọ́run ọba lọ́kan ìmọ̀ iṣẹ́ ọlọ́run ọba àlekan láláso ó di nǹkan tí ó di ìgbàgbé lórílẹ̀ fa obidat ló wá di wípé àwọn wọ̀nyí nígbà tí àwọn jẹnẹrẹsàn yẹn wá lọ àwọn jẹnẹrẹsàn míì tó wá padà wá wá ṣẹ̀tọ́ọ̀nù tó wá fún wọn ní ìmísí wípé gbogbo àwọn eré tẹ̀ ń wò yìí àwọn bàbá ńlá abayé tí wọ́n mọ àwọn eré yìí o wọ́n mọ̀ ń jọ́sìn fáwọn eré yìí ni o nítorí náà ẹ̀yin náà ẹ mọ̀ ṣe kí ni o ẹ mọ jọsìn fún wọn la haula wala quwwata illa billah jọmọ ẹ rí wípé shaytan ẹni ẹkọ ẹni ègbé kò kánjú pàápàá bó ti wulẹ̀ kó wọn ẹ wò bó ṣe farabalẹ̀ fún wọn bó ṣe ṣe sùúrù fún wọn ìpele alákọ̀ọ́kọ́ àwọn èèyàn wọ̀nyí wọ́n wá sáyé olùsíná ni wọ́n ẹni rẹ ni wọ́n wòlíì ọlọ́run bá ni wọ́n ìgbà tí wọ́n kú later after shaytan gbé ìmísí wá sí ẹ̀mí àwọn èèyàn wọn pé àwọn ẹni rẹnu yìí ẹ mọ èrè kẹ́ẹ̀dẹ̀ sọ àwọn èrè kọ̀ọ̀kan ló kọ wọn ó ṣe sàá wọ́n ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn yẹn ò jọ́sìn fún wọn torí pé shaytan ẹni ẹ̀kọ́ ẹni ègbé ó ti mọ̀ wípé tó o bá sọ fún ẹ mo bá ṣàlàyé pé àwọn èèyàn wọn yìí ẹ mọ̀ sí wọn rárá àwọn ò lè sí wọn torí pé wọn ì ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala ó wá ṣe sùúrù tá mọ̀ hàlàbìhì o se suru titi titi ti se le mo pe shaitan ni te olori agbaya lo oga agbaya gangan ni shaitan igba to wa se suru ti awon generation ti won be ire ti won fi lo se mo ko ti di pelele keji ba pelele keji ti lo igba ti pelele keta wa de shaitan lo to wa fi mi si o tun wa fi ranse si won pe ah e mo gbagbe ori pa baba la baba yo awon ti e wa awon ire yi o awon baba la yi ana won sa dede mo won o won mo won nitori kan le ba mo se kini o kan le ba mo just for you fa o bi that lo ba di wi pe awon woyi won di eni ti awon eyan ti won just for won wa just for olorun ba subhanahu wa ta'ala won just for olorun ba le tola mo eleyi o na ni afawa abla ibn abbas olu je ko di mo fun wa ninu egba wa hadith mi won ni afawa abla abbas so yi pe kana baina adam wa nuhi asharatu qurun oni ibn abbas so fa yi pe laarin anabi adam ati anabi nuh asharatu qurun yi pe century mewa ni mebe o gba awon hadith tan ka fun ayo la u hukumu rafa oni hukumu rafa yo tori pe gaibu ni o kani kan mo so fun ayo pe a so yi pe call la rasulullah sallallahu alaihi wasallam in ta so tori pe abla o ma abasi student anabi ni mubashara o gba imoro da anabi sallallahu alaihi wasallam sabe si ni anabi sallallahu alaihi wasallam anabi tun ro pa stamp to so je sabe nikan ko anabi tun ro pa stamp imo abla ibn abbas anabi sallallahu alaihi wasallam anabi tun ro pa stamp imo re fu wa o o kan nikan kan mo so fu ayi pe a so pe ko la rasulullah sallallahu alaihi wasallam yo ti ye awa olomo keu pe nigba ta pe abla abla so bayi ti kan de je guide ati wo pe lahu hukumu rafri idajo wi pe anabi sallallahu alaihi wasallam o na lo se kini o o na lo so o lafuru awon oro woyi tori pe oro ikoko ni akimo illa bi tariqatil wahyi eyan o le mo afi ko je pe nipa isipaya imisi lati odo olorun ba lati somo o ni on le bi so oro oro bayi ko de se to leto afi so jo anabi sallallahu alaihi wasallam lo anabi so awon sabi se pe le won gbo won report e fun awa ki amon lo jina juni abala abeye ibn abbas kolon ki o ba yori si won o so wi pe ba o so wi pe laarin anabi wa nuh kana baina adam wa nuha asharatu qurun laarin anabi wa nuh ati anabi wa adam century mewa ni be laarin won that is a 1000 years tori pe korinu kan loda afo ni mo ke loda afo ni mo hadith 100 years oni a korinu kan oni pe anabi sallallahu alaihi wasallam so yi pe laarin adam ti olorun kokko dasaye ati anabi wa nuh to je ojise akoko olorun ba aleke olaran si orile aye century mewa ni be laarin won o han woni ko si nkan kan tawo yen se laarin century mewa yen juta ni lo ju olorun ba to da imi ati iwo to gboro mi ni wakati owo yi oni hatta idha tala alayhim al-amad won leyin wa gba na to wa di pe egberegbe egberegbe hasala nizahu wa tafaru ba mi si omi o to o wa seyo laarin omo anabi adam de bi wi pe a o wa di pe o pada njo si fun a nkan mi yato si olorun oba subhanahu wa ta'ala o gba gba mi si omi o to yi o na lo fa sababi ti awon eyan fi wa takete dagula si olorun oba subhanahu wa ta'ala lati mo josi fun faba'atha allahu nabiyyin eleyi lo wa fa ti olorun oba alekola to fi wa gbe awon anabi re to fi gbe won dide kama qala ta'ala ege bo olorun oba si so nu oro re bi mo wi pe kana nasu ummatan wahidatan faba'atha allahu nabiyyin mubashirin wa mudhirin inu suratul baqara ayatu 230 olorun oba subhanahu wa ta'ala oni kana nasu ummatan wahidatan a tele tele saju gbogbo awon eyan patapata ada won ni ijo kan ni olorun ba aleke ola eyo kan na ni won si oni won wari fun ona duro fun ona guro fun ona jeje fun olorun ba aleke ola na ni won se diri fun oni kan soso ni won si lori le eni kan ko se kan mi ato si olorun ba subhanahu wa ta'ala olorun ni kana nasu ummatan wahida ikan lo lohun tawo yosin lapapo baba fa allah nabiyina mubashirin lẹ́yìn ìgbà tó di pé ìṣẹ̀lẹ̀ yìí wá ṣẹlẹ̀ táwọn yẹn ta kété wọn sílọ ọba mọ bàbá afọlọ́hun nàbí yìí ní ọmọ bá ṣírí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó gbé àwọn òjíṣẹ́ dìde mo bá ṣírí hàlù nìyẹn lẹ́ni tí yóò mọ fún àwọn èèyàn ní ìró ìdùnnú wípé tẹ ẹ bá ṣe tọ́lọ̀ ní ẹ ṣe ẹ wà lìjẹ́ náà tẹ ẹ bá ṣe dáadáa ẹ wà lìjẹ́ náà wà mú ziri ó sì tún ṣe nínú àwọn òjíṣẹ́ yìí bọ́ ṣe ń fún àwọn èèyàn níro pé tẹ ẹ bá ṣe báyìí ìtọ́lọ̀ ò fún yín nì tẹ ẹ bá ṣe báyìí ìtọ́lọ̀ ò fún yín nì bákan náà tẹ ẹ bá ṣe eléyìí ìyàtẹ̀ ẹ̀jẹ̀rẹ̀ o tẹ ẹ bá délé ìwò ẹ ká àbùkù ìran àbùkù tẹ ẹ kàn òun náà ni eléyìí ló fà á tí ó fi jẹ́ wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó bẹ̀rẹ̀ sí ń gbé àwọn òjíṣẹ́ rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ń gbé wọn dìde àfáwa ìdùnkọ́yù tí ọlọ́run ọba àlékọ́lá kí ó bá yọlé sí ìdùnkọ́yù àti ó gba àwọn fẹ́ẹ̀sì pátápátá call ó sọ wípé gẹ́rù wáhì ní mina sálà ìdùnkọ́yù sọ pé a nínú àwọn àfáà sọ pé kì í ṣe ẹnìkan mọ́ náà àfáà sọ pé lámọ̀ọ́mọ́ tú nígbà tí àwọn wọ̀nyí tí wọ́n kú àkàfù alákòóbórìhì wọ́n lọ ọ̀rọ̀ kiriká lórí sàárè wọn súnmọ̀sọ̀ wàrú tàmọ̀fin làhùn lẹ́yìn wá gbà náà wọ́n wá lọ ọmọ ère wọ́n mọ ère sí kíni o sí orí wọn súnmọ̀tọ́lá aléwìl amọ̀dù lẹ́yìn ìgbà náà táwọn generation tún wá lọ fa àbàdo hù àwọn generation mi tó tún wá padà wá wá lẹ́yìn àwọn yẹn náà padà wá sọ wọ́n di ẹni tí àwọn èèyàn ń dọ́sìn fún àwọn yẹn ni wọ́n sọ wọ́n di ẹni tí wọ́n ń dọ́sìn fún tó di wípé lucy yali elm ẹgẹ́ bí àáfàá wa ibn abbas ẹgẹ́ bó ti sọ ní àkọ́kọ́ àáfàá tó tẹ̀síwájú àáfàá ní an umar látọ̀dọ̀ àáfàá umar ọmọ khatam kí ọlọ́run ọba àlékẹ́lá kí ó bá yọnu sí wọn anna rasulallah sallallahu alayhi wa sallam qaal fi anabi wa muhammad sallallahu alayhi wa sallam sọ wípé láti kúrú ní kàmá atọ́rọ̀tì nasọ́ra ibn maryam ìnàmà àna abdu fakulu abdullahi wa rasulu anabi sallallahu alayhi wa sallam anabi ni láti kúrú ní ẹmọ yìí mi láyè bò ó láti kúrú ní ẹmọ yìí mi láyè pa ó kàmá atọ́rọ̀tì nasọ́ra ibn maryam ẹgẹ́ bí àwọn nasọ́ra bọ́ ṣe yin ọmọ maryam tí wọ́n yìí láyè bò tí wọ́n yìí láyè pa débi pé gbogbo àwọn ẹ̀tọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n gbé jùúlẹ̀ wọ́n gbé fọ́lọ́run wọ́n lọ gbé fún ibnu maryam wọ́n gbé fún ọmọ maryam anabi sallallahu alayhi wa sallam anabi wa ń kí àlìhù mọ̀ yìí ní lọ anabi ní ìnàmọ̀ àna abidun èmi o ẹ̀rú ni mí o fakulu abdullahi wa rasuluhu tẹ́ ẹ bá fẹ́ yìn mí tán yányán kò gbúdọ̀ kọjá wípé mo jẹ́ ẹrú ọlọ́run ọba abdullah wa rasuluhu bákan náà bó sì tún jẹ́ ìkan nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí hádá tàhádírù nàbàwíyù eléyìí ìkìlọ̀ ni látọ̀dọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam pé tọ̀ pé a lè pọ́n o a lè ṣàpọ́nlé o but ká mọ́ kọjá àlà nínú sísàpọ̀nlé ànábì sallallahu alayhi wa sallam ká mọ́ ṣe àyìnbó a lè yin ànábì káyọ̀ òbú ẹ̀ ṣùgbọ́n yínyìn pípọ́nlé o gbúdọ̀ kọjá gbèdéke eléyìí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó fi jíǹ kí ẹ̀ tó fi ròyìn tábàárò yìí ànábì sallallahu alayhi wa sallam kárò yìí ànábì sallallahu alayhi wa sallam níbàámu sí ìròyìn tí ọlọ́run ọba àlékọ́lá tó fi jíǹ kí ẹ̀ àti eléyìí tó ń gangan fúnra rẹ̀ sallallahu alayhi wa sallam tó fi fún wa ní ìró nípa wípé kájú ó mọ bẹ́ẹ̀ ká mọ́ fi lé ànábì sallallahu alayhi wa sallam ní látẹ̀túrú ni ẹmọ yìí mi pa o ẹmọ yìí mi láyè bó o kàmọ́ àtẹ̀rọ̀tì nàṣọ́rọ̀ ibnu maryam ẹgẹ́ bí àwọn nàṣọ́rọ̀ ẹgẹ́ bọ́ ṣe ibnu maryam tí wọ́n yìí láyè bó gbogbo ẹ̀tọ́ ọlọ́run wọ́n ní kì í ṣe tọ́lọ́ mọ́ wọ́n ní ti ibnu maryam ni ìnàmọ́ àna abidun èmi o ẹ̀rú ni mi o fàkúlù ẹ mọ sọ wípé abdullahi wa rasulu ẹrú ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ hadísì àárí àkọsílẹ̀ rẹ̀ nínú tíra àáfàá buhari àti muslim ó tún tẹ̀síwájú oníkọ́lá rasulullah sallallahu alayhi wa sallam ìyá kó wàlgùlù wà anabi sallallahu alaihi wasallam anabi ni ahi ho do wo yi o e jina si aseju iyakun wal guluwa o do wo yi o e jina si aseju ninu esin fa inna ma ahlaka man kana qablakum al guluwa anabi sallallahu alaihi wasallam ni pe ko si nkan kan to ko iparun ba awon ti won ti saaju ninu aliwumo ju aseju ayibo ahobo gbogbo awon kan woyi ikilo o lo je o latoda nabi wa muhammad sallallahu alaihi wa alihi wa sallam abi lohun ba subhanahu wa ta'ala bi fadlihi wa manihi ogbele tawi olohun ba le kola kojo ko fi sinu mizanu ahsanati wa ati eyin ti egbo ati awa ti awi yamale ya fa omo lu wala banun illa man ata allah bi qalbi salim ibi omo yayi abu ayman lo nki pe titi dijo mejo ta mo pade lori eto yi eto wa eto alhidaya antu a wi pe liqa'u nabil asali wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh.
16: Ilese to se to ki o fefe o kenke o wa sewewe ojo bi lu dundu leti o dun bi dodo ikire 88.9 adaba
1: o ma ti de o ti ko wordu patam pat orisirisi sola do gode patam pat
18: Patam Pat tun ti de pelu the best solar energy supplier 201,999 naira e wa ra solar to ma gbe gbogbo ile yin ati TV ati fan ati nota won mo ma fi kawe pelu gbogbo eroja le to ku be be ni oni 310,999 tun be to ma gba won eroja yin fun wakati to po be si leyi tun gbe free time be pelu just 1 million naira na bo baka na ni Patam Pat tun de pelu CCTV leyi te ma fi wo ile wo office wo ibi ise tabi gbogbo adugbo lori phone yin for security purpose e wo promo lọwọ bayi o just 53,999 foto ni two camera sugbo just 32,999 foto ni camera kan e ma bo ni new office Patam Pat to kale saarin yellow house rekabi ti weba bank global dishida road Akure telephone 070-6642-3064 to eku dede asiko yi ibi fi o fi o lati ba igi oganwo ibi sakata para lati ba won oro agbasanko gbogbo awon nkan to se pataki to me eniyan lo ni sata waye ni pataki oro sola ati phone ati free sata won kan mi to se pataki tori e la se wa gbe Pat and Pat to je olotu fu gbogbo nkan won yi wa sori eto lati wa so awon kan ti won tun kode fara ilu
19: ele ti akode ni pe te ba se ra laptop ati phone bi Samsung bi Itel bi Tecno Infinix le o ma ma gba fans lofe laptop to be latori bi 80,000 naira that is 79,999 see 120,999 soke soke ben ati awon brand new phone to be latori 85,999 see 101,999 soke e o ma gba fans si ni ofe
18: ah obe ma ni
19: ani laptop ani printers ani gbogbo computer materials te ba fe latori accessory phones de gbogbo e lo wa e ma bon ni Patam Pat lako street light de lati enhance security materials laye ka ile yin awon street light yen be latori 27,999 si awon bi 30,000 40,000 gbogbo e lo wa lodo wa iyan o tun wa ton si ibe o ani solar cctv cameras latori 25,999 awon solar cctv cameras single lens, double lens, triple lens, four lens, gbogbo e lo wa. Agbe solar ice block machine wa, gbogbo package to ma lo battery, ka to ma fi so bi 1,999,000. To ma ma se bi 50 blocks, 80 blocks, other blocks to lo orun directly. Ni the NEPA lori awon solar systems wa. Ani ile alabode to je fa awon student to je pe ani oni 150,000 naira. Ti won le lo fi gbe laptop won, ba fi de gbe fan won. A tun wa ni to pe tun ni bulb ko se pe mo n lo le we ko nina won tun le yo lo library won le gbe kiri so ko si essence pe mi ri na kawe mi iyan 150,000 naira a tun wa ni ele to pe myself and my family oni 250 wa oni 300,000 wa oni 500,000 wa ni solar ni lati do the normal Pat and Pat multipurpose lori laptop lori solar lori phone
18: e je ki awon eyan mo ibi te kale si
19: a wa ni number 49 Obadeshida road ni Pat and Pat complex a wa láàrin Wema Bank of Adesina àti Yellow Upstairs tó ń jẹ́ Rika Beam tó jẹ́ Former Lako ẹ ti rí wa mẹ́.
18: Kí làwọn nǹkan míì tẹ̀tún ní báyìí?
19: Photocopier machine, printers, freezers.
18: Ó wá dàbí Leventis dàbí Shenarance Lékòó nìyẹn.
19: Kì í ṣe ìyẹn nìkan o. Gbogbo ẹni tí tó lè létí mọ́ solar materials láti orí controller, láti orí ion tó jẹ́ ti solar tó tún lo NEPA, láti orí fluorescent light tó máa máa lo iná kékeré. Ẹlẹ́ tó wá yà mí lẹ́nu jù. Wọ́n á lọ foye bí iye gba mítà. Ẹlẹ́mẹ́ àti oníhùn dọ́ra jẹnẹrétọ̀ nígbà tó yẹ pé
18: ó. Tó jẹ́ pé owó tí ó fi ra mítà tàbí máa ná lórí ẹ̀ tàbí repo jẹnẹrétọ̀ yóò ju ìlọ́po ìlọ́po owó tí ó fi ra sólà.
19: Ẹlẹ́ tó wá jẹ bàbá rẹ̀ pé tó bá tún wá lọ ní freezer. Ó wà ó depend lórí site freezer yẹn. Ìyàn tó bá ń lo freezer méjì ó lè lo ṣe ilé ìtagbé freezer kan. Ẹ rí oní 1 million naira. Ẹ rí oní 800,000 tó máa gbé freezer yín.

0: tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládìí dùn.
1: Ọ̀rẹ́ mi jọ̀ ẹṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
0: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
2: Mami jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
0: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
3: Mamadan ni.
4: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadan ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mamadan wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadan lónìí.
5: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
6: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
5: Ṣé mi ò sọ fún ẹ?
6: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
6: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
7: Iṣẹ́ tó ṣẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
8: Ìrètí dé làwọn ó ṣe, ìrètí dé làwọn ó ṣe, ìrètí dé, kò ní ìrírí lórí, ìrètí dé làwọn ó ṣe, ẹ jìnà sówó ìléwọ̀.

0: ẹ̀nà ó mọ̀ sú mi mo tún ti kó sọwọ́ àtijẹ́ àti múdì nira kò sówó lọ́wọ́ mi mọ́.
1: Lẹ́mi ni sọ́wọ́ sí gbọ́npẹ́ eré ti dé alájẹsẹ́kù tí ò lélẹ̀ lórí ni. Ẹgbẹ́ mẹ̀kúnù tó ń yí ìgbésí ayé ẹ̀dá padà tó ń yọ ní kúrò nínú ilà ìlò lọ́wọ́ náà lówó lọ́wọ́. Ajẹ́ jẹ́ lọ kí n já ọ sí.
0: Ṣé ìrètí wa ló dé akẹ́yìn dẹ́gbẹ̀gbẹ́ tó gbòde kan nísìnyí ló ń sọ ni.
1: Bẹ́ẹ̀ni o, eré ti dé alájẹsẹ́kù tí ò lélẹ̀ lórí ni o. Ntọ́ bá yá ló san, kò lélẹ̀ náírà kan lórí. Bẹ́ẹ̀ wọn ìgbé àdéhùn pẹ̀lú ẹnìkan yẹ. Kì í sọ̀sọ̀sẹ̀ náà ń pààrọ̀ àdéhùn. Bẹ́ẹ̀ sì ni owó ọ̀sọ̀sẹ̀ kọ́ la ya yín. Ní kété tẹ́ ẹ bá ti darapọ̀ náà lásì fún yín ní káàdì ìdánimọ̀. Yẹ lọ kó yí ìgbésí ayé rẹ padà. Ó kúrò ló kó ẹrú.
0: Ìrè ti dé. Alájẹsẹ́kù tí ò ní èlé lórí.
2: Ire ni tèmi ti yẹ.
3: Iléeṣẹ́ Adaba 88.9 FM ẹ̀kẹ́rọ̀lẹ́ ní gbogbo tí ẹ bá ti ń bọ̀ wá ní àti ìkànnì yìí. Ètò kan pàtàkì ni a mú wá fún yín tí yóò lọ bí ìṣẹ́jú bí 15 lórí Adaba 88.9 FM láti Ìrètí Day Cooperative. Wọ́n sì wà nínú ilé agbára báyìí láti sọ fún wa àwọn ohun tí wọ́n fẹ́ kí a mọ̀, àwọn ohun tí wọ́n fẹ́ kí a gbọ́, àti ohun tí wọ́n mú wá fún wa ní orí ètò ní ìrọ̀lẹ́ yìí. Ẹ máa bẹ̀rẹ̀ nípa láti ọ̀dọ̀ wa lẹ́yọkọ̀ọ̀kan. Ẹ jẹ́ kí a máa dárúkọ wa. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lọ́tọ̀dọ̀ yín. Ẹ jẹ́ dárúkọ yín fún wa.
4: Orúkọ tèmi ni Abdulkarim Rashid.
3: Kí mọ́mí tó wà lẹ́gbẹ̀ẹ́ wa náà káwọn náà dárúkọ wọn.
5: Orúkọ mi ni Abdullahi Abibat.
3: Àti
5: orúkọ mi ni Adeojo Janet.
3: Ọ̀dà ẹ káàbọ̀. Ọ̀gá Abdulkarim, mo gbọ́ wípé láti Ìrètídé ni ẹ ti wá. Ẹ jọ ní ṣókí ṣe lè sọ fún wa ohun tí Ìrètídé wà fún gangan.
4: Bẹ́ẹ̀ni olóòtú láti inú ẹgbẹ́ Ìrètídé Muslim Multipurpose Cooperative, ẹgbẹ́ alájẹsẹ́kù tí ò ní èlé lórí, ẹgbẹ́ tí ń yọni kúrò nínú òṣì, ẹgbẹ́ tí ń yọni kúrò nínú ìyà, ẹgbẹ́ tí ń gba oṣù káàrú dànù lórí mẹ̀kúnù, ẹgbẹ́ tí ń gbani kúrò ní ọwọ́ àmúsìn. Alájẹsẹ́kù làwa ń ṣe tí kò ní èlé lórí. Ẹgbẹ́ tó mi ìgboro kan ṣoṣo báyìí, the only talk and do cooperative in our society right now.
3: Ọ̀dà kí ni ẹ̀yin náà ní láti sọ nípa ohun tí ọ̀gbẹ́ni Karim sọ?
5: Ẹ ṣe olótú. Ohun tí a ń wá ni òun náà ni gẹ́gẹ́ bí ọ̀gá mi ti sọ ṣáájú, Ìrètídé Muslim Multipurpose Cooperative. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń sọ pé wọ́n bá ti gbọ́rọ̀ Muslim, wọ́n máa ń bi wá ní ìbéèrè wípé àbó ló ṣe jẹ́ Muslim, ṣé Muslim nìkan ló wà fún ni? Rárá. Ìrètídé ó wà fún Muslim, Christian and traditional. Generally, it's for everybody.

0: Oda, báwo ni àwọn ènìyàn ṣe lè darapọ̀ mọ́ yín?
1: Ẹ ṣe olóòtú. Ẹ gbogbo etí tó ń gbọ́ mi tọ́mọ̀ báwo fẹ́ darapọ̀ mọ́ Ire ti dé Muslim Multi-Purpose Cooperative. Cooperative kan ṣoṣo tó ní ìgbà ní àsìkò tá a wà yìí, àbèrè collateral àbèrè anything. Your savings yín lásán.

0: Mo kí gbogbo ẹ̀yin tí ẹ lórí ọ̀fẹ́ àtànfàrí láti máa gbọ́ ìkànnì yìí lásìkò yìí ẹ kú bójú ọjọ́ ṣeré àláfíà olúwa kó máa bá wa gbé ètò yìí ó jẹ́ àkànṣe ètò torí pé ètò tọ́lọ́run ó lò láti fi báyé wa pàdé ni àlejò ńlá ni mo gbà nínú ilé ìgbóhùnsáfẹ́fẹ́ wòlé ọlọ́run alààyè tọ́lọ́run ń lò tí àwọn èèyàn ń jẹ́rìí ságbára ọlọ́run nínú ìpè wọn Matthew Adékúnlé Ọládèjì lorúkọ mi ò tí gbogbo èèyàn ń pè ní òdòdó ẹ wájẹ máa kí ìránṣẹ ọlọ́run alààyè bàbá wòlíì tọ́lọ́run ń lò káàkiri gbogbo àgbáyé prophet Samuel Afolábí ọlọ́pàá tó di wòlíì káàbọ̀ sórí ètò bàbá mo máa kí yín pé ẹ kú iṣẹ́ olúwa o.
1: Ògo ni fún ọlọ́run ló kí ọ̀run.
2: Hallelujah.
1: Mo kí ọlọ́run ìpè Babalọla ọlọ́run tó ń fi òpè dààmú ọlọ́gbọ́n mo kí ọlọ́run 1930 ẹni tó mú tálátà látorí àkìtà tá a wá ní kó jókòó pẹ̀lú ọmọ aládé tí ò sẹ́ni tó lè yẹ ẹ́ lọ́wọ́ wò ká bí ó sí ibi ó bá mi dé lélẹ̀ mo dá ògo padà sọ́dọ̀ rẹ gbogbo ẹni tó lórí ọ̀fẹ́ láti wà láyé wà láàyè láti máa gbọ́ mi mo kí ẹ kú oríire o nǹkan àkọ́kọ́ tó yọ sí mi pé kí n sọ fún ọ rè ohun tó wáyé wá dà kò ní bàjẹ́ mẹ́nu. ògo tó mú wáyé tó wá lò wọn ò ní pa mẹ́ lọ́wọ́. gbogbo ilẹ̀kùn tí agbára àjòjì agbára ilé agbára ìpìlẹ̀ tó tì níwájú ẹ gbogbo ilẹ̀kùn yẹn ní májẹ̀mú máa bọ̀ sí. jésù olúwa wa.
0: tọ bàbá ẹjẹ á bẹrẹ iṣẹ torí pé ìtọlọrun fẹ lòyìn fún lórí ètò yìí ní tó lára agbára púpọ ni àwọn kan ń sọ nígboro ọpọlọpọ ẹrí ti ń ṣẹlẹ nínú àwọn ìpàdé àdúrà káàkiri bọlọrun ti ń lòyìn wọn ló dàbí ẹni pé kinní tún ti wá lágbára ju bá a ṣe lérò lọ wọn ló tún ilé ìka kan tí bàbá tún ń dọgbọn sí bóòlẹ tí ń ṣe bàbá.
1: ògo ni fọlọrun ló kí o. òtítọ́ tó wà ń bẹ̀ ni wípé nígbà míì tá a bá báyàn sọ̀rọ̀ tó jẹ́ àṣírí ọ̀rọ̀ ayé ẹ̀ tó wọ́n sọ pé bẹ́ẹ̀ ni sà àyà tèmi gan mọ́ mi ìgbà míì tá a bá gbọ́ ẹ̀rí n tí ọlọ́run Babalọla ṣe nígbà míì tó bá kú èmi nìkan níkọ̀rọ̀ máa sọ fún pé olúwa ìwọ ló mọ bó ṣe ń ṣe o so tí ẹnìkan bá wá sọ pé ó lọ́gbọ́n kan tí wọ́n dá sí mi ò ní bu ìdí tí mi ò fi ní bu ni wípé ó lè mọ̀mọ́ bá gbàrọ̀ ọlọ́run ṣètò ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu tó tọwọ́ jésù ṣe náà wọ́n criticize ẹ̀ ẹlòmíì sọ pé irọ́ kò possible so ìmí ìdáríyànjiyàn ìmí ìwọ sọ pé ó ṣe sí lọ́jọ́ ìsinmi so náà tí ẹnìkan bá wá sọ pé àwọn iṣẹ́ agbára tọlọ́run ṣe ó kọjá ọgbọ́ orí tèmi náà ó kọjá òye mi ẹ tún bá gbọ́ sà ó kọjá tí èèyàn lè imájì pé a nílùú ọlọ́pàá fún.
0: ó kọjá tí èèyàn lè imájì pé a nílùú ọlọ́pàá.
1: ẹ sà wọn á sọ pé kì í ṣojú lásán. I know so because a lot of things àbá náà kan ń gbọ́ àwọn ọmọ mi wá sọ pé ọlọ́pàá tó dìbò nílẹ̀ ńlọ máa tọ́ra rẹ jẹ́ ẹni jẹ́ pé mo máa sọ bẹ́ẹ̀ torí bí èmi gan bára mi ó kọjá ọgbọ́n orí mi.
0: kábíyèsí olódùmarè bàbá bọ́lọ́run bá tọwọ́ yín bẹ́ pàdé àdúrà kalẹ̀ ibi àkòrí láti mọ tọ́lọ́run fẹ́ ṣe.
1: yẹsà
0: ẹ wá wo àjọ̀dún la fẹ́ ṣe bá
1: yẹsà
0: nínú àjọ̀dún lọ́dọọdún ọlọ́run máa ń ṣe ìyanu tó pọ̀ jù.
1: yẹsà
0: tọdún yìí báyìí àkòrí ẹ sọ wípé ó kún dọ̀.
1: yẹsà
0: bàbá tọ́lọ́run fẹ́ ṣe ọ dàbí ẹni pé kí ni ọ̀mọ́ lágbára pọ̀
1: o. òdodo sórí àkòrí yẹn mi ìṣẹ̀ṣẹ̀ gbá o bá a ti wọ 2026 olúwa wí fún mi pé 2026 is going to be my year of open door. So mo wá declare fún gbogbo ènìyàn pé ẹ̀yin ọmọ olúwa wí pé 2026 is a year of open door. Ṣé nígbà tó di bí ara March or April mo ń mínísítà lọ́wọ́ mo wá pè lọ́wọ́ wọn pé ẹ̀yin èèyàn kí ni olúwa ti ẹ̀ sọ pé òun fẹ́ ṣe fún ọlọ́dún yìí ọ̀pọ̀lọpọ̀ ń wò mí bí ẹni wo kinní ni. So mo rí wípé ọ̀pọ̀lọpọ̀ ò di àkòrí yẹn òun ni ò ṣe manifest láyé wọn. Mo wá sùn mo wá padà lánàá mo rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n rọ̀s ibi ó lọ òjìnà mọ ilẹ̀kùn ibẹ̀ tì. olúwa wípé kí n wòran ọ̀rọ̀ tí mo bá ọ sọ ní January kò manifest ní ayé ọ̀pọ̀lọpọ̀ ó ní gbé wá padà sí àkòrí fún àjọ̀dún ayẹyẹ 18 years tí mo pè ọ́. So n tá a fi wá pé àkòrí ayẹyẹ 18 years ọdún yìí open door ko wa ni je awon omo woli to wa labe orule nikan o ma kan awon to wa ni diaspora o ma kan awon to wa ninu oko o ma kan awon to wa ninu aba o ma kan ni to ntata yo kan lokada akan to wa lo office akan iranse olo akan obirin akan okunrin akan oloselu akan ni to ba sati gbagbo ninu agbara olohun that we be one will the other connect dead with this anointing. I won't come out what physically to repair one fecile cousin. I won't come out one new online. They were connected to this grace because one mental on who said, so what fecile cousin now in my mission, the way it could be to baba to bank bombing all your fella cannot day. Till ye po missing my year. Tori all your fella. Ni ogoro awon iranse Olorun se bo ni ori oke olopa to di woli lori akori pe ile kun podo si so gbogbo awon ta pe yen in one way or the other ni le kun ti si fun ri so won mo to tumo si pe ki le kun ti tori opolopo na ti wa lenu ona ti won ona ko ja tele ko to di pe ile kun si fun won so edi ti le to ba si fun ri lo mo yi ile kun ko si so enomi o ti

road. Ọlọ́pàá tó diwò yìí wàá bá Olúwa pàdé. Tọ́rọ̀ ẹ bá jọ máa wẹ̀, Olúwa ó sọ. Bó bá jọ mọ́ orin ọpẹ́ kíkọ́, Olúwa yóò sọ. Bó bá jọ mọ́ kó kàn yí chọ́ọ̀chì kiri, ẹ̀sà àní lẹ́yìn.

0: àwọn ewé mi tí mo jókòó náà mo lè jẹ́rìísí ọ̀pọ̀lọpọ̀ nǹkan sí ọlọ́run ṣe títí dàsìkò yìí sì ni bàbá gbogbo èèyàn ẹ kọ́kọ́ bá mi rọ̀ wọ́n ná pé kí wọ́n mọ̀ mí ìsìn ìpàgọ́ yìí ẹ àkọ́kọ́ nìyẹn bàbá ọjọ́ wo sí ọjọ́ wo ni lẹ́yìn yẹn àwọn tí wọ́n ń bọ̀ látọ̀nà tó jìn àpọ̀ ò ní wọ́n ti ṣe àwọn tí wọ́n sọ pé tọ̀ àwọn fẹ́ wà níbí fún gbogbo pàgọ́ yìí pátápátá báwo ni wọ́n ti ṣe sàǹfààní wà.
1: Ẹ ṣe sà.
0: Ẹ ṣeun bàbá.
1: Àkọ́kọ́ ni pé mo bẹ gbogbo ènìyàn pátá kọ́kọ́ gbé ẹ̀rù pé tí n bá lọ chọ́ọ̀chì nǹkan ó ṣe mí gbé kúrò lọ́kàn. Àwọn èèyàn lọ pátí wọ́n ń lọ kúlọ̀bù wọ́n yá lọ́bẹ̀. So mọ̀ jẹ́ kí ẹnikẹ́ni gbé ẹ̀rù níwájú ẹlẹ́dàá ẹ̀sìn ẹ lọ́kàn. Feel free láti wá. Now èkejì lélẹ̀yìn gbogbo ẹni tó wà lọ́nà jíjìn tó ń bọ̀ ilé ayé ibùgbé wà téèyàn máa ń dé sí. Now ibi o máa gbé ọkọ̀ sí wà ààbò ètò ààbò wà by grace kò sí kankan tó máa sí ọjọ́ pé ó gba ìyanu ilẹ̀kùn máa sí fún ọ. Now a rí àwọn tó ti wá sí anniversary wa tí wọ́n máa ní ẹ̀rí tó lágbára ọdún yìí máa wá lé torí ayẹyẹ etí years ni. Now wá gbọ́ ti fún ìgbàgbọ́ rẹ lọ́wọ́ wípé ní ọjọ́ tí mo fẹ́ lò yìí lọ́sẹ̀ ìparí tèmi ṣe ìpàdé yìí ti bẹ̀rẹ̀ 29, 30, 31, and 12 ni. So Wednesday to Sunday ni pàgọ́ yìí àárọ̀ ọ̀sán alẹ́ àárọ̀ ọ̀sán alẹ́ ọjọ́ Sunday tó jẹ́ August 2nd ni ayẹyẹ àjọ̀dún tí gbogbo èèyàn ó jẹ tí wọ́n mu. Ọjọ́ Sunday yẹn náà la mọ tọ́jú àwọn opó. So gbogbo àwọn opó ẹ ti dé sí conference ẹ ti forúkọ sílẹ̀ everywhere tó bá ti ń bọ̀ tó bá ti lè dénú ìpàgọ́ yẹn orí ọ̀fẹ́ wà láti dá ìlú one by one. Ẹlòmíì máa wò pé àjọ̀dún wà ojú máa dín ojú òde torí ẹ̀yìn àyànmọ́ tó ń bọ̀ lọ́lọ́run sì gbé ìpàdé kalẹ̀. So ojú ò ní dín ká mọ́ pray fún ọ ká mọ́ sọpọ̀ ọlọ́run fún ọ that's the major gbogbo program mi fún ayẹyẹ ọdún àyànmọ́ ni mo máa ń target. Lóòótọ́ la máa sọ oúnjẹ a máa jẹ mo máa ń sọ fáwọn èèyàn pé má gbé oúnjẹ lékè ìyanu tó yẹ kó o gbà kó má bàa jẹun láìlẹ́rìí.
0: Ọ̀dà ẹ jẹ́ ká wá gba ìyanu ni bàbá kó tó di pé màá yọ̀ǹda yín lórí ètò yìí mo fẹ́ sọ nǹkan kan. Ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rùn èèyàn ni wọ́n ń bọ̀ ní wìtìwìtì wá sínú ìpàgọ́ yìí àti inú àjọ̀dún yìí mo sì mọ̀ pé ọlọ́run ó ṣèyanu nú ayé gbogbo èèyàn pátápátá. Ọ̀dà bàbá báwọn èèyàn bá ń bọ̀ ǹjọ́ ní nǹkan kan tí wọ́n ó mú wá sínú ìpàdé
1: yìí. Yes, ẹ ṣe sà. Gbogbo ènìyàn tó bá ní àwọn cases tó ní í ṣe bí ẹni pé ó dára rẹ mọ̀ pé àlá burúkú máa ń yọ lẹ́nu àtáàkì àìsàn burúkú wà lára ẹ àbí ìwọ gan mọ̀ pé kò sí nǹkan tó wọlé tó máa ń yọrí tó o bá ràyàn lọ́wọ́ gan wá gbàgbé ẹ tó bá promise ẹ ó máa fẹ́ẹ̀lì ìwọ gan mọ̀ pé àmì burúkú wà lára ẹ àbó máa ń forí kó wà látakùn àbó o ti lọ fún nǹkan rere ìjagunlẹ̀ ló máa ń bá pàdé o lo embassy wọn fún ẹ wá gbọ́ gbogbo ènìyàn tó ti lo embassy rẹ tẹ́lẹ̀ fún ẹmú international passport yìí dání. Èkejì gbogbo ẹni tó ti graduate either mi degree ó dá mi master phd ó dá kò ṣiṣẹ́ ọ̀nà dé kó certificate yẹn dání. Ẹ̀kẹta gbogbo ẹni tó bá ti ní ṣe pẹ̀lú àìsàn àtáàkì ọfà àmì òforíkó wà látakùn tó o bá lè gbé bọ́kẹ́ẹ̀tì dání gbé dání omi àdúrà wà lórí òkè tó o máa bù máa fún ẹ ní sáà máa gbàdúrà sí wàá wẹ̀ wàá lọlé pẹ̀lú ayọ̀ ó dá mi lójú pẹ̀lú májẹ̀mú ìpè àpòsọ àwọn ọ̀la.
0: Ọ̀dà bó ti jẹ́ onìyẹn bàbá ẹ jẹ́ àjúwe fún gbogbo àwọn èèyàn lẹ́ẹ̀kan sí.
1: Ẹ ṣe sà gbogbo ẹni tó bá ń gbọ́ mi tó yẹ pé àkúrẹ́ ló gbé àbí ìfẹ́dọ̀ rẹ ìjùtà ògbólú àbí ẹdúnà tí mo bá ti jẹ́ pé àkúrẹ́ ló fẹ́ gbà tó o bá ti dákùn rẹ ẹ wọ taxi Ondo Road bọ́ọ̀lẹ̀ ní Adébọ̀wálé Junction gbé ọ̀kadà tó lọ sí ọlọ́pàá tó di wòlí bọ̀ tó o bá gbé mọ́tò tiẹ̀ máa bọ̀ lọ́nà Ondo Road straight wàá kọjá Junction NTA wàá kan chọ́ọ̀chì kan wàá wá rí sandboard ọlọ́pàá tó di wòlí yá by the right máa bọ̀ tó bá gbọ́ gbọ́mi láti òkè tó pa ìgbọ́kọ̀dá ọ̀rẹ́ òkè gbọ́ àti Ondo ẹ wọ ọkọ̀ Àkúrẹ́ tó o bá ti kọjá Priscilla máa pariwo ṣé tí onímọ̀tò pé ẹ jọ sà Junction church ọlọ́pàá tó di wòlíì ni mo ti fẹ́ bọ́lẹ̀ wàá rí tán gé block Junction yẹn wàá ti rí sandboard ọlọ́pàá tó di wòlíì tán kọ open door dàdàgbà sí.

0: ẹ kú lẹ gbogbo ọmọ Nàìjíríà ìlúkùnrin ìlúbìnrin.
1: Ọba làbẹ̀ ó ṣe mọ̀, àgbẹ̀ lọ́gbà ọba làbẹ̀ ó ṣe mọ̀.
0: Ẹ̀yin àgbẹ̀ lókè ẹ̀gàn, mo kí gbogbo yín o, ẹ kú iṣẹ́, ẹ kú ìgbìyànjú, ẹ kú akitiyan, ẹ kú kó lè dáa. Mo kí yín o, mo kí yín o, mo kí yín, mo kí yín, ẹ kú ìgbìyànjú, nítorí pé alárojinlẹ̀ ní ṣiṣẹ́ oko, alárojinlẹ̀ ní ṣiṣẹ́ oko, aláforítì ní gbé lókè ẹ̀gàn. Ṣé mọ̀ pé ọjọ́ abágbésu kọ́ ni súnta, àgbẹ̀ ní àforítì púpọ̀ jù, ọjọ́ abágbèǹgbàdo kọ́ ní yọmọ, eré àgbẹ̀ wà ń bẹ̀ dáadáa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń fomi jẹ́ fúrúgbìn lẹ́fà ọ̀ka lágbára Ọlọ́run ọba, ojú yín ti rí pípọ́n bí iná lókè ẹ̀gàn, ẹ sì padà rí yendeyinde bí idẹ. Má lọ mọ́ kí yín o, ọmọ ọlọ́dẹ Ògúnbíyí tìlú ẹ̀ta igbájú Èkìtì Kwara, bọ̀dá ẹlẹ́nu

0: gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí lábẹ́ aṣọ pé nọ́mbà 070 54 51 44 77 lẹ́ẹ̀kan sí 070 54 51 44 77 nọ́mbà tó dọ̀dọ̀ eléré okunu àrẹwà dàrẹ́tọ̀ pátápátá. Nọ́mbà GM wọn lọ́wọ́ tún wọn ó ní 080 51 83 15 25 080 51 83 15 25 ẹ̀ ò nọ́mbà GM nìyẹn. Gbogbo nǹkan tí ẹ bá àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí gbogbo nǹkan tá a ti sọ láti ẹ̀kan lórí Kio Gold Plus ni o, lórí Grow Mighty ni o, lórí Ofa Power, lórí Reactive, lórí Fa Partner, lórí Green Star, gbogbo àwọn kan tá à ń tà nílé iṣẹ́ wa. Ẹ bèrè lọ́wọ́ wọn lẹ́kùnrẹ́rẹ́ ń búlẹ́wà wọn ó gbéra àwọn èèyàn wọn wá gbé fún yín tẹ bá ti jọ sọ̀rọ̀. Ọ̀rọ̀ tiwa ò le tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ tiwa ò le tó bẹ́ẹ̀ mo fi kí yín o lẹ́ẹ̀kan sí o. Ètò ń tẹ̀ wájú ètò ń tẹ̀ wájú.
1: Bẹ́ẹ̀ ló bí òun jẹun rọ̀ lágogo méjìlá. A ti máa pe dọ́jà dókítà òyìnbó ká tó fura.
0: Ẹ̀yin tẹ́ ẹ bèrè lọ́wọ́ mi bóò la ṣe ń lo Kio Gold Plus. Nọ́mbà ọ̀gá lẹ̀ pè lẹ́yìn ètò tàbí tí ẹ bá ti fẹ́ wá rà á wọ́n mọ̀ já yín sí. Bẹ́ẹ̀ ṣe ń fin tó kù náà là á ṣe ń fin ṣùgbọ́n oríṣi méjì ni Kio Gold Plus tọ̀dọ̀ wa. A ní olómi àti gbẹrẹfu tó wà ní sásẹ̀tì àtolómi ẹ̀ méjèèjì lẹ́wà papọ̀ ló bá tán ló bá tán. Tẹ bá ti fin lẹ́yìn ọgbọ̀n ọjọ́ ni lẹ́yìn ọgbọ̀n ọjọ́ ọgbọ̀n ọjọ́ náà kọ sínú ẹ̀ ṣùgbọ́n a mọ̀ pé ó ju ọgbọ̀n ọjọ́ lọ. Bẹ́ẹ̀ ni ibi tó bá súnmọ́dò tó wà nínú omi pé omi wà lọ́tún omi wà lósì tá a mọ̀ pé ilẹ̀ alábàtà iyún ni ò ní ogúnjọ́ àtọjọ́ mẹ́rin ogúnjọ́ àtọjọ́ márùn-ún ogúnjọ́ àtọjọ́ mẹ́ta lẹ́ẹ̀rin ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ò ní ká lọ gbà sílá. Ṣùgbọ́n ibi tó bá ti wà lókè tí ò súnmọ́dò ọgbọ̀n ọjọ́ ni ọgbọ̀n ọjọ́ ó lé ní ṣùgbọ́n ọgbọ̀n ọjọ́ la gbọ́dọ̀ sọ fún yín ṣe gbọ́ báhùn ní ti Kio Gold Plus bẹ́ẹ̀ ṣe máa lò nìyẹn. Grow Mighty Ofa Power Reactive ọmọ ìyálà àwọn mẹ́tẹ̀ẹ̀ta a lè wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ bá a bá ṣe fi Kio Gold a tún lè máa a máa bu díẹ̀ díẹ̀ sí náà torí kíkó ipò yẹ kó lè máa jáde lóṣooṣù kó lè máa jáde lóṣooṣù kéèyàn lè máa jáde kéèyàn lè máa yọ tuntun yọ tuntun a máa ṣe bẹ́ẹ̀ ìyẹn bẹ́ẹ̀. Green Star àìfi òun titi ẹ̀ a máa ń fi fín ara gini kò ní dára ewé sílẹ̀ ẹ̀lẹ̀ kòkó obì bó ṣàgbàdo a lè lò fún a máa ń lò fún ẹ̀gẹ́ a ń lò fún isu a máa ń lò fún isu gbogbo nǹkan tá a bá ń gbìn tó ṣáà ti wọnú ilẹ̀ la máa ń lo gbogbo àwọn nǹkan wa fún. Ẹ ṣé o ṣe ń tẹ̀lé mi bọ̀ mò ń kí gbogbo yín lẹ́ẹ̀kan sí o ọba làgbẹ́ o.

0: ni.
1: Iṣẹ́ dópin nínú iṣẹ́ ọ̀gbìn. Ọ̀gá mi ní kí n jẹ́ kó yé wa o pé ẹ̀yin ṣàgọ́dá abúlé ló kó ẹ̀gàn lọ́hùn-ún. Wọ́n ní kẹ́ kóra yín jọ lógún lọ́gbọ̀n ẹ ò kẹ bá ti kóra yín jọ tán ẹ ò ẹ pe nọ́mbà wa ká wá bá yín a kó oògùn fún yín torí pé a sọ pé iṣẹ́ dópin nínú iṣẹ́ ọ̀gbìn. Àwa àgbẹ̀ tí àwa tọ̀dọ̀ wa a dẹ̀ fi ara ní ẹ̀yin àgbẹ̀ torí a rí akitiyan yín ẹ ò a rí akitiyan yín o la fi sọ wípé ẹ kóra yín jọ lógún ẹ kóra yín jọ lọ́gbọ̀n kẹ pe nọ́mbà wa ká wá. Ẹ jẹ́ kí n gbọ́ jíngù kí ọgọ plus n tán tí n bá ti wá gbọ́ báwọn kí n wá máa ń lọ. Bó ṣe jẹ́nu ẹ kóra yín jọ lógún lógún lábàá oko wa ẹ̀yin tẹ̀ sì ń wáṣẹ́ ẹ̀yin náà ẹ máa ń bọ̀ iṣẹ́ dópin nínú iṣẹ́ ọ̀gbìn o.

0: You hypo.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ẹ tọgbọ́ ìyàwó láyọ̀.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDCare wà?
4: Èwo ló tún jẹ́ CDCare báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDCare, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDCare, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wa. Download CDCare lórí Play Store àti Apple Store.
5: Ilé-iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
6: Iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

0: Yaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Ekale. Ewon yin ni akojopo iroyin. Asale oni bi o se ma de. Se ti gboyin lati le se radio Adaba 88.9 FM akure. Ilaramo ke la ti royin lati nu ade yemi. Lawal saaju koko nu royin na. Are Tinubu fọwọ́ sí o lé lógójì bílíọ̀nù náírà fún àtúnṣe ìdẹ́kọ̀ òfurufú ìlú Kano. Àjọ ètò ìdìbò fi kún àsìkò gbígba ìwé ìdìbò nípínlẹ̀ Ọ̀ṣun. Àwọn aláṣẹ South Africa yóò wojútùú síṣòro ọ̀rọ̀ àìtó òṣìṣẹ́.
2: Adaba 88.9 FM la ń gbọ́.
1: Ìròyìn náà rè lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu tó ti fọwọ́ sí bílíọ̀nù 64 náírà fún àtúnṣe abala kejì ọ̀nà ìtọ́kọ̀ òfurufú máa ń bà sí ní ìdíkọ̀ òfurufú Mala Maminu Kano nílùú Kano. Mínísítà fún gbòkègbodò ọkọ̀ Felix Festus Keyamo ló sọ̀rọ̀ yìí lásìkò tí wọ́n ń ṣe abala àtúnṣe kan èyí tí wáyé sí ibùdó kan ní ẹgbẹ́ ìdíkọ̀ náà èyí tí a mọ̀ sí Pápá Muhammadu Adamu Dankabo. Ó ṣàlàyé pé iṣẹ́ náà jẹ́ ara akitiyan látọ̀dọ̀ ìjọba àpapọ̀ láti mú gbéga bá àwọn kèèlò ìgbòkègbodò ọkọ̀ òfurufú àti láti mú kí àwọn àdíkọ̀ jákèjádò orílẹ̀-èdè yìí ó lè yáàyè sí. Kèémọ̀ ṣàlàyé ìdíkọ̀ òfurufú ìlú Kano gẹ́gẹ́ bí ojúkòó ọ̀rọ̀ òwò èyí tó pàtàkì ní òkè ọ̀yà orílẹ̀-èdè yìí tó sì sọ pé àtúnṣe sọ́nà tí ọkọ̀ òfurufú ń bà sí náà ni ó ṣèrànlọ́wọ́ láti mú kí ìdíkọ̀ náà ó lè figagbága pẹ̀lú àwọn ìdíkọ̀ míì lágbàáyé. Olùdarí àgbà àjọ tí mójútó àwọn ìdíkọ̀ òfurufú tìjọba àpapọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà Olúbùnmi Kúkú ṣàlàyé pé ṣíṣe àtúnṣe ẹ̀ka ọ̀hún ni ó jẹ́ ara ìfẹ́ àjọ náà láti mú gbéga bá ìrírí àwọn èrò ọkọ̀ ààbò wọn àti ṣiṣẹ́ fún wọn. Àjọ àwọn bíṣọ́ọ̀bù ìjọ àgùdà lórílẹ̀-èdè Nàìjíríà ló ti rọ ààrẹ Bọ́lá Tinubu láti mójútó àwọn kan tí ń kọ àwọn kìrìsìtẹ́nì ní ominú lórí ọ̀rọ̀ mímú kí wọ́n lè kópa nínú ọ̀rọ̀ èyí tí ó pa wọn láyà nípa ọ̀rọ̀ àìsí ọ̀rọ̀ à ń díje nínú ètò ìdìbò yan ààrẹ èyí tí ó wà fún kìrìsìtẹ́nì àti mùsùlùmí. Nínú àbẹ̀wò rẹ̀ èyí tí wọ́n ṣe sílé iṣẹ́ ààrẹ fẹ́gbẹ́ àwọn bíṣọ̀bù ìjọ àgùdà lórílẹ̀-èdè Nàìjíríà Matthew Mount Nozon Dagoso sọ pé ọ̀pọ̀ àwọn kìrìsìtẹ́nì ni wọ́n kọminú nípa ipa wọn nínú lábẹ́ ìjọba tí ń bẹ lóde èyí tó sì pè fún ìlànà èyí tó yáàyè láti fi dá wọn lójú pé wọ́n ní ẹ̀tọ́ èyí tí ó dára. Bíṣọ̀bù náà wá rọ ààrẹ Tinubu láti rí i pé ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027 ló wáyé lálàáfíà tí ó sì jẹ́ pé kò ní sẹ́rùnú rẹ̀ tó sì kìlọ̀ pé ẹnìkan yòówù èyí tí ó bá dínà ṣíṣe ètò ìdìbò náà lọ́nà tí kò tọ́ ni ó lè fa ewu. Ìpàdé àwọn àjọ àwọn bíṣọ̀bù náà wá sọ nípa ọ̀rọ̀ ìkógojá nípa ọ̀rọ̀ ààbò èyí tó ń ṣẹlẹ̀ láìpẹ́ èyí tí ọ̀rọ̀ gbígbàsílẹ̀ àwọn ọmọléèwé àti olùkọ́ èyí tí àwọn ajínigbé jí gbé nípínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n sọ pé ètò ọ̀rọ̀ ìṣẹ̀rùbani ìdìtẹ̀sórílẹ̀-èdè ẹni ìjínigbé ló sì jẹ́ nǹkan tí ó jẹ́ ìṣòro. Ó wá bẹnu àtẹ lu àlékún èyí tí ń bá wọ́n jà lórílẹ̀-èdè yìí àìtó àwọn kèèlò amúlùdùn àti iná mànàmáná tó sì yòǹbo ètò ìyánilówó kẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè Nàìjíríà tó sì tún béèrè fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ láti lè láǹfààní láti kẹ́kọ̀ọ́ sí àti láti dáàbòbò òmìnira nípa ọ̀rọ̀ ẹ̀sìn. Ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ondo kan tí ń jókòó nílùú Àkúrẹ́ ló ti sún ẹjọ́ ìbanilórúkọ jẹ́ èyí tí alákòóso tí ń mójútó ètò ìnáwó nípínlẹ̀ Ondo Ọmọ́wùnmí Isaac tí ó pe agbèfọ́ba àgbà tẹ́lẹ̀ Adékọ́lá Aláwòyè àti àwọn ọmọ ẹgbẹ́ àgbà kan nílùú Ọ̀wọ́. Ilé ẹjọ́ náà ìlú ya ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án ọdún sọ́tọ̀ fún títẹ̀síwájú ìgbẹ́jọ́ náà èyí tí ó kan ọ̀rọ̀ títẹ àwọn kankan jáde nínú ìwé ìròyìn èyí tí ó wáyé ní ọjọ́ kejì oṣù kejì ọdún 2026. Alákòóso náà ló lọ sílé ẹjọ́ náà tó sì ṣàlàyé àtẹ̀jáde ìwé ìròyìn náà gẹ́gẹ́ bí nǹkan tó ba òun lórúkọ jẹ́ tó sì ń béèrè àṣẹ pé kí wọ́n yọ àwọn nǹkan náà kúrò lórí ìwé ìròyìn náà àti láti tọrọ àforíjìn pẹ̀lú sísan owó gbàmábínú. Níbi ìjókòó náà agbẹjọ́rò fún olùpẹ̀jọ́ Ọláolúwa Ìmọ́rò ni ó sọ fún ilé ẹjọ́ náà ló bere ase ile ejo na lati satunse sawon kude kude kan eti be ninu iwe ejo na eti nbe ni waju ile ejo agbejoro folo jejo iyen Adekola Olawoye ni ko tako oro atunse na sugbon o soro nipa aibojumu ejo ohun agbejoro folo jejo lo turo ile ejo na lati bere owo tako eni ti o pejo na lori asiko ti won lo lori oro na adajo Yemi Fasami lo wa gba ibere si oro atunse na laaye to si ni ki en to pejo san 100 lona 1000 lona 100 naira fun awon olujejo kokan ko to di asiko ti won so ejo na si agbejoro fun alakoso na so pe eni ti won soju ni o tesiwaju ejo na titi di awon ti won pe lejo yo fi gbegile oro ikan ti won tesiwe iroyin na ti won si toro aforije oludije kan sipo olusupare ti supare akoko legbo ibe iwo orugusu ipinle ondo ilo ti pe gomina loki ayida ti wa lejo lori oro pe won fo si omo bade wale fatusi richard gege bi oba tutun folo ohun ninu iwe ti won ko lojo kokande logban osu keje odun yi agbejoro fun omo oba ni mashan solomon adelakun tolu baba leye ni oro gomina na lati da oro fifo si na duro to ti alaye pe ejo lori oro yiyan ni si ipo na lo si wa ni waju ile ejo giga ipinle ondo kan ti be loka koko baba leye salaye pe ejo hun ina ti so si waju di ojo ketalelogun osu kesan odun yi fun fifo si arojare awon toro kan eti ijoba ipinle ondo nbe lara re o wa salaye pe pe ase ile ejo mi lo tun wa e to de ijoba ipinle ondo pe ki o ma fowo si tabi fi eni kankan je oye olusupare titi tun o fi se ejo na tan awon ejo iwe ihun na ni o ro ijoba ipinle yi lati ma se fowo si oro ipo ohun babalaye wa ro gomina ayida ti wa lati bowo si fun ase ile ejo ko si da igbese duro titi ti wo fi se ejo na ajo ito idibo orilede yi lo ti fi kun asiko eti won gba iwe idibo ni ipinle osun titi di ojo jimo saju eto idibo ojo kedogun osu kejo sipo gomina ipinle ohun alaga ajo ito idibo ojogbonjo asamukutan ni o kede yi ni ibi ipade amo to ni se loro ito idibo ni ipinle osun to salaye pe ifikun na ni lati faye gba awon to to lati dibo lati gba iwe idibo won leyin to je pe bi ida bi meta o le die ninu marun to ti foruko sile ni o se gba ewe idibo won lasiko ti asiko ti won ni ka gba ewe idibo na ti o dopin ojogba amukutan wa salaye pe ajo na lo ti gbarade fun eto idibo won to salaye pe o le ni million 2 awon oluforuko sile feto idibo ti o dibo ni bi 3000 ati 3700 o le meta ibudo eto idibo to si je pe egbe oselu 14 ni yo kopa ninu eto idibo gomina na o wa kide pe ajo eto idibo ni o se eto igbedanwo eto ayewo awon idibo ni ojo Saturday to si je pe ijoba abile 12 ni won ti se igbedanwo ero tin sayewo awon idibo na saju eto idibo alaga ajo eto idibo na wa fi dawo olugbe on lojo pe awon kaadi idibo eti anje ninu akolu kan eti se sawon office ajo na ni odo ti ati arin gbogbon ife laipe ni won ni le lo lati fi idibo to salaye pe awon kaadi toro na kan ni won tun te ti won si fun awon ti o to fun lati fun ojogba mu kitan wa ro awon egbe oselu lati ri pe won gba lafia laaye to si kilo tako oro rira ibo ati rogbodian eto idibo ninu oro re alakoso fajo olopa npele osun Ibrahim Gotan fi da awon olugbe ipinle na loju pe aabo yo wa saju lasiko ati leyin eto idibo ojo kedogun osu kejo odun ohun alaga tele kan ni agbegbe ijoba abile kumboso ni ipinle kano abdullahi galishitu lo ti pada sise asorinran re leyin osu melo kan ti ile ejo yo nipo shitu so pe irun lati pada si bi ise asorinran ni lati safihan pe oselu ni goye kanka si ise to si je pe o ye ko kan je igbe ko ye ki won ka si ise tabi nkan ti o ma mo wole fun yan lati jeun o wa ro awon oloselu lati ri pe won se owo to to kan si ri ise ijoba gege bi afani lati sise si awon eyan alaga ijoba abile tele na e to je tailor nigbati to ti je tele fun opopolopo odun lo se pe owo ti ohun se na lo satileyin ise ohun lati se oselu to ti sun ran lowo lati nawo lori ipolongo ohun to se fi kun pe ohun sise tele na ni world shaker ni ilu kumbuso nibi ti ohun ti nibi ogun omo ise baye ajo ologun orilede nigeria lo ti yan awon ogagun merin si eka tutun ti se dasile leyin ti are orilede yi Bola Tinubu ti o fo si eka ohun lati ba le pakun awon abo orilede yi olori ologun le ogagun Wahidi Shaibu lo fo si yan na nigbati awon eka tutun ohun yo si wa nilo Makode Ilorin Jalingo ati ilu Benin awon ologun orile na so pe igbese na nbe loju na ti pakun oro ati tetele dodo awon alaabo lati mu igbega ba ilana ati sise won ati lati tete ma da si oro abo ogagun Moses Kara inaye gege bi oludari owo karun eti Benin Makode ogagun Yakubu Yaya ini o je olori fun eka kesan ti nbe ni Ilorin ogagun Shinde Duraf Benefe ini o di oga ini o de oga fun ajo kewa fun ejo kewa ti nbe ni Jalingo ti ogagun Awalu Mamuda yo si moju to eka keje ti nbe ni lu Ibadan Minister igbakeje Minister foro okere orilede yi Sola Enikan Olaye ini o se pade pelu Minister foro ibasepo awon orilede ni orilede South Africa Ronald Lamola lori oro eyi ti nje awon eyan logun nipa oro akolu ti waye sawon ajeji ni pataki awon Nigeria orilede South Africa Enikan Olaye lo so pe Are Bola Tinubu lo ti pase pe ki pade na o waye lati mojuto oro akolu na to si ro awon ijoba orilede South Africa lati gbese toto lati daabo ba awon Nigeria ati awon Africa yoku ti n gbe orilede won Minister na wa kilo pe titesiwaju rogbodiyan tako awon ajeje in lo le fa ifaseyin ba ibasepo laarin orilede Nigeria ati South Africa to si salaye orilede mejeje gege bi ojugba lojuna idagbasoke Africa ti a ba ranti Nigeria satileyin orilede South Africa lasiko ijoba ameya to si je pe orilede mejeje lo kopa ninu igbekale ajo ile Africa ati igbega ajo NEPAD enikan laye lo wa fi edo kan lori oro akolu eto waye sawon ajeje ni orilede ohun eto ti bere latodun 1995 titi to fi di odun 1998 2006 2015, 2016, 2019, 2021, 2024, and 2026. Ilaramo ke lati royin lati le ise radio adaba 88.9 FM akure ninu royin lati gbo royin lati le okere ti agbo amuludun ati ti are idaraya.
3: My daughter, since I arrived at your house, I have been sleeping like a child. Wait, what kind of magic mattress is this?
4: Uncle, it's the new Vitafoam pillow top range.
3: Pillow top? You mean the pillow is part of the mattress?
4: Yes, so it feels like sinking into the clouds on top with steady support underneath.
3: Yeah, if they carry this mattress to my village, no one will wake up again, no.
5: Experience elevated comfort with Vitafoam's pillow top range, featuring Vitalux and Vita Helix, thoughtfully crafted for indulgent softness and deep supportive rest, so every night feels beautifully luxurious.
6: Vitafoam,
5: the fine art of living.
7: Welcome to Great Springs International School, Emurele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites or Baile Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele Owo Road, beside computerized VIO office, Owo Ondo State, Nigeria. Area, also at Fingerprint Hotel and Suites, Obaile Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Prince International School, Swarin.

herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ńlá fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó, Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Ilé-iṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 0803860 6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbó.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ṣé ọmọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró Mama Dos fi dùn tí o ò lè gbàgbé rárá?
2: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn. Ó dùn gan o. Mo ṣe ń rántí ẹ̀.
1: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín láti dùn?
3: Ọ̀rẹ́ mi jọ̀wọ́, ẹ ṣojú ẹran tó dùn yẹn lónìí.
1: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
4: Mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
1: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
3: Mama Dos ni.
5: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mama Dos ni mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mama Dos wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mama Dos lónìí.
6: Dem say Monkey Smart na because three near. But now Monkey will jump past the eye, they quick see.
7: Don't call me auntie.
6: This Big Brother Ninja Season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
8: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja Season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, oh. All the best goals they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream if you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
9: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda se kan sun lo ni
10: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gugun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afo gede gede do ti ara danu logo lomo kuri abaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atego la fi pelu re ajo nada ki fun te gba o da lagu ara 24/7 abamission lati ja lagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gbogbo iga ijawa ija osi always guide me
1: se omo idi ti onje ti won fi òróró Mama Dos fi dùn tí o ò lè gbàgbé rárá.
2: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn. Ó dùn gan o. Mo ṣe ń rántí ẹ̀.
1: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín láti dùn?
3: Ọ̀rẹ́ mi jọ̀wọ́, ẹ ṣojú ẹran tó dùn yẹn lónìí.
1: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
4: Mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
1: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
3: Mama Dos ni.
5: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mama Dos ni mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mama Dos wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mama Dos lónìí.
11: My brother, I hear say Lafarge don't change name.
12: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge, them, Cocoa House, National Theater, plus plenty of HTRM construction for this week.

0: beyond buildings.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.

iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.

0: wípé irú ayọ̀ la ó máa gbọ́ ní àgọ́ àwọn olódodo. À ń kè yín káàbọ̀ sórí ètò yìí, ètò irú ayọ̀, èyí tí ìjọ St. Paul's United Church of Kerubim and Seraphim tó wà lẹ́yìn Ṣebí Òkè Méjì Community nílùú Àkúrẹ́ ṣe onígbọ̀wọ́ ẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run àlùfáà àti ajínrere dáadáa Ọ̀pẹyẹmí ni Ọlọ́run a máa lò fún wa nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká farabalẹ̀ bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí náà.
1: Bàbá wa àti Ọlọ́run wa, Ọlọ́run láéláé, ẹgbà ọpẹ́ wa. Ẹ̀mí mímọ́ ẹgbà ọpẹ́ wa. Atóbi jù atófaratì ẹgbà ọpẹ́ wa. Gbogbo ẹ̀ṣẹ̀ Ọlọ́run ẹ̀ dáríjì. Olúwa sọ̀kalẹ̀ wa, fi agbára rẹ hàn. Bẹ́ẹ̀ ló máa rí. Bó àdúà. Jésù Olúwa wa.
2: Ami, ami, ami, ni orúkọ Jésù.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó tún fún wa. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tí a ń gbọ́ lórí ìkànnì yìí, irú ayọ̀ lórí afẹ́fẹ́ láti inú ìjọ Kérúbù àti Séráfù oníṣọ̀kan, United Church of Kerubim and Seraphim Organization, ẹ̀ka ti bàbá mi ẹni ọ̀wọ̀ dúró jayé Adirẹtí láti inú ìjọ irú ayọ̀ nílùú Àkúrẹ́. Ọ̀rọ̀ Ọlọ́run tí a gbọ́, tí a sì ti ń gbọ́, tí a tún máa gbọ́ lónìí, ohun tí a ń bá lọ náà ni pé iṣẹ́ apostéli rẹ. Ohun tí a máa tún bá wa sọ̀rọ̀ lé lórí lónìí, òun náà ni àdánwò nídìí iṣẹ́ apostéli rẹ. Àdánwò níbi iṣẹ́ apostéli rẹ. Ẹ̀sìn ọ̀rọ̀ tí a ó tún máa gbé yẹ̀wò náà nìyí. Ṣùgbọ́n kókó tí a máa mú yẹ̀wò lónìí, òun náà ló máa wí pé ǹjẹ́ ìwọ kíyèsára pé àdánwò ni?
3: Alleluia.
2: Alleluia.
1: Ǹjẹ́ o kíyèsára pé ohun tí òun là kọjá yẹn pé ìdánwò ni? Pé ṣe là ń dán ọ wò pé ìdánwò ni? Jésù sọ̀rọ̀, ó bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ nínú ìwé Mátíù. Nínú ìwé Mátíù bá wọn sọ̀rọ̀, Mátíù rí kẹwàá ẹsẹ̀ 22, ó wípé gbogbo ènìyàn yóò kórira yín nítorí orúkọ mi, ṣùgbọ́n ẹni tó bá forí tì í títí dé òpin, òun náà ni a ó gbàlà. Gbogbo ènìyàn yóò kórira wa nítorí orúkọ, nítorí orúkọ Kristi. Ẹsẹ̀ ọ̀rọ̀ méjì tí a máa bá wa sọ lónìí, tí Ọlọ́run fẹ́ bá wa sọ, àwa ènìyàn Ọlọ́run àti àwa tí a tún jẹ́ ọmọ ìjọ, àwa tí a jẹ́ ènìyàn tí kìí ṣe pé ẹni ìpè a máa rí tiwa mú, àwa tí a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, ǹjẹ́ a kíyèsára pé ìdánwò ni ohun tí à ń là kọjá yẹn? Ẹ jẹ́ ká wo nǹkan tí First Samuel sọ. First Samuel 1, ẹ̀ka láti ẹsẹ̀ ìkẹtàlá. Yes, kí ló sọ bẹ́ẹ̀?
2: Yánà, ó ń sọ̀rọ̀ ní ọkàn rẹ̀.
1: Yes.
2: Ike ete rẹ̀ ni ó mì.
1: Yes.
2: Ṣùgbọ́n a kò gbọ́ ohun rẹ̀.
1: Wọ́n kò gbọ́ ohun ẹ̀.
2: Nítorí náà.
1: Yes.
2: Ní èlì fi rò pé.
1: Èlì rò pé.
2: Ó mu ọtí yó.
1: Ó rò pé ó mu. A nà kìkì ete nìkan. A mọ ìtàn yẹn dáadáa. Ìwọ tó jẹ́ ọmọ ìjọ, ìwọ tó jẹ́ ọ̀gá akọrin, ìwọ tó à ń wá chọ́ọ̀chì dédé, you are a Christian. Ṣùgbọ́n nísinsìnyí, ohun tó ṣẹlẹ̀ nínú ìjọ tó wà lọ́wọ́ yẹn, tàbí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn, ìjọ ò kíyèsára pé ó ṣeéṣe kó jẹ́ àdánwò. Torí pé Anna, lẹ́yìn ìgbà tí gbogbo èèyàn jẹ, òun ò jẹ́. Ṣùgbọ́n kò sẹ́ni tó kíyèsí, torí pé àwọn èèyàn pọ̀. Nígbà tí wọ́n dẹ̀ parí, ó bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ kíkẹ́ tẹnìkan ló mì, oníkálukú ti lọ. Ẹ wo ohun tí wòlíì wa sọ, kí ló ṣe ọ ìwọ ẹ kàwé náà?
2: Eli sì wí fún pé.
1: Eli wí fún pé.
2: Wọ́n ti mu ọtí wáìnì pẹ́ tó.
1: Yes.
2: Mu ọtí wáìnì rẹ kúrò lọ́dọ̀ rẹ.
1: Yes.
2: Anna sì dáhùn.
1: Anna wá dáhùn.
2: Wípé. Bẹ́ẹ̀kọ́.
1: Bẹ́ẹ̀kọ́.
2: Olúwa mi.
1: Olúwa mi.
2: Èmi ni obìnrin onírọ̀bìnú jẹ́ ọkàn.
1: Ẹ wá wo bí ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n ń lò láti test ẹ. Ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n lò láti fún ní examination. Ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n lò láti dojúkọ. Ká wo bóyá o máa yege nínú ìdánwò tó wà níwájú ẹ. Ẹ wo ohun tó sọ fún. Ọ̀pọ̀lọpọ̀ àwa ọmọ ìjọ wọn sọ tó bẹ̀ sí wa lónìí nígbà tẹ́lẹ̀ ẹlòmíràn ti gbé báàgì ẹ̀, nígbà tẹ́lẹ̀ ẹlòmíràn ti change. Kì í ṣe pé kò dáa kó o lọ síjọ.

0: wo o le fun yan lenike bi pa osun idanwo kiye sara pe ohun ti mo n dojuko yi se ki se pe idanwo ni nkan ti mo n dojuko to ba ti le mo be ati bori idanwo o mo ma ronu e ka die si e ka die si
1: oluwa si fun mose pe
0: oluwa bi fun mose pe
1: ya lo si waju awon
0: lo si waju awon eyan na
1: ki o si mu ninu awon agba
0: wo nigba ti o ba to fi okanran ti o fayada ti o fi suuru ti o fi sise apostle yen igba ina olorun ma wa ona abayo tori pe o nikan ni ona abayo wa lodo re ibi to foju sígbà ọ̀nà àbáyọ wa yẹn kò sí ọ̀nà àbáyọ ń bẹ̀ ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run akẹgbẹ́ mi ẹ̀yin bàbá mi ẹ̀yin tó jù mí lọ ọmọ kékeré ni mí ṣùgbọ́n ohun tí mò ń sọ fún ọ ni wípé ìgbà tí o bá tó ké pe ọlọ́run ọlọ́run ní solution lọ́wọ́ má wá solution má sáré tó bá ṣe búbù lórí ìṣàwí kúrónì má lọ síbikíbi torí ohun tí mò ń sọ fún ọ ni pé kíyè sára kó o lè mọ̀ wípé ohun tó ń dojúkọ tàbí tó dojúkọ pé ìdánwò ni ìdánwò ni nídìí sí apostle rẹ olúwa sọ wípé èmi máa lọ síwájú máa lọ síwájú ìwọ mú ọ̀pá rẹ ni lọ́wọ́ rẹ ẹ kàwé yẹn alàgbà
1: kí o sì mú ọ̀pá rẹ
0: kí o mú ọ̀pá rẹ ni
1: tí o fi lu odò ni
0: tí o fi lu odò ni
1: ní ọwọ́ rẹ
0: ní ọwọ́ rẹ
1: kí o sì máa lọ
0: kí o máa lọ
1: kíyèsí èmi ò dúró níwájú rẹ
0: èmi ò dúró níwájú rẹ níbẹ̀
1: ní orí òkúta ní orébù
0: ní orí òkúta ní orébù
1: o sì lu òkúta
0: náà ìwọ máa lu òkúta náà
1: omi yóò sì jáde nínú
0: rẹ omi yóò sì jáde nínú rẹ kí àwọn ènìyàn mi kí o lè mu ṣùgbọ́n kí mírèkù yẹn tó ṣẹlẹ̀ wọ́n ń kùn sí Mose kíkùn yẹn ó kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́wọ́ ẹlòmíràn gan tiẹ̀ tí ó bàbá rádaràdá yìí ṣé ìrìn sí ọlọ́run nìyí tí ọlọ́run dẹ̀ pé báyìí àti ẹ̀mọ ìdí gan tó fi wá kó wa ṣé ló wá kó wa wọ́gbò ṣé kìí ṣe pé ó fẹ́ kó wa fún ẹkùn pajẹ́ oríṣiríṣi ọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tó bá ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run wá ọ̀nà àbáyọ ẹ jẹ́ ká wo nǹkan tí ìwé Matthew sọ ìwé Matthew 26
1: ó fi
0: pẹ́tẹ́rù pé
1: kínla ẹ̀yin kò lè bá mi sọ́nà
0: ẹ̀yin kò lè bá mi sọ́nà
1: fún wákàtí kan náà
0: fún wákàtí kan
1: ẹ máa sọ́nà kí ẹ máa gbàdúrà
0: kí ẹ máa gbàdúrà
1: ẹ̀yin kí wọ́n máa bọ́ sínú
0: ìjẹun ohun tí a nílò ní àkókò yìí ni pé ìwọ ọmọ ìjọ òun ni wípé máa gbàdúrà àwa ìránṣẹ́ ọlọ́run ẹ jẹ́ ká máa gbàdúrà de ìdánwò tó ń bọ̀ torí jésù sọ fún wọn pé èṣù dọdẹ o ṣùgbọ́n ẹ máa gbàdúrà ẹ máa sọ̀nà kí ẹ̀yin kí wọ́n má bàa bọ́ sínú ìdẹ̀wò kí ẹ má bàa bọ́ sínú ìdẹ̀wò torí náà ẹ jẹ́ ká kíyè sára pé ohun tá à ń experience lákòókò yìí ó ṣeé ṣe kó jẹ́ ìdẹ̀wò ó ṣeé ṣe kó jẹ́ ìdánwò tó báyìí ti jẹ́ ìdánwò kí ni bíbélì sọ fún wa kí ni paul sọ fún wa nípa ìdánwò ẹ jẹ́ ká wo 1 Corinthians 10:13 yes
1: kò sí ìdánwò kan tí ó dé bá yín
0: ó ní kò sí ìdánwò kan tó dé bá yín
1: kò ṣe irú èyí tó mọ níwọ̀n fún
0: ènìyàn eléyìí tó mọ níwọ̀n fún ènìyàn
1: olódodo ni ọlọ́run
0: olódodo ni ọlọ́run
1: ẹni tí kì yóò jẹ́ kí a dán yín
0: wò kò ní jẹ́ kí a dán yín wò
1: ju bí ẹ̀yin ti lè gbà
0: ó máa ṣe ọ̀nà àtiyọ gẹ́gẹ́ bí ó ti ṣe fún Mose gẹ́gẹ́ bí ó ti ṣe fún Anna yes
1: nínú ìdánwò náà
0: yes
1: kí
0: a yìí kí ó lè gbà á ó máa ṣe ọ̀nà àtiyọ ṣùgbọ́n àwa ni ká múra sílẹ̀ pẹ̀lú àdúrà kí a máa sọ̀nà gẹ́gẹ́ bí kristi wípé ẹ̀yin kò lè bá mi sọ̀nà ní wákàtí kan kristi sì yí o ẹ máa gbàdúrà kí ẹ sì máa sọ̀nà kí ẹ̀yin kó má bàa bọ́ sínú ìdánwò nínú ìdẹ̀wò torí náà ìwọ tí ò ń gbọ́rọ̀ yìí lọ kíyè sára ohun tó ń pass through nǹkan tó ṣẹlẹ̀ lórí ọmọ nǹkan tó ṣẹlẹ̀ nínú ìjọ tó ń lọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin ẹbí yín ọ̀rọ̀ òdì tí àbúrò rẹ sọ sí ọ eléyìí tí ìyàwó bàbá rẹ sọ sí ọ eléyìí tí ìyàwó rẹ sọ sí ọ eléyìí tí ọkọ rẹ sọ sí ọ ṣé kì í ṣe ìdánwò ẹ jẹ́ ká gbàdúrà ọlọ́run gbogbo ayé agbé ọ̀gá ẹgbà ọ̀pọ̀ ẹ̀ wa ẹ̀mí mímọ́ ẹgbà ọ̀pọ̀ ẹ̀ wa atóbi jù ẹgbà ọ̀pọ̀ ẹ̀ wa ọbẹ̀ ìgbàlà ẹgbà ọ̀pọ̀ ẹ̀ wa ọbẹ̀ ìyanu ẹgbà ọ̀pọ̀ ẹ̀ wa gbogbo ẹ̀ṣẹ̀ ẹ̀dáríjì agbára láti borí ìdánwò olúàgbéwọ̀ wa agbára láti tayọ olúàgbéwọ̀ wa gbogbo agbára òkùnkùn tí ń bá ẹ̀mí ọlọ́run jagun nínú wa lórúkọ Jésù oyè wa bìgbà kárí àánú gbà ìjọ ìró ayọ̀ kó tẹ̀síwájú ẹni tó sàmí ìdánwò ní borí ẹ̀ wà á rí àánú gbà bẹ́ẹ̀ ló máa rí Jésù olúwa wa àmì àmì àmì lórúkọ Jésù.
2: Nígbàgbọ́ wípé Ọlọ́run ti bá ayé yé pàdé nípasẹ̀ ọ̀rọ̀ náà. Èyí náà lè bá wa jọ́sìn nínú àwọn ìpàdé àdúrà wa tàbí lọ́jọ́ ìsinmi. Ìjọ St. Paul's United Church of Caribbean Seraphim wà ní ẹ̀yìn ṣe bí ní òkè méjì community. Bẹ́ẹ̀ bá ti wọlé láti ilé epo North West. Ẹ béèrè ìjọ CNS Èrò Ayọ̀. Ibẹ̀ lọ́lọ́run ti ń dábìrà fún àdúrà, ìbéèrè tàbí ìtọ́ni. Ẹ máa pe bàbá, àlùfáà àti ajíhìnrere dàda Ọ̀pẹyẹmí sórí nọ́mbà yìí 08 0 6 0 7 5

0: ko dede akoye se lafia le wa se layo layo mo de ba yin ayele o bole wa te ti fe ma gbo ale ni eti agba wo isegun bile ni to se agba tero fun ye ni alaji agba baba la nu woni kin so woni kin so mo woni kin salu barika baba ro awon ton sele kaakiri aye la npapo ta fi nso bi duniya sere fun yin lori eto gbogbo ogbon te ba se nko e ma fi pamo si apa osi ke le ba fi ko elomi sunday akoji ade lo nke yin ele nbe o number ile ise to ran wa ni se ti ani a ma so ko si ma jo yin gbo ati pe gbogbo nte ba ri de mu nbe ko se lanfani number is ilowo ile ise na eni ti o si gbe ni alaji agba baba la no 08063 970829 ranti omo ile badagre kan tora le si cemetery ni bi ti an se ku si lori bere kan to wa ni cemetery yi opolopo oku ni ati si sori ile nu ni an ba tabe fun ni nbe se nja yepe to se fa awon mo nle lota fun wipe won o lobe mo awon egan se ti gbabe won o lobe mo looto sugbon won oku kan ti wa mi odun mewa odun ma ndogun ogun odun ti an ti se cemetery ta n so na iba ti won mo san be ti an wuge roko wugba wu awo wukoko baba asasun ni a ba fi tape won fun 60 by kene kan won se atale fun okunrin ta n so ye won ba le ora cemetery lowo won won fi ropon won ponro won gbe document kan lewo re won ni ko ti wo bo ni a ba gbowo ribiribi lowo re won ra le tan won be se n ja pe yepe atoko ta se won ba fe kan o file gbogbo le oku ti n be labe le n ko wu won won kan fe kan file won oja kota oja grafo ko se foundation ile kankan nbe o ohun to se ni pe o fokuta o te gbogbo e bonu awon sare ohun ni an kuku ni an se kini ni an ba kan kere ori re en to se n se lori ibe ni pe entamoto mọ̀pọ̀rọ̀ ká máa ta mọ́tò kò nílò wípé a ṣẹ̀ṣẹ̀ ń ṣe foundation à ń kọ́gbá kó àwò gbangba wálíà ló ti máa wọkọ̀ wọ́n sì máa nù ń jojúmọ́ àwọn ọkọ̀ tí ń lọ rèé kó láti ìlú èbó tí wọ́n kò dé pọ̀tun ibẹ̀ ni lọ máa já wọn sí àwọn tòkúbọ̀ tó lé ńlẹ̀ ni ọkọ̀ tọ́jẹ́ pé sálẹ́sà inú rẹ̀ ńgbọ̀n bá ti kọ́kọ́rọ̀ bọ̀ omi ọmọ jáde látẹnu rẹ̀ lẹ́yìn
1: o ta ko jo olu ko do ise owo awon ara bi ti nsomo ologo odomo olofo ni
2: o ya tete
1: to eni tolohun ko kokoro itusile
2: le lowo
1: alhaji agba baba alanu spiritual
2: okunrin dandan
1: eyikeyi aisan ara
2: o sese bere tabi olojo pipe
1: promise and faith
2: asiri bibo
1: eyanu ebe awon agba
2: baba alanu casual
1: eyanu agba
2: ko senti oye ko ni lowo
1: contractors oloselu
2: o lo fun interview
1: eyanu agba lu koja be
2: awon kan ba di alhaji agba
1: yo tun
2: tori adi tun ti yo
1: oja re o tani
2: o fe gbomojo oyun ijo asiri bibo
1: atunde asina
2: o ya lodo eni ti alafiran
1: e ma pade baba laanu alaji agba
2: lojojo wednesday
1: thursday ati friday ni ilu akure
2: in la fe junction
1: sofolokada pe
2: ile baba laanu
1: ide mango loki ogba lo n lo
2: saturday and sunday
1: ele ri baba laanu
2: ni na god plaza opposite alafia hotel
1: ojo monday and tuesday
2: le ri baba laanu
1: ni bakusa street
2: opposite ile iya bakusa
1: ilu ore
2: telephone
1: 0063970829
0: èyí ni láti sọ fẹ́yìn tí ẹ̀ ń bọ́ ìlú mẹ́ta péré lẹ̀ tilẹ̀ rí ọ́fíìsì baba láàánú alhaji agba yàtọ̀ sáwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tá a bá rẹ́ni tó sọ fún yín wípé alhaji agba baba láàánú ń bẹ ńbẹ kan ọ̀nbẹ nígbà ńbẹ láwo ìrọlọ́bàdé ìlú àkọ́kọ́ ni ìlú àkúrẹ́ ọjọ́ wednesday thursday friday sì lẹ̀ lè rí wọn lákùrẹ́ olóyè mẹ́kún ibikíbi tẹ́ ẹ bá gbà wọ́n ìlú àkúrẹ́ ẹ bèrè lafẹ́ junction láti lafẹ́ junction yìí ẹ bá wọn lọ́kadà tó wà ń lafẹ́ junction ẹ bá wọn sọ̀rọ̀ wípé kí wọn ó gbé yín dókè ọgbà nídìí mango lọ́dọ̀ alhaji agba baba láàánú lódò lọ́sàn-án ó sọ lágbára olódùmarè ìlú kejì ni ìlú ọ̀rẹ́ ilu ore ni pinle ondo ebere ile iya bakusa to wa ladugbo bakusa ni ilu ore ojo monday atojo tuesday ojo meji e laarin ose ni won lo mo ni ilu ore ibe le se ti ri baba laanu ni ilu ore o e mo gbagbe ilu kan to ko ni ilu owo ni pinle ondo saturday atojo sunday njo meje ijeun le lere won ni ilu owo ni Nagot Plaza ni doju ko ile itura Lafayette Hotel ko pe meje te ba ti debe abusebose ere lati akure te delu ore ore to fi delu owo ko sibi ti owo ja baba laanu ode ni pele ondo number kan sosho si lowo odo alhaji awon oni pa ti o gbe o owo baba laanu funra won alhaji agba owo ni obo se fun ko yowo te ba fe bere Ayi o ni se wa se bala se bolo e pe alaji agba baba laanu lori number yi 08063 970829 won pikini kan ni iyonu agbalo mo ni awon alaye kan keke lori re Yonu agba lo ti mo nshalaye npare oni o. Fun gbogbo eyin te ba fe wa si agbala ile ise baba laanu alaji agba kan se yonu agba lo kan ti wa nile fun yin. Baba ti nji ta ba nsun eje amọ gbadura kọlọ mo je kori olori ki won gba se wa se. Orígbà tí èèyàn bá ní ṣòro kó tó ní ìyọnu àgbà lóye lọ́wọ́ wọn ṣàlàyé tí ó gùn mọ́ lórí rẹ̀. Torí àwọn ayé tẹ rí òun ọ̀fẹ́ ká rẹrù ká sọ àforí ẹni ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ ayé ò sì fẹ́ ká kọ́lé bí pé ká sin kọ́kọ́rọ́ kò ní. Ayé ọmọ fẹ́ ká lọ́mọ láyé lẹ́yìn ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ní wojú ọmọ ayé ọ̀fẹ́ kí ara mọ́tò. Wọ́n ò tí ẹ̀ fẹ́ ká ní promotion lẹ́nu iṣẹ́ bíi pé ká wà ń rà kíkan ni. Ẹ wá rí gbogbo ń tà ń là á kọjá nílé dúnìyà yìí gan. Mo fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọnú àgbà ló. Kí ni wọ́n ń pè lẹ́yọnú gan fúnra rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ẹ̀yọnú fún yín. Ẹni tọ́lọ́n bá yọnú sí ọ̀nà rẹ̀ ó gíyá ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn. Ẹ bá ń gbọ́ wípé ẹnìkan ń lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan ń lò ó ń kàn ó ń ṣílẹ̀kọ̀. Ẹ̀yọnú ayé ń lórí gbà. Lẹ́yìn bá sì rí ìyọnú Ọlọ́run kò yàtọ̀ síta ayé ọ̀kan náà ni ayé àní kárí ilé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyà yìí ká ìlògbà rè. Ìdí nìyí tí alhaji àgbà baba laanu tí wọ́n fi gbé àkànṣe ètò kan kalẹ̀ fáwọn tó bá wá sí ọ́fíìsì wọn. Ìletò ọ̀hún kí lọ sí ìdálé lórí àkọlé wọlé afẹ́tọ̀ náà ni ẹ̀yọnú àgbàló. Wọ́n ní agbélu àgàló àgàló gàràgà kò jẹ́ ká mọ bí ayé ń rè. Ọ̀rọ̀ ẹ̀yọnú àgbàló yìí ń ṣe ló dàbí ilé iṣẹ́ àbáwọn ilé iṣẹ́ awakọ̀. Tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni bẹ́ẹ̀ bá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé njọ́ tírú ọkọ̀ yìí tọ́ bá lásídẹ̀ǹsì bó sì jẹ́ wípé ilé iṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

0: ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàló tí bàbá láàánú ẹ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ bá wá sọdọ wọn. Owó lò fún iṣẹ́ ọwọ́, owó lò fọmọdé, ẹ ó sì wúlò fàgbà àkọsọ wá sẹ́ni tí ò kọ yọ́ọ́bá àtijọ́ ìlú ilẹ̀ gan. Ìjọba ò tètè fún ọ́n promotion rẹ̀, ó sì ti díù fún, ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàló Ọlọ́run jẹ́ ká yọ ìyọnú sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú olúwa láti kúrò dépò àgàn. Wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan, ṣùgbọ́n tí wọ́n bàjẹ́ kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ ìlú ọba, ó wúlò fáwọn ọmọ míì tọ́jẹ́ pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Ọ̀rọ̀ àkùn pé kí wọ́n ó fò ń tẹ̀lú àti ìrìn àjò rẹ̀, ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé tí ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ ìyọnu sí wa. Ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi ìbádùn kẹ́ẹ̀pẹ́ aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ̀ká jígìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ̀ká wò wípé kọ̀yẹ́ kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ, àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyẹ láti tẹ̀síwájú. Ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú aláàjì àgbà lórí 08063 97 0829 08063 97 0829. Mo ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàló fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ, wọ́n pè kí ni ń jẹ́ ẹ̀yọ́nú àgbàló. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn ẹ̀ pa sọ̀rọ̀ kan lórí ètò àti aláàjì àgbà tó ṣò ń gbọ̀ ọ́ fún. Báwọn mẹ́nu ń ba pàtàkì ẹ̀yọ́nú àgbàló bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa, kíní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò, kò síbi tọ́mọ wọn ó dé, wọn ọmọ bálá àánú pàdé ni. Lórí iṣẹ́ wọn, ọjà ó tà wàràwàrà, gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí. Kọ́dà lẹ́yìn ìgbéyàwó, àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ṣùgbọ́n nígbà táyé wa ń detò lóyìnbó, wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Àkànṣe ètò tí wọ́n ń pè ní ẹ̀yọ́nú àgbáyé látọwọ́ aláàjì àgbà bàbá aláàánú jẹ́ ẹ̀mọ̀ wípé tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn, àyẹ̀wò ni wọ́n kọ́kọ́ fi mọrú ẹ̀yọ́nú àgbàló tẹ́ ẹ nílò, nítorí pé olórí jorí làwa ẹ̀dá. Ntọ́ bá hé lára mu, o lè mọ́ bá bí lára mu. Àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lò ó, bí Ọlọ́run bá ti bábá fi àmì sí àjẹpọ̀ parí. Mo wá fẹ́ pe àkíyèsí yín, bẹ́ẹ̀ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú, ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọ́nú àgbàló lórí ohun gbogbo tẹ bá bá wa. Ọ̀nà ó sì gíyá, iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtráàtì ńbì kan, ọmọ bó ṣe lè bọ́ sí. Lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí. Ẹyin tẹ́ ń gbìyànjú, ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú. Àbẹ́yìn ọ̀mọ̀ wípé ẹni ayé bá yọnú sí ní ńlá ló yọ, bí mo ti wí lẹ́ẹ̀kan, báyé bá yọnú sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí. Ẹ ṣe púpọ̀ yín tí ẹ̀ ń gba lórí ètò, ẹ gba nọ́mbà aláàjì àgbà, ìwọ náà tètè kàn sí wọn léni, má jẹ́ kó pẹ́ jò, nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣòwò wá ṣe fún 08063 97 0829 08063 97 0829. Ọlọ́run mọ̀ jà bọ́ sí páńpẹ́ ayé.
1: Ohun aláǹda fún, kò lè dìgì kò lè dìṣù, ṣùgbọ́n tó bá fi dọ́mọ èèyàn, títí ayérayé kò lè já.
2: Ọ̀tá kò jó òlú kò dó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bíi tí ń sọmọ ológo dọmọ olófoni.
3: Ó yá tètè.
2: Tọ́ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
3: Lé lọ́wọ́.
2: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
3: Ọkùnrin dáindáin.
2: Èyíkéyìí àìsàn ara.
3: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
2: Promise and faith.
3: Àṣírí bíbò.
2: Ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà.
3: Bàbá aláàánú kájú ẹ̀.
2: Ẹ̀yọ́nú
3: àgbàlú.
2: Kò
3: sẹ́ni tí ò yẹ kó ni lọ́wọ́. oyun ijo asiri bibo
4: atude asina
3: o ja lodo eni ti alafiran
4: e ma pade baba laanu alaji agba
3: lojojo Wednesday
4: Thursday ati Friday ni lu akure
3: in la fe junction
4: so folokada pe
3: ile baba laanu
4: ide mango loki ogba lo lo
3: Saturday and Sunday
4: ele ri baba laanu
3: nina God Plaza opposite Alafia Hotel
4: ojo Monday and Tuesday
3: ele ri baba laanu
4: ni Bakusa Street
3: opposite ile ya Bakusa
4: ilu ore
3: telephone
4: 0063970829
5: Baba kere wa de balẹ kasagua lori itoju ilera ati aile se dede olomo okunrin ni kan soso chai chai chai idunu subu layo fokunrin atobirin opo gbeyawo lo ti denu kole latari wipe awo oko re o kaju ludada baba boda o le tate kan le do be lo simi jakuje debi pe ti wa so e dakure te lodo lolufe re ah baba kere wa ni o foro re lo lori aile se dede tin bo fira idakole arara ti e kan sun lo opa eyin dudun ara tita ara gbigbona inu kikun inu kekun aya tin lu pipi pipi ma le gba se o wa tese to kuriri ni waju tani baba kere wa ni o kan si pelu ero igbalode tun ma so bi tin kan lu go si lara ti e ogun te ba lo laarin iseju merin le logun ti o ba sise o futu fe teni ki se ti baba kere wa wa pe mi de be
6: bazo olorun ma jarogun aiso
7: Moki onile moki alejo ani faisan logba oruko ti emi ni baba ngana ti gbogbo aye ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikude kude to wale ma ba iwo lomokunrin ja kan si mi
8: nile ise wa to wa ni ifelodu street off continental street nilu akure
7: phone number mi 08164122777
9: kila amo si stand action koboko awon egbogi to da fun olomo okunrin ni kan soso o ni a pe ni stand action koboko ani ni olomi ani oni powder olomo okunrin ni kan soso lo sise fun o ti nkan omo okunrin re ko le ma gbera dada ki ago re ko le ma kan bi ago ki e sara re ko le ma gbera abi oruko ti e ti e tiri pada si boda asuke suke iwaju ololife re iru nkan bayi ko da o ma fight ju fun olomo okunrin ni tori re la se mu egbogi stand action koboko wa fun olomo okunrin ni kan soso eguje egu osajo osa ogun temi o amo emi o ni so nipa e egbogi ti emi gbe kakiri nkan ti mo jogun lo baba nla wa ni baba wa a ma dagba a ma wo 90 wa ma fe iyawo meji meta merin won si ma capable lati ma ba won se boya omo ogoji odun ni eni 50 odun ni eni 60 odun ni eni tori pe e sara re o gbera dada agbore o le kan bi agbo abi e sara ti re kere ju ojo ori re lo ada fo re o le gbera dada ma fi degula
7: baba kere wa
8: kan si mi ni ile ise wa to wa ni ifelodu street off continental street Akure
9: ibenu wa ti e ba wa si odo wa e mo pe omi yato sagbo agbo yato somi ogbo e ti e ba wa si odo wa oni eje anfani ayewo ofe nipa ona igbalode wa ati awon baba nla wa ti a mo ni ona onifade eyi re ni gbogbo igba erikeri ka ran ro ni ara nje eje ni abi omi ji ara re ti o fi bi so fi re si ko po to ba fi dagula o le pe bi sori ero ba ni soro mi
7: 08164122777
9: boya won se eyo e marun e mefa ile to mo bo se se eyo lo se mo mi abi to ba ile se eyo ti e a ma ta a ma yun e boya ara ta eni abi ara nja eje ni abi nu re kun ni gbogbo igba orukun ro eni orikerike ara ro eni abi atirin ibuso kan sibi keji o di ogun abi won ti e ti ni pe nija ninu isu ara ni iye olomokunrin ni pe ko jilo wuro ki kan omokunrin re ko duro dede to ba ti pe kan omokunrin yo do dede a je pe aisan kan wa to nfa a pe nija ninu isu ara ni se mo pe ogun kan wa ninu moto ti a pe ni carburetor ti carburetor yi to ba ti ni idoti o to ba ti ni pe nija ninu awon waya to gbe ise wole sinu e o lo ma nfa ki carburetor ko ma le se bo se se ibi to mi n gba wole omi o ni le gba be wole mo carburetor yi ko ni le se daada o de wa ninu iso ara omo olomokunrin iso ara kan wa to sise pato ti iso ara yi to ba ti ni pe nija o ni olomokunrin ma di boda suke suke abi won ti e ni aiso ti a pe ni arun jedijedi won fe se gati e nkan ma jade nibi gati e won ma fo ti sinu iru nkan bayi yo da kan si mi
7: baba ngana baba kerewa
8: kan si mi ni ile ise wa to wa ni ifelodu street off continental street akure
9: ibe ni mo wa gbogbo nkan ki kan ti o ba nse iwo olomo okunrin ninu agbo ara ninu iso ara olomo okunrin nikan ni mo npe o
7: phone number mi 08164122777
10: sẹ́wò sẹ́wò.
11: Àgbo Márúgbó Takébé, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájá, tó máa lè ṣe dáadáa. Àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á. Ẹsẹ̀ rẹ̀ ń wú ni o ò lè sùn. Dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Gbogbo orúkọ báyìí kò da. Ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́, a ṣiṣẹ́ tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ṣe o, ká tó mọ oògùn tá máa fún ọ. Àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
8: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotus Street, Off Continental Street, Àkúrẹ́.
10: Bàbá ń gana, bàbá kéré wà. Fóònù nọ́mbà mi 08164122777 08164122777.
12: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o ò lè gbàgbé rárá?
13: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn,
14: ó dùn gan-an. Mo ṣe ń rántí ẹ̀.
12: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládìí dùn?
15: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
12: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
15: Mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
12: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
15: Mamadol ni.
12: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadol lónìí. Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró Mamadol ṣe fi dùn tí o ò lè gbàgbé rárá?
13: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn,
14: ó dùn gan-an. Mo ṣe ń rántí ẹ̀.
12: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládìí dùn?
15: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
12: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
15: Mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
12: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
15: Mamadol ni.
12: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadol lónìí.
16: Ìsàdé lọ́tà Ògún Oyó máa sùn lọ́wọ́ ọ̀gán ọmọ rẹ̀.
17: Ìbámá ìrìn o, ìrìn o bá má. Ìbámá ìrìn o, ìrìn o bá má.
16: Ìwọ̀n ó pẹ̀ Yes, Ibawa Prince High Chief Adelota Moses Ogunoye ló ti sùn lọ́wọ́ àwọn ọmọ rẹ̀. Àwọn ọmọgede òfin ó tó àsìkò dánwò yá sí ba wọn.
18: Torí bọ̀fi ibà rẹ òun ó bí wọn ibà wọn ti bá wù.
16: Àwọn òfin mi ka ẹ̀ka àmúlò fi kẹ́bẹ́ tí wọ́n gba ọjọ́ inú oṣù keje ẹ̀rẹ́ 30th July.
18: Kí ajú àjàbù Prince Adelota igeregede ọ̀rọ̀.
16: Kébẹ́ wọ́n gba ọjọ́ olóòkà ẹ̀rẹ́ 31st July. Àwọn ọmọ yá ti dúpẹ́ ẹ̀fẹ̀ Ogunoye
18: ọmọgbọ́lúwa yóò di ìró ọmọkàtà ńlá yóò bò ọ̀rọ̀ mọ́lẹ̀.
16: Ọmọ ẹ̀kọ́ ní iye pàtàkó jẹ́.
18: Ọmọ ẹ̀kọ́ ti yàrá gòkè.
16: Oníwáyé ìgbèrúgbẹ̀fà wèmàdé ìyá ìyàwó ọmọ.
18: Prince Ọlá Ogunoye òun olùkéde lórúkọ gẹdọ ma.
17: Ìbámá ìrìn o, ìrìn o bá má.
19: Ọdọọdún láàárọ̀ rógbó, ọdọọdún láàárọ̀ wùsà, ọdọọdún láàárọ̀ mọ̀bì lórí àtẹ. Ọdún àgbọn festival tìlú Gọ̀báwọlé dé wẹ́rẹ́ ọpẹ́ ní Fọlọ́run ọba o. Èyí ni kábíyèsí His Royal Majesty ọba Adéníyí Adilẹ́wà fi wá gbadé kìíní ọba lóògùn tìlú Gòbá fi ń kéde. Ọdún àgbọn tìlú Gòbá tí ó wáyé lọ́jọ́ kìíní oṣù kẹjọ ọdún 2026. Lákọ̀ọ́kọ́ tó bá di ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù keje ọdún 2026 tá a wà yìí. Ní ẹlẹ́gbẹ́ àti ègiri yóò lọ sí gbóyè náà. Tó bá wá di ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2026 tá a wà nípa bámbárí ọdún àgbọ̀ngàn. Ugoba tẹ́rẹ́ ọmọ agunmọ̀tẹ̀. À ń fi àsìkò yìí kí ónlé àti àlejò lókùnrin lóbìnrin ọmọdé àtàgbàlagbà nílùú Gòbá kú ọdún. A sì tún kí ààrẹ ẹlẹgbẹ́ àti ègiri wípé a kú ọdún o. À ń rọ gbogbo èèyàn láti ṣọdún ọ̀ní pẹ̀lẹ́kùtù ìlú Gòbá kò ní bàjẹ́ àmì. Kábíyèsí His Royal Majesty ọba Adéníyí Adilẹ́wà fi wá gbadé kìíní ọba lóògùn tìlú Gòbá ló ń kéde.
20: Àrùn ó máa ṣe ilẹ̀ ilẹ̀ ni a.
21: Ó mà ṣe o, ikú pagbe bí ẹni tí ò dárọ́, ikú pàlùkò bí ẹni tí ò kosùn, ikú yìí ló pàpà wá mú ìyá wa lọ. Let Mrs. Cecilia Mojisola Oshuma máa lo 90 years láyé òṣì àtẹ̀ṣẹ̀ yìí. Kíkú tó wá wọlé mú màmá wa lọ láàrin wa o. Èyí ló mú kí gbogbo ẹbí àti ìdílé Oshuma àti Ọbádámilọ́lá fi ń kéde ètò àṣekágbá ayẹyẹ ètò ìsìnkú màmá wa.
22: Wednesday 5th August
21: 2026 ni jíjó àjàbú ẹ̀ màmá káàkiri ìlú ọ̀wọ̀mad tomorrow 10 a.m. ni number 9
0: Aruwa Joye Street
21: Obowa
0: 7th of August 2026
21: ni aw lo gbe ara mama
0: ni ile igbokunsi St Louis Catholic Hospital
21: Owo
0: lo si ile won
21: to wa ni
0: Aguka Oke Ogun
21: Owo
0: laago mewa owuro
21: lojo yi bakan na ni
0: ayeye
21: asale orin isi
0: idagbere orin onigbagbo
21: Christian Wakey
0: laago meta irole 3 p.m.
21: Obowa
0: on the 8th August 2026
21: eto isinsiku
0: ni ile ijo
21: Salvation Army Corps
0: Saipen Owo
21: ni aago mewa owuro
0: 10 a.m.
21: tete leyin yi
0: ni a o
21: lo si
0: mama si ibi ikeyin
21: ayeye weje wemu ati
0: gbigba alejo
21: ohun ijo eni omo si
0: ni papa isere
21: ile iwe adedewe
0: nursery and primary school
21: Oke Ogun Owo
0: omalugboroko naisa
21: omalugboroko
0: adagun yoyo
21: omalugboroko yeru meyu
0: agbara ugboroko
21: ogboro ne paroko si akinlabi
0: akinlabi run muche omuche koko che
21: aya malupeme
0: ajodan agbosonra
21: aya malupeme
0: eri dupeme naja
21: aya malupeme
0: omachugbe cha yoro
21: aya malupeme
0: apagbo
21: weru
0: mabun je
21: oma erewa yinda
0: omalurere awodu rara
21: okan baba ti wa okan baba ti wa
0: okan ki baba ti wa
21: mu popo male reberebe
0: mu akin
21: olofe deji oko un
0: oma jingbe dale ya
21: oma ruwo do fe lasi
0: oma ma cha de gbele sogode gbe wa
21: oma le pete si yogun le ya ewo
0: pe mu lere ma ja re o
21: alawo re be ti ye
0: pe mu gba te
21: dagode o
0: odigo mu oja
21: iwaju esan
0: eyin esan
21: oma ma ma sun gbagbe gegede
0: omo
21: oma turi toko
0: emi
21: aya
0: oma
21: Mrs. Olayinka Aya James Ibida
0: o ochuma jobe
21: won fi
0: do baun mu oku
21: iyoko un
0: kede o
1: agbara olorun bi ti gani to sise agbara ti sokale bi owara ojo sini ijo Revelation for Nations Evangelical Mission ni Fire City ti so ni robinu je di alayo ti so lai ni doloro bi awon eto wa se lo ninu ijo Revelation for Nations Evangelical Mission ni Fire City re ni gbogbo ojo isegun every Tuesday ni ago merry role ni titu oro olorun fun gbogbo omo olorun ke wa darapo mo iranse olorun ti olorun ti fun ni oye oro re
22: apostle onoja David Angel
1: ni gbogbo ojo kini osoosu ni akanse eto ti emi mo ma n gbawo iranse re sise eri lolokun ojokan ti osu yi ni yo waye ni ojo kini osu kejo ni dede ago meje owuro akori ipade olosoosu yi ni a pe ni Fire must change life. Tire ni pe ki o wa gba eri tire ninu ijo Revelation for Nation Evangelical Mission ni Fire City Ipele. Ni ojo kini osu kejo du yi, ele pe iranse Olorun sori ero ibanisoro yi 0708 165 7531 0708 165 7531. Wa lati kwajo adura ti osu kejo yi,
23: gbogbo ijo ni olukede.
24: Oh yes, koba tun ti tun. Alagbayamu yamu eto automatic miracle hour. Total deliverance to ma nwaye ni prayer center church of God. To kale si Adofure Idare Road Akure. Ojo kini lo soosu ni. Ibere osu eleyi a tun lagbara pupo. Tori ibe loluwa ba ti sore kaluku fun lo ni pojipo.
25: Akiri sore ya sagariyo.
24: Ọpọlọpọ ló ti yálé yálé torí àìrídá ìrílò àìlọ́mọ àìlọ́kọ àìláya ìdíṣẹ́. Ó ṣe àgbàdo bó sì ṣe àìsàn. Oh my God! Oríṣiríṣi disorders àti inadequacies ló kún lé ayé. Láwọn bíi bipolar disorder, obsessive compulsive disorder, àbí schizophrenia psychotic disorder. Hey! Àdúrà gidi mà làwọn ìṣòro wọ̀nyí ń fẹ́. Ó yẹ tètè máa bọ̀ níbi automatic miracle hour yìí. From 9 a.m. to 6 p.m. ní àwẹ̀ àti àdúrà. Ìṣòro yóò sì bẹ̀rẹ̀ lálẹ́ mọ́jú ọjọ́ kejì. Bàbá Prophet Samson Olúwamọ́dédé tún ti gbáradì láti máa ṣínà àdúrà bọ́lẹ̀. Kéèyàn fi recharge, remote, remotivate, resuscitate. Ara ẹ̀ olúwa ìwádìí àpáta gàǹgà láti ìbẹ̀rẹ̀ oṣù títí tó fi máa dé òpin ẹ̀ ọjọ́ kìíní oṣooṣù mà ní o yẹ sí automatic miracle hour tá a pè ní total deliverance ní prayer center.
26: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, máa ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
27: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
26: Ṣé mi ò sọ fún ẹ?
27: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
26: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
27: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
28: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o ò lè gbàgbé rárá?
29: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn.
30: Ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
28: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládìí dùn?
31: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
28: Kí gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
32: Mọ́mí mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
2: nko soso lo le je
3: mamadon ni
2: ounje to ba ma dun ati bi ororo lati ma mo ororo mamadon ni mu adun ounje yo fun iwo atawon ololufe re ororo mamadon wa ni gbogbo ile itaja to sumo e lo ororo mamadon loni.
4: This mattress won't fit.
5: Struggling to get your mattress through the door? What if better sleep could come in a box?
4: This small box is a full mattress?
5: Yes. Introducing the Vitafoam Restorer and Compressor mattresses in box.
4: It's expanding.
5: That's right. They fit through narrow doors, tight staircases, even elevators. No stress, no struggle.
4: And it feels so firm and comfortable.
5: Because it's designed to bounce back, keeping its shape and firmness. With Restorer and Compressor, you get the perfect balance of support and comfort. Vitafoam mattress in box. Comfort, convenience, and value all packed in one box.
6: Vitafoam, the fine art of leaving.
7: Honorables, Ife Eya Agbaye tun ti de o. Bẹẹni trophy si wa fun gbogbo honorables. Rai go Trophy Premium Lager kan ki o si ye abe ideri re wo fun code kan si trophylagerng.com ki o so tele eni ti o gba ife eye na te code ohun si yo si yi koto yo fi je card ipe bi code re ba se po to be ni anfani jije bu re yo se to Trophy Premium Lager onigbowo ife eye agbaye ti FIFA yi se fun eni ko ti pe odun 18 o ma se mo ti amupara.
8: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkùkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gbà tọwọ́ wọn ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ìlò orí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn ọkọ̀ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rì a máa jẹ́ kọ́ ọmọ inú kòkó tóbi kó yọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànù dànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí ni ó máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ jarọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì a kì í tó kèrè máa dídùn ọbẹ ìkórè làgbà ilé iṣẹ Choice Agrochemical Limited àwọn ni wọn ṣe ìkórè.
9: Elédùmarè mọ̀ gbà mí ta wà mo ṣẹ̀ báyìí o lọ́dọọdún. Ta mo ṣẹ̀ okokòkó oníwà ẹlẹ́yìn gbogbo wọn ni wọ́n ń kéré okokòkó èmi ò rí nǹkan kan mú ń bẹ̀. Kí lè ṣe mi Elédùmarè ṣàánú mi.
10: Ọ̀rẹ́ wa kí ló dé tí ìrònú tó ń dorí àgbà rẹ kò dùn báyìí tó wá ń fi gbogbo ìgbà kárí ìbọnú.
9: Ìrònú ò ṣe wá ní dorí àgbà mi kò dùn. Lọ́dún tó kọjá okokòkó mi jóná gudugudu. Tọdún yìí pàápàá tún wá lékè nkà mi ò rí nǹkan kan mú jáde nínú oko kòkó mi bó tilẹ̀ kó mọ.
10: Ọ̀rẹ́ wa ṣé bí mo ti sọ fún ẹ bó o bá fẹ́ ṣòwò kòkó àti ohun ọ̀gbìn kó jèrè púpọ̀ ilé iṣẹ́ Choice Agrochemical Limited ní kí o lọ tààràtà wọ́n ń ta ìkórè ìkórè ní ẹ̀fọ́rí fún gbogbo àwọn kòrìkòrì lọ́wọ́ kan tí o bá ti lo ìkórè ìrọ̀rùn dé bá gbogbo ohun ọ̀gbìn rẹ pátá ohun ọ̀gbìn bíi kòkó kòkúmbà ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
9: Ìwọ́ tún ti gbé tí ẹ dénú ọjà rí wọ́n máa pariwo ìkórè ìkórè lọ́dọọdún bó o ti sọ ń duta náà ni bó o ti sọ léṣì náà nu o tún ti gbé e dé lónìí àbí ìwọ òye dárúkọ ìkórè ìkórè gbogbo ògbántì ẹ ìkórè lọ́dọọdún ìkórè lọ́dọọdún ẹ ǹlẹ́ o bàbá àkórè ìkórè kọ́ ìsọjí ni ara ń kan gaza o má jẹ́ ń kanra tèmi mọ́ o.
10: Jẹ́ ń tún ajá ẹ̀ sí bá a bá ti fi ìkórè fẹ́ kòkó gbogbo.

0: ọkọ ẹ báyé olúmọ lọ dájúdájú béèyàn ò bá sì mọ bí ẹgbẹ ẹ ti là irú ẹni bẹẹ ó sáré kú ni. Olúwa mo dúpẹ́ o.
1: Bàbá àbèjì ọ̀rẹ́ mi, ṣé o ti rí pé ìkórè pérégede ó fi gbọ̀rọ̀ jẹ̀ka? Ìdí nìyí táwọn àjọ LAFDAC fi lò ló ń tẹ gbà.
2: Ẹ̀kọ́ wà nínú ìtàkùrọ̀sọ ọ̀rẹ́ méjì yẹn. Wọ́n rí pé wọ́n sọ nǹkan kan tí wọ́n sọ pé èmi kì í ṣe ọ̀rẹ́ dábẹ̀yìn akọ. Ọ̀rẹ́ dábẹ̀yìn akọ ni ọ̀rẹ́ tí ó rí ire, tí ò ní fọ̀rọ̀ eré han ara ẹ̀. Ọ̀rọ̀ eré ni wọ́n ti fi hàn yín o. Ẹ̀yin àgbẹ̀ oníkòkó, ẹ wá ọ̀nà kẹ́yìn náà lo ìkórè bó ṣe yẹ kẹ́ ẹ lò ó, kó lè jẹ́ wípé ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń lò ó kẹ́ lè kéré oko yín. Ẹ lọ ra ìkórè lẹ́yìn níbi gbogbo tí wọ́n ti ń ta ojúlówó oògùn tí wọ́n fi ń pa oko, kẹ́ ẹ bọ́ lọ́wọ́ kòrìkòrì àti kòkòrera. Èrè lámọ̀ jẹ́ o, àní ṣàṣe dànù.
3: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yin àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkòkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gbà tọwọ́ wọn. Ṣé ẹ ti lo oògùn ìkórè rí? Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn. Ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó. Kì í jẹ́ kí kòkó pálá, kì í jẹ́ kí kòkó rì. A máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa. Kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànù dànù. Gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè. Ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ́ ẹ járọ̀ mi. Ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì. A kì í tó kèrè máa dínú ọbẹ̀. Ìkórè làgbà. Ilé-iṣẹ́ Choice Agrochemical Limited. Àwọn ni wọ́n ṣe ìkórè.
4: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmú para. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
5: Ṣadé kù sí ọkàn mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
6: Màámi.
5: Ṣùgbọ́n dúró náà, ó ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
6: yìí. Hypo kẹ̀.
5: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
7: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: Come for any of our M-Copper shop within near you. You still fit locating of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copper. Own now.
1: Mo tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
3: Ṣadé kù ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
4: Màámi.
3: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
4: yìí. Hypo kẹ̀.
3: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
5: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
6: Lọ́pọ̀ ìgbà, èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀.

0: apẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn máa ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí
1: yéé mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán
0: ṣé mi ò sọ fún ẹ
1: jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ
1: jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 mtn
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrò yín kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.

ilé iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ́ǹfẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dún bí dòdò ìkirè 88.9 àdàbà fm.

ọ̀dà bó ti jẹ́ nìyẹn ní pàpàdé àdúrà lọ́wọ́ ńlá láàárọ̀ la ní mechanic village opposite second gate army barracks ondo road ibẹ̀ láti wọlé sí ibi ìpàdé àdúà mechanic village junction ní second gate army barracks londo road ẹjá wọlé tààràtà ká sọ pé mechanic village nípàdé àdúà ọlọ́wọ́ ńlá là ń lọ aago méje láàárọ̀ kùtù sí mọ́kànlá àárọ̀ ó ní ìpàdé àdúà ọ̀hún bàbá ti sọ counseling ó wà lẹ́yìn ìpàdé àdúà ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ rí bàbá bákan náà àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọn ó jókòó pẹ̀lú bàbá láti ṣe counseling fún àwọn èèyàn wọn ó wà ńbẹ̀ ọlọ́run ó sì lò wọ́n fún gbogbo èèyàn tó bá fẹ́ ìtọ́ni láàárọ̀ ọ̀la ọ̀dà ẹ jẹ́ ń sọ òun ojúkò obi tí ẹ ti láǹfààní àti rí bọ́ọ̀sì wọ̀ láàárọ̀ ọ̀la gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń bọ̀ látòkè àró ní Abiodun bus stop ní ìdánrẹ̀ road lókè àró níbi iléepo nipco yẹn ẹ láǹfààní àti wọ mọ́tò bọ́ọ̀sì ńbẹ̀ iwájú ilé ìjọsìn wa nìyẹn cac Bioland prayer ministry miracle assembly tó wà ńbẹ ẹ láǹfààní àti wọ mọ́tò ńbẹ bákan náà gbogbo ẹ̀yin tí ó bá jẹ́ pé ọ̀nà ọjà wá sí old garage ni ó súnmọ́ yín ẹ bá ti dé stadium junction odi keji e bayi ni cash street junction e gangan ibe ni moto bus o wa nitosi cathedral ibe leti lanfani ati wo bus laaro la bakan na oloko junction oloko ni futa bus stop oloko ni futa bus stop moto bus o tun wa nbe yo tun mo kawo eyan yo si dawo eyan pada leyin ipade adua lanfani ati wo bus nbe laaro la de ba ti ri bus ti won ko owo nla olorun si yóò gbé yín wá sí pàdé àdúà bó ti jẹ́ nìyẹn ọ̀dà àsìkò tó a lọ gbàdúà tó dàpọ̀ mọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ wòlíì náà ó sì jáde ọlọ́run ó bá yé wa pàdé bó ti jẹ́ nìyẹn lálẹ́ yẹn ẹ jáde darapọ̀ nínú àdúà yẹn ìyanu yóò sì jẹ́ tiwa.

0: Àtàláyọ̀ ní Thursday ọ̀sẹ̀ yìí. Ó sì bẹ̀rẹ̀ sí ní jẹ́rìí sagbara Olúwa. Ìwọ Ọlọ́run máa kọ́kọ́ dálóhùn.
1: Bó ti jẹ́ o nìyẹn o, a ti gbàdúà lórí ètò lónìí. Ẹ̀yin náà ò rí bá dúà òun ṣe gbóná girigiri. Mo nígbàgbọ́ pé Ọlọ́run ti bá yé wa pàdé. Ọ̀dà.
2: Àkótó ni pé màá yọ̀ǹda yín lórí ètò bàbá. Ìpàdé àdúà ọlọ́wọ́ ńlá tààrọ̀ ọ̀la. A ti yànnàná ọ̀pọ̀lọpọ̀ nǹkan níbẹ̀rẹ̀ ètò. Ẹtúbà rán gbogbo èèyàn létí.
3: Mo ń fà kókó rán gbogbo èèyàn létí pé ìpàdé àdúà ọlọ́wọ́ ńlá àti ọ̀la ò gbọ́dọ̀ wà ńbẹ̀. 2-in-1 ni o. Àárọ̀ tá a bá ti bẹ̀rẹ̀ ìpàdé àdúà láago méje. Pẹ́pẹ́ àánú lákọ̀ọ́kọ́ ti gbàdúà gbogbo àwa bí a mọ̀. A kò fọ́tò wa lọ́wọ́, a mọ̀ pé pé olúwa.

0: pe ta ba ti wa kuro nibe ago mejo abo gerege ta ba ti bo sinu gbangan a wole pelu orin yin oro olorun akoko wole ododo aba wole sinu adua bi bo lowo ogun to le bi bo ni owo ogun to le a bere si gba tawon ara asaju ba bo odidan ka wa na bo ogun ele ko le togun farao to yoju si israeli leti okun sugbo olorun mi o fo mi gbe won lo o opa won re sinu okun o be ni gbogbo ogun to le se ma pare sinu okun adua ni arola so moro gbogbo eniyan pe edide fuya e mo ti gbigbo salai gbo e ja jo pade ni pade adua lola wakati to ma yo sile yen wakati ti o se ologun laye ni wakati to ma yo sile yen wakati to fi gba ire to ni gbagbe ni ja jo pade la arola ni pade adua lowo nla
1: e ja jo pade ninu pade adua lowo nla mechanic village ni o lori le majemu olowo nla prayer ground ni mechanic village on do road ni lu akure ko yi pada ebe la zin pade lo so ose
0: be le ja jo pade nbe o tori ogun to le imo je yin ronu odidi o eni kan mo gbo nbe mo pe oloja re lawon woli ti mo winu ogun to le ni je o mo ronu odiba won eni kan mo gbo mi ni si opo ti e ti su mi ogun to le mo ja dua osu yin na ni ogun to le iwa mo fe pa yan ni o ife gbe mi eyan ni o tori ogun to le lo gbe mi Saul mo kale kan chronicle kini ori kewa ese keta ogun na si le fun Saul o ri da mo le opada subule Saulu ku awon memete taku nitori pe ogun to le ma gba in to ndun ninu eniyan ife ma gba so lowo eniyan ni mo se npe gbogbo eniyan pe jajo pade ni mechanic village lola olorun ni o si se ji se eniyan emi gbagbo wi pe eni to ba gbadua ni adua mo gba fun
1: be ni adupe gbogbo eni to ba gbadua ni adua mo gba fun
0: be
1: bo ti wa wu ko gun o le to tabi ko pe to
0: ododo
1: baba
0: olorun to le ti mo wi le kan ni bo ti wu ko gun o le to samto ti fo wi pe olorun ti o le ti o si lagbara to oluwa to le ta ke pe a si develop gbagbo to le ododo a si je ka dua o le lenu wa idi ni e pade adu olowo la ki sa wa dadada ta ba ti debe awon adua to le la ngba tori na ni ogun to le o fi nse
1: abajo ti e ri se po
0: e ri gbodo po ni ododo olorun to le ni fi owo lile si se agbara be ni
1: to la yo tu yato special one ni
0: 2 in 1
1: aha ọ̀dà ẹja pàdé ká wá fi ọ̀nà àwọn ọmọ wa gan ká tiẹ̀ fi lé
0: ọlọ́run lọ́wọ́ bẹ́ẹ̀ ni ododo
1: a sì gbàdúrà fún àṣeyọrí wọn bí bàbá ti sọ
0: yìí bẹ́ẹ̀ ni ododo
1: bàbá
0: àǹfààní wà ní fún gbogbo àwọn tó bá wà lọ́nà jínjìn tí wọ́n ń gbọ́ wa báyìí wọ́n wá lè wò wá lórí facebook ìyẹn lálẹ́ láago mẹ́sàn-án alẹ́ sí aago mẹ́wàá ẹ wọ́n lè wò wá lórí facebook ọlọ́wọ́ ńlá prayer program òun náà ni wọ́n á wò lórí youtube náà ọlọ́wọ́ ńlá prayer program tàbí prophet mike olúadégòkè lórí facebook wọ́n lè bá wa pàdé ńbẹ̀ inú àwọn tọ́nà wọn bá jìn tí wọ́n ń gbọ́ wa lọ́nà jíjìn rere
1: bó sì jẹ́ lórí tiktok náà ni
0: bẹ́ẹ̀ni
1: dédé ni ẹ bá iṣẹ́ ìránṣẹ́ ìpàdé níbẹ̀ ọ̀dọ̀ àbàbá ẹ ti sọ lẹ́ẹ̀kan ẹni counseling ó wà lẹ́yìn ìpàdé
0: àdúrà counseling ó wà
1: tọ́ ẹ sì jẹ́ máa fàsìkò yìí sọ fún gbogbo èèyàn wípé mọ́tò ń kó àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ o bẹ́ẹ̀ bá tí mọ̀ mọ́tò ń káwọn èèyàn lọ́fẹ̀ẹ́ ní abiodun bus stop lókè àrò ìdánrin road bákan náà ní old garage. jáde ẹ kàn sí mi lórí nọ́mbà mi 08066256464 08066256464 nọ́mbà tẹ́ fi bá mi fọ̀rọ̀ ju mẹ́tò rọrọ̀ ni ẹ bó jẹ́ lórí whatsapp náà ni nọ́mbà yẹn náà ni kẹ́ ẹ fi ṣọwọ́ sí bó sì jẹ́ béèrè nípa àtọ̀rọ̀ ọlọ́run tẹ́ ẹ ti gbọ́ yìí náà ni bákan náà náà ni tọ́ ẹ wájú á máa lọ́lé fún tòní a padà wà ń jọ mẹ́jọ o pẹ̀lú ògo ọlọ́run matthew adékúnlé ọ̀làdèjì lorúkọ tèmi tí gbogbo èèyàn ń pè ní òdòdó àlàáfíà ni fún wa o.

0: me and
1: this see. Big Brother Ninja Season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
2: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja Season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, oh. All the gas goes they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream. If you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
4: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí mà ti tán.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣá

ẹlẹ́mbẹ́ o. Mo mọ̀ pé ti wà nídìí rédíò pé kẹ́ ẹ lè bọ àgbádùn lórí ètò. Ara ò lebi látàárọ̀, ẹ kú iṣẹ́ o, ọba òkè ò fún gbogbo àlérè. Ilé iṣẹ́ tí wọ́n fi ṣe ràn wá. Ilé iṣẹ́ Alhaji Àgbà Bàbá Láàánú tí wọ́n ń fi tewé te gbò ó táyé ṣe. Àwọn ló ní nkìn púpọ̀, wọ́n ní kí n kórí adé alákànjé, wọ́n ní kí n kíjòye. Wọ́n ní àlàáfíà wa kò ní di fíafíà, wọ́n ní kóbìnrin ló kí n kọ́ lọ́kùnrin. Ẹyin náà ṣáàtì mọ̀ ta àmọ́ ń gbé ẹ̀wọ̀. Kò á sí méje bí kò ṣe pé gbogbo tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ìlà àmọ́ ń pẹ̀ kẹ́ lò. Ọ̀nà tá a gbègbà tá a fi ní jìn sọ́fin ayé. Ayé wa ò ní dà bákan bákan bákan bí ò ṣe tẹ wa lọ́rùn. Ẹ̀kọ́ lẹ́mbẹ̀ lẹ́ẹ̀kanṣẹ̀. Ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́, nọ́mbà tó wà gbàlá iléeṣẹ́ Alhaji Àgbà Bàbá Láàánú. Ẹ pe bàbá sórí 08063-970829. 08063-970829.

ọ̀nà yòówù tá a bá fẹ́ gbọ́rọ̀ ara wa gbà nílé ayé. Gbogbo bí yòówù tá a bá fẹ́ fẹsẹ̀ tọ̀ kọ́lọ́hún ó gbà fún wa. Wọ́n ń pe kinní kan ní ìyọnú àgbàló. Mo ní àwọn àlàyé kan kékeré lórí rẹ̀. Ìyọnú àgbàló tí mo ń ṣàlàyé ń parẹ́ ò ní o. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá sí àgbàlá iléeṣẹ́ Bàbá Aláàánú Aláàjì Àgbà kan ṣe ìyọnú àgbàló kan ti wà nílẹ̀ fún yín. Bàbá tí ń jí ta bá ń sùn ẹ̀jẹ̀ á máa gbàdúrà kọ́lọ́ mọ́ jẹ́ kórí olórí kí wọ́n gbàṣe wá ṣe. Òdìgbà tí èèyàn bá níṣòro kó tó ní ìyọnú àgbàló yìí lọ́wọ́ wọn ṣàlàyé tí ó gún mọ́ lórí rẹ̀. Torí àwọn ayé tẹ rí wọn ọ̀fẹ́ ká rẹrù ká sọ àforí ẹni ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ ayé ò sì fẹ́ ká kọ́lé bí pé ká sin kọ́kọ́rọ́ kù ni. Ayé ọmọ fẹ́ ká lọ́mọ láyé lẹ́yìn ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ní wojú ọmọ ayé ọ̀fẹ́ kí ara mọ́tò wọn ò tí ẹ̀ fẹ́ ká ní promotion lẹ́nu iṣẹ́ bíi pé ká wà ń rán àkìkan ni. Ẹ wà rí gbogbo ntá ńlá kọjá nílé dúnìyà yìí gan. Mo fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọnú àgbàló. Kí ni wọ́n ń pè lẹ́yọ̀nú gan fúnra rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ìyọnú fún yín. Ẹni tọ́lọ́run bá yọnú sí ọ̀nà rẹ̀ ó gíyá ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn. Ẹ bá ń gbọ́ wípé ẹnìkan lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan lò ó ọ̀nkan ó ń ṣílẹ̀kọ̀. Ẹ̀yọnú ayé ń lórí gbà. Bẹ́ẹ̀ bá sì rí ìyọnú Ọlọ́run kò yàtọ̀ sí tayé ọ̀kan náà ni ayé àní kárí ilé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyà yìí ká ìlògbà rè. Ìdí nìyí tí Aláàjì Àgbà Bàbá Aláàánú tí wọ́n fi gbé àkànṣe ètò kan kalẹ̀ fáwọn tó bá wá sí ọ́fíìsì wọn. Ilé ètò ọ̀hún kí lọ́ọ́ sì dálé lórí àkọlé wo lẹ́yìn afẹ́tọ̀ náà ni ẹ̀yọnú àgbàló. Wọ́n ní agbélu àgàló àgàló gàràgà kò jẹ́ ká mọ bí ayé ń rè. Ọ̀rọ̀ ẹ̀yọnú àgbàló yìí ń ṣe ló dàbí iléeṣẹ́ àbáwọn iléeṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni. Bẹ́ẹ̀ bá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé ńjọ́ ti rú ọkọ̀ yìí tó bá accident bó sì jẹ́ wípé ilé iṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

0: ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàlo tí bàbá láàánú ẹ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ bá wá sọ́dọ̀ wọn. Owó lò fún iṣẹ́ ọwọ́, owó lò fún ọmọdé, ó sì wúlò fàgbà kó wá sẹ́ni tí ò kọ yọ́ba àti ìjòyè ìlú ilẹ̀ gan. Iṣẹ́ ẹni kó lè tẹ̀síwájú, ó wúlò fún iṣẹ́ ọba, ìjọba ò tètè fún ọ́n promotion rẹ̀. Ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàlú Ọlọ́run jẹ́ ká yọ ìyọnú sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú Olúwa láti kúrò nípò àgàn. Ó wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan ṣùgbọ́n tí wọ́n bàjẹ́ kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ ló ọba ó wúlò fáwọn ọmọ míì tọ́jẹ́ pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Ọ̀rọ̀ a kò pé kí wọ́n ó fòǹtẹ̀lú àti ìrìn àjò rẹ̀. Ó dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé tí ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ ìyọnu sí wa. Nítorí náà yín tẹ́ ń gbọ́ mi lórí ètò yìí. Ẹjọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi ìbádùn kẹ́ẹ̀pẹ́ aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ̀ká jígìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ̀ká wò wípé kọyẹ́ kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyè láti tẹ̀síwájú ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú aláàjì àgbà lórí 08063 970829. Mo ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàlo fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ wọn ó pè kí ni ń jẹ́ ẹ̀yọ́nú àgbàlo. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn ẹ̀ pa sọ̀rọ̀ kan lórí ètò ayẹyẹ tí aláàjì àgbà tó ṣò ń gbọ̀ ọ́ fún. Bá mẹ́nu ń ba pàtàkì ẹ̀yọ́nú àgbàlo bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa kínní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò kò síbi tọ́mọ wọn ó dé wọn mọ̀ báláàánú pàdé ni. Lórí iṣẹ́ wọn ọjà ó tà wàràwàrà gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí. Kọ́dà lẹ́yìn ìgbéyàwó àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ṣùgbọ́n ńgbà táyé wa ń detò lóyìnbó wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Ọmọ rẹ̀ ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ mùmùkúmu eréde òru àti jíjò bẹ́ẹ̀ lọ. Pé èèyàn nílò ní pé wọ́n fẹ́ kó sí láàánú kò sì ní dáa ń gbé èèyàn jìyà lórí ọmọ ẹ mọyé ìgbà táwọn abiyamọ fi rẹrù ọmọ ń sìkò. Àwọn abímọ náà tán sáyé àsìkò tó yẹ kọ́mọ kọ́mọ ní òye àti gòkè àgbà kó sì máa lóye àti jẹ́ èèyàn lábẹ́ ọ̀run. Ayé wa ń tafà látòkòkò ọmọ wa mọ̀ èyí ti ń ṣe mọ́ ọmọ tí èyí fẹ́wọ́ tẹ́lẹ̀ ọmọ tí èyí kẹ́gbẹ́kẹ́gbẹ́ tẹ́lẹ̀ ọmọ tó ọmọ bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí ó korí ìsàlẹ̀ ọ̀hún adẹni tí ń fún ọ lése. Ẹ ṣàkíyèsí irú ọmọ yìí ẹyin àwọn ayé ní ń kó sí ẹ láa bí ọba ti rí ẹ̀yọ́nùgbà nǹkan dẹ́nìyàn. Àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lo bí ọlọ́run bá ti bábá fi ámì sí àjẹpọ̀ parí mo wá fẹ́ pe àkíyèsí yín bẹ́ ẹ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọ́nú àgbàlú lórí ohun gbogbo tẹ bá bá wa ọ̀nà ó sì géyá iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtrààtì níbì kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí ẹyin tẹ́ ń gbìyànjú. Ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnú sí ní ńlàlóyọ bí mo ti wílẹ̀ kan báyé bá yọnú sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí.
1: Bàbá kábìlà mi àwòrán ọ̀la mi jòlólò.
0: Ìlú mẹ́ta péré lẹ ti lè rí ọ́fíìsì bàbá aláàánú aláàjì àgbà yàtọ̀ sáwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tá a bá rẹ́ni tó sọ fún yín wípé aláàjì àgbà bàbá aláàánú ń bẹ níbì kan ọ̀nbẹ nígbà ń bẹ láwo ìrọlọ́bàdé ìlú àkọ́kọ́ nílùú àkúrẹ́ ọjọ́ wednesday thursday friday sì lẹ lè rí wọn lákùrẹ́ olóyè mẹ́kún ibikíbi tẹ́ ẹ bá gbà wọ́lú àkúrẹ́ ẹ bèrè lafẹ́ junction láti lafẹ́ junction yìí ẹ bá wọn lọ́kadà tó wà ń lafẹ́ junction ẹ bá wọn sọ̀rọ̀ wípé kí wọ́n gbé yín dókè ọgbà nídìí mango lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú dódò lọ́sàn-án ó sọ lágbára olódùmarè ìlú kejì ni ìlú ọ̀rẹ́ ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo. Ẹbẹ̀rẹ̀ ilé ìyá Bàkùsà tó wà ládùúgbò Bàkùsà nílùú ọ̀rẹ́ ọjọ́ Monday àtọjọ́ Tuesday ọjọ́ méjì ẹ láàrin ọ̀sẹ̀ ni wọ́n ń lò mọ́ nílùú ọ̀rẹ́. Ibẹ̀ lẹ́ sì ti rí bàbá láàánú nílùú ọ̀rẹ́ o. Ẹ mọ́ gbàgbé ìlú kan tó kù nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo Saturday àtọjọ́ Sunday ǹjọ́ méjèèjì ń lẹ́lẹ̀ rí wọn nílùú ọ̀wọ̀ ní Nagot Plaza nídojúkọ ilé ìtura Lafayette Hotel kò pé méje tẹ bá ti débẹ̀ àbùṣebùṣe ẹ̀rẹ́ láti Àkúrẹ́ tó délùú ọ̀rẹ́ ọ̀rẹ́ tó fi délùú ọ̀wọ̀ kò síbi ti ọwọ́jà bàbá láàánú òde nípínlẹ̀ Ondo. Nọ́mbà kan ṣoṣo sí lọ́wọ́ ọ̀dọ̀ Alhaji àwọn òní PA tí ó gbé o ọwọ́ bàbá láàánú fúnra wọn Alhaji àgbà ọwọ́ ìní ọ̀bọ̀ sí fóun kóun yòówù tẹ bá fẹ́ bèrè ayé ò ní ṣe wá ṣe báláṣebò lọ. Ẹ pé Alhaji àgbà bàbá láàánú lórí nọ́mbà yìí 08063 97 0829. Ẹṣẹ́ púpọ̀ yìí tí ẹ̀ ń gbà lórí ètò ẹ̀wọ̀n náà tètè kàn sí wọn léni má jẹ́ kó pẹ́ jò nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣòwò wáṣẹ fún má bu ara ẹ̀ mọ́lẹ̀ o tètè sáré wá kọ́ wá gbàmọ̀ràn lọ́dọ̀ àwọn ìlàrí ọlọ́run ẹrú ọlọ́run àgbà ìṣègùn tó ń fewé àgbàló tó ń fi ìyọnú àgbàló tó fi ń tó ogun ayé ẹni sílẹ̀ lọ́wọ́lọ́wọ́. Nọ́mbà bàbá nìyí lẹ́ẹ̀kan sí 08063 97 0829. Ẹ ṣe púpọ̀.
2: Ohun aláǹda kù, kò lè dìgì, kò lè di ṣu, ṣùgbọ́n tó bá fi dọ̀wọ́ èèyàn, títí ayérayé kò lè dá.
3: Ó takòjò olúkòdó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bíi ti ń sọmọ ológo dọmọ olófo ni.
4: Ó yá tètè.
3: Fọ ẹni tọ́lọ́hún kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
4: Lé lọ́wọ́.
3: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
4: Ọkùnrin dandan.
3: Èyíkéyìí àìsàn ara.
4: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
3: Bọ́mí sànfẹ́.
4: Àṣírí bíbò.
3: Ìyọnú ẹ̀bẹ̀ àwọn àgbà.
4: Bàbá aláàánú kájú ẹ̀.
3: Ìyọnú
4: àgbàlú.
3: Oyún ìjọ àṣírí bíbọ̀.
4: Àtúndì àṣínà.
3: Ó yá lọ́dọ̀ ẹni tí àlàfiran.
4: Ẹ máa pàdé bàbá aláàánú Alhaji àgbà.
3: Lọ́jọ́jọ́ Wednesday,
4: Thursday àti Friday nílùú Àkúrẹ́.
3: Ńlá Fẹ́jọ́sùn.
4: Sọfọ́lọ́kadà pé.
3: Ilé bàbá aláàánú.
4: Ìdí Mango lókè ọgbà ló ń lọ.
3: Saturday and Sunday.
4: Ẹ lè rí bàbá aláàánú.
3: Ní Nagot Plaza opposite Àlàáfíà Hotel.
4: Ìlú àwọ̀.
3: Ọjọ́ Monday and Tuesday.
4: Ẹ rí bàbá aláàánú.
3: Ní Bàkùsà Street
4: opposite ilé ìyá Bàkùsà.
3: Ìlú ọ̀rẹ́.
4: Telephone
3: 006 397 0829.
5: Gómà ni fún Olúwa lókè ọ̀run.
6: Hallelujah.
5: Má bà mí o ṣe.
6: Ẹ ṣe Jésù.
5: Ẹrù jẹjẹ ilẹ̀kílẹ̀.
6: Ẹ ṣe Jésù.
5: Ohun ẹni náà tí gbogbo ayé ń tẹ̀lé tì mọ́lẹ̀ ń tan.
6: Ẹ ṣe Jésù.
5: Ó rán ọ̀rọ̀ rẹ̀ ó mú wọn lárada.
6: Ẹ ṣe Jésù.
5: Ó gbà wọn nínú ìparun.
6: Ẹ ṣe Jésù.
5: Ó rán wòlíì rẹ̀.
6: Ẹ ṣe Jésù.
5: A tú wọn sílẹ̀.
6: Jésù ó ṣe o.
5: Iná ṣáájú Olúwa.
6: Jésù ó ṣe o.
5: Ó ju àwọn ọ̀tá rẹ̀.
6: Jésù ó ṣe o.
5: Wọ́n á ju Olúwa tí àwọn òkè ń yọ bí ìdá.
6: Jésù ó ṣe o.
5: Wọ́n lọ Ọlọ́run láéláé.
6: Jésù ó ṣe o.
5: Ó ṣe parọ́ pé ajẹnirun kò ní ní ọwọ́ nínú okòwò mi.
6: Ajẹnirun kò ní ní ọwọ́ nínú okòwò mi.
5: Kòkòrò búburú ò ní jẹ́ okòwò mi run.
6: Kòkòrò búburú ò ní jẹ́ okòwò.
5: Wọ́n ní òkùnkùn kò ní ta okòwò mi sí aginjù ìparun.
6: Àwọn ẹni òkùn ní ta okòwò mi sí aginjù ìparun.
5: Okòwò mi ó gbèrú.
6: Okòwò mi ó gbèrú.
5: Ẹ̀mí àìsàn jáde nínú okòwò mi.
6: Ẹ̀mí àìsàn jáde nínú okòwò mi.
5: Ìdáwọ́lé mi yóò yọrí sí rere.
6: Ìdáwọ́lé mi yóò yọrí sí rere.
5: Pétérù gbọ́ràn sí Olúwa lẹ́nu.
6: Pétérù gbọ́ràn sí Olúwa lẹ́nu.
5: Oko ẹja lọ́pọ̀lọpọ̀.
6: Oko ẹja lọ́pọ̀lọpọ̀.
5: Èmi yóò gbọ́ràn sí Olúwa lẹ́nu.
6: Èmi yóò gbọ́ràn sí Olúwa lẹ́nu.
5: Okòwò mi yóò sì gbèrú.
6: Okòwò mi yóò sì gbèrú.
5: Okòwò mi yóò jẹ́ ìbùkún fún ọmọ aráyé.
6: Okòwò mi yóò jẹ́ ìbùkún fún ọmọ aráyé.
5: Amen.
6: Amen.
5: Ẹ̀yin Ọlọ́run.

0: sọ pé aláìbi tí mo lá tó ń múra ìmúṣẹ.
1: Aláìbi tí mo lá tó ń múra ìmúṣẹ.
0: Aláìbi tí wọ́n lá sí mi tó ń múra ìmúṣẹ.
1: Aláìbi tí wọ́n lá sí mi tó ń múra ìmúṣẹ.
0: Ẹjẹ Jésù fagilé.
1: Ẹjẹ Jésù fagilé.
0: Adúrà.
1: Orúkọ Jésù ẹ̀mí mímọ́ o.
0: Aláìbi tí mo lá sí ara
1: mi tó múra ìmúṣẹ.
0: Tí mo lá sí àwọn ọmọ mi.
1: Aláìbi tí mo lá. Aláìbi tó lá sí mi.
0: Aláìbi.
1: Ẹjẹ Jésù fagilé. Ẹjẹ Jésù fagilé. Ẹjẹ Jésù fagilé. Fagilé.
0: Ẹ parọ́ pé agbára dá ibi padà sórí oníbi.
1: Agbára dá ibi padà sórí oníbi.
0: Máa bọ̀ lórí mi.
1: Máa bọ̀ ní orí mi.
0: Máa bọ̀ ní ọkùnrin mi.
1: Máa bọ̀ ní ọkùnrin mi.
0: Agbára dá ibi padà sórí oníbi.
1: Agbára dá ibi padà sórí oníbi.
0: Máa bọ̀ ní ayé àwọn ọmọ mi.
1: Máa bọ̀ ní ayé àwọn ọmọ mi.
0: Adúrà.
1: Orúkọ Jésù. Orúkọ Jésù. Agbára dá ibi padà sórí oníbi. Máa bọ̀ lórí ayé mi. Máa bọ̀ nínú ayé mi. Máa bọ̀ nínú ayé àwọn ọmọ mi. Agbára yìí máa bọ̀. Ó yá máa bọ̀.
0: Agbára dá àsàsí padà sórí aláṣàsí.
1: Agbára dá àsàsí padà sórí aláṣàsí.
0: Sọ pé ìwé mi kò ṣeé ṣe.
1: Ìwé mi kò ṣeé ṣe.
0: Padà lẹ́yìn mi.
1: Padà lẹ́yìn mi.
0: Má sọ̀rọ̀ bí mo
1: rí. Orúkọ Jésù. Ìwé mi kò ṣeé ṣe. Kí ló dúró ṣe nú ayé mi? Padà lẹ́yìn mi. Padà lẹ́yìn mi. Báyìí ná jáde. Báyìí ná jáde. Báyìí ná jáde. Padà lẹ́yìn mi. Padà lẹ́yìn mi. Báyìí ná jáde. Padà lẹ́yìn mi. Jáde. Báyìí ná jáde.
0: Gbogbo ìka ènìyàn tí a gbìn sí àyíká mi.
1: Gbogbo ìka ènìyàn tá a gbìn sí àyíká mi.
0: Láti ṣiṣẹ́ ibi.
1: Láti ṣiṣẹ́ ibi.
0: Iná fàyín tu.
1: Iná fàyín tu.
0: Máa sọ dáadáa.
1: Orúkọ Jésù. Orúkọ Jésù.
0: Gbogbo ìka ènìyàn tí a gbìn sí àyíká mi.
1: Gbogbo ìka ènìyàn tí a gbìn sí àyíká ọmọ mi. Gbogbo ìka ènìyàn tá a gbìn sí àyíká
0: òkòwò
1: mi. Kí lẹ̀ ń dúró ṣe? Àfàyín tu. Àfàyín tu. Àfàyín tu. Àfàyín tu. Lórúkọ Jésù àfàyín tu. Àfàyín tu.
0: Sọ pé gbogbo abánirin pọ́lá mọ́ni lára.
1: Gbogbo abánirin pọ́lá mọ́ni lára.
0: Láyìíká àwọn ọmọ mi.
1: Láyìíká àwọn ọmọ mi.
0: Iná dá yín padà.
1: Iná dá yín padà.
0: Ẹ sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ sọ.
1: Orúkọ Jésù. Gbogbo abánirin pọ́lá mọ́ni lára. Láyìíká àwọn ọmọ mi.
0: Kí lọ ní o ṣe?
1: Iná dá yín padà. Iná dá yín padà. Ẹ padà.
0: Iná dá yín padà. Parí pé tala fi kú rán sí àkọ́bí mi.
1: Tala fi kú rán sí àkọ́bí mi.
0: Padà sórí wọn.
1: Padà sórí wọn.
0: Adúrà.
1: Orúkọ Jésù.
0: Tala fi kú rán sí àkọ́bí mi.
1: Ó yá padà sórí wọn. Padà sórí wọn. Ẹ padà sórí wọn. Padà sórí wọn. Tala fi kú rán sí àkọ́bí mi. Padà sórí wọn. Ó yá padà sórí wọn. Padà sórí wọn. Padà sórí wọn.
0: Jésù Olúwa wa.
1: Amen.
0: Ọlọ́run àánú gbogbo ẹni tá a fi kú rán sí ìyá yìí.
1: Orúkọ Jésù.
0: Tí wọ́n fi kú rán sí àkọ́bí rẹ̀.
1: Orúkọ Jésù.
0: Ó yá kí ẹ̀mí ẹ padà.
1: Amen.
0: Ẹ̀mí ẹ padà.
1: Amen.
0: Wọ́n ní rìn ọ́ ní o.
1: Amen.
0: Wọ́n ní pa ọ́ sòrò.
1: Amen.
0: Wọ́n ní pa ọ́ sòrò.
1: Amen.
0: Wọ́n ní pa ọ́ sòrò.
1: Amen.
0: Agbára dá ibi padà sórí oníbi kó wo ara.
1: Amen.
0: Bẹ́ẹ̀ lórí.
1: Amen.
0: Jésù Olúwa wa.
1: Amen.
0: Ó sọ fún ọ pé gbogbo èèyàn tí yóò mú àyànmọ́ṣẹ́ tí a ó wòsàn gbọ́dọ̀ ja àwọn ogun 21 yìí. Ogun àkọ́kọ́ ni agbègbè búburú àti aládùúgbò búburú. Jeremiah 12:14. Genesis 26:17-22 lọ ja ogun yìí. Òkùnkùn a máa gbabẹ̀ wọlé láti mú àìsàn wáyé ẹni. Àdúgbò búburú àti aládùúgbò búburú. Mo sọ fún ọ nípa ti arákùnrin tí ó kọ́lé ẹ̀tàn tó dẹ̀ fẹ́ kó lọ. Tí láńlọ́ọ̀dù ẹ̀dẹ́gbẹ́ kí ogbó láńlọ́ọ̀dù ni márùn-ún láńlọ́ọ̀dù kan ò dá o. Tẹ́nàntì náà ò dá o, kò sí ẹni tó dá náà. Àbẹ̀ntọ́ lọ́n bá ń gbénú ẹ̀ ló dá o. Láńlọ́ọ̀dù ẹ̀dẹ́gbẹ́ kírètì ẹyin fún tẹ́nàntì ẹ̀ tó kọ́lé tán tó ń kó lọ lé ẹ̀ níjọ́ kejì. Ó dẹ̀ ni pé kó má bínú pé òun ní nǹkan mí òun bá fún. Torí òun fi ipò ló dáa jù nínú àwọn tẹ́nàntì. Bó dẹ̀ ti gbé ẹyin yẹn tó jáde nínú sitting room láńlọ́ọ̀dù ló anímọ̀ jẹ́ ẹyin yìí o. Bọ́ kó o lè mọ̀ pé ọwọ́ òkùnkùn ni ṣe díẹ̀ fún ajá ẹ̀ kan tó ní. Ó dẹ̀ sí ẹyin yẹn ajá jẹ́ pọ̀ ẹ̀jẹ̀ kù ni. Ló anímọ̀ bá ṣe pọ̀ ẹ̀jẹ̀ kù náà nù tó òkú ẹ̀ ni wọ́n bá gbé lọ sí ilé. So aládùúgbò búburú nù. Ó ní ẹ sọ fún aládùúgbò búburú mi. Jeremiah 12:14. Ó ń fọwọ́ kan kan ní mi. Genesis 26 ń sọ fún Abisaki ṣe bó ṣe ń gbẹ́ kànga tí wọ́n dẹ̀ ń gbà lọ́wọ́ ẹ̀. Ó gbẹ́mì wọn tó di àwọn aladugbo bobo mo gbagbe o jagun yi o ka to pare pade yi o bori ogun yi o ba be bori ogun aladugbo bobo ja pelu Psalm 24 Psalm 19 aladugbo mo bori yin eyin ogun aladugbo bobo ni se ti aladugbo bobo nlo le mi lori ati agbegbe bobo mo kina oluwa bo ejo na deru owo aladugbo bobo lara mi ina gbe jade mo gbe adugbo kan mo gbe adugbo yen won ni won egbo won mo nu le na baraki de ni leun yara to wa nbe afẹ to 40 won de ni won egbo won mo se ki se agbegbe boboro ni lagbara olohun gbogbo agbegbe afun nipa to ba ara re
1: oruko jesu
0: ina labe ko ji
1: amen
0: so pe agbegbe afun nipa
1: agbegbe afun nipa
0: ina labe koja e le fun emi pa o
1: e le fun awon omo mi pa o
0: e le fun ise mi pa
1: e le fun okowo mi pa
0: e le fun ayanmo mi pa
1: e le fun akobi mi pa o
0: e le fun abigbeyin mi pa
1: o
0: e le fun awon omo mi tin be laarin pa
1: o
0: agbara gbegbe buburu
1: lana
0: lori aye mi
1: o ya lana
0: iwo ma je mu agbegbe buburu
1: mo teori loruko jesu
0: mo lo si agbegbe kan ni aja mo wa nbe fun 21 days mo nse pade gbadura tori mo fun wa nle yen ni be ni kurenkure kan jade lati nu le o gbe eru kan ru olo ni alale pe mo nda mu mo ni en ti da mu re npa oni mo ni mo lo o ni to nba lo kun o tun pada oga o pada o gbe awon mo ti mo fi be o da mu pupo gbegbe buburu as we ti pe o ba ka gbegbe kan je ite kuro nbe jesu fun re won gbe ku ni agbegbe kan tori apanirun wa nbe won ni ko sa lo kokoro tori ko ti lagbara fun ise yen gba na gba to lagbara to won tun so pe kuro lagbegbe pe Herod fe pa o oni e so fun kolokolo yen pe ma sise ma pa ni lojo keta va kolokolo lo pe awon ni Herod fe pa o ejo e ma lo emi a lo igba ti mo kere ni mo lo mo ti dagba bayi iwo na o je dagba ko dagba nu emi ko dagba nu adura ko dagba nu oro Olorun dagba nu iwa mimo dagba ninu ori ofe Kristi dagba dura si mantu yi gbo to mu ti eda ni o ya ko para
1: de ami
0: be loluwa u
1: ami
0: be ni woli so
1: ami
0: tem ba de fun mantu ni gbo ile to ba ti wo ibi ise to ba ti wo hospital ba wo e o ra anu
1: ami
0: be loluwa u
1: ami
0: eyan arondo ondo boys high school a ma lo ni September 5 o je Saturday ago meje si mejila ni idimoge ni ondo bondo boys high school a ma lo ni ondo gbogbo eyin eyan wa ni ilu akure radio program yin te ma gbo wakati kan ko ma gbadura wakati kan in positive fm ni akure 102.5 ago mesan abusi ago mewa abo eyan ara akure oluwa tun ikotas ibe lo nlo ni along liberty hospital ni off ijoka road ni ilu akure ago meje aro si mesan ni isin akoko irole je ago merin si ago mefa gbogbo saturday ago mewa si meji sunday de je ago mejo si ago mokanle te ba fe rawe yin na e lo sibe iwe wa nbe eyin ti ondo ni eki ago mewa abo si ago mokanla abo 100.9 fm ororo ti mo ngbadura si mo tun gbadura si loni podi ona bayo
1: fun
0: o ni enkeni asasan bi e mutu awon alufa ki won de oro le lori lo a ni ohun yo si gbe alaisan yen dide bo ba se a o dariji tori na ma mise bo eyan mo ma jeun ma mise awon oru to ku ni ori ile ni mexican lati ale ilo ale ma ni agbara lo wa yo si lo fun gbogbo oru ni Wednesday Thursday Friday baba mi fe sise agbara elekun fe de lerin
1: ami
0: eni ku fe ye
1: ami
0: okan bale ogun yen oni gbe mi re
1: ami
0: jesu oluwa wa
1: ami
2: eto akoko anu ni esese gbo tan yen baba wa adeniyi olooporoku ni won fi onje mi bo wa lori eto e pe ero ibanisoro yi 0201-889-9999 ti olorun ki o bukun fun yin jesu
3: pada ma lo sibe yen o marketing office adabe fm ni won wa number 1 lawa ile gogoro to wa legbe a division police station oba adesida road ni ibe gangan lo wa yen
4: pese
5: ga
4: guy, why you dey smile like this? Wetin happen?
5: Cause I don't win trip to go abroad.
6: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
7: Mo tun bere. Wo le shala imo panilerin lakoko apejopo itakuro sori la molebi mi. O ti eda, o ti gbogbo won ni fe si ni mo nse. O na ni ami danimo mi ti se Maggi native jollof rice. Itowo e kan lasan, are kan ko si leyin e.
8: Maggi star ta se latare wa soya, alubosa adu chili ati konofuru.
7: Onje ale ti dele, e ma bo jeje tabi ke ma wa rara.
8: Maggi star yo so gbogbo nje ta se do won ara oto. Yo si tu so akoko na da koko ma ni gbagbe.
9: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da to wo re
10: 0916062653 0916062653
11: oruko money januomo 24/7 aba make sure gugu iga ija wa ija osi always guide me.
12: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmú para. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
7: Wọ́n tún bẹ̀rẹ̀. Wo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. O ti ẹ̀dá, o ti gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń se. O náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice. Ìtọ́wọ̀ ẹ̀ kan lásán, are kan kò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi star ta ṣe látara ẹ̀wà soya, alubosa adu chili àti konofuru.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe do ohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà da kókó má ni gbàgbé.
4: Guy, why you dey smile like this? Wetin happen?
5: Cause I don't win trip to go abroad.
6: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.

0: tẹ̀lé mi o.
1: Oh yes sir.
0: Ṣo ti ṣe tán?
1: Mo ṣe tán o.
0: Ẹ̀mí ọwọ́ ẹniyẹn.
1: Tábí ẹ̀ṣẹ̀ Ọlọ́run o.
0: Ẹ máa kẹ́.
1: Oh yes sir.
0: Ògùn adarí tí mo gbé wáyé.
1: Ògùn adarí tí mo gbé wáyé.
0: Tí ẹ fi àfọ̀ṣẹ́ rán lọ ibojì.
1: Tábí àfọ̀ṣẹ́ rán lọ ibojì.
0: Ẹ dé gbọ́dọ̀. Fọ̀ṣẹ́ rán lọ ibojì.

0: kò sun church.
1: Kábíyèsí o.
0: Ọjọ́ méjì.
1: Yes sir.
0: Ni kò fi sun church.
1: Kò fi wà ní ọjọ́.
0: Kí yẹsi.
1: Oh yes sir.
0: Èyí 2000.
1: Kábíyèsí o.
0: Kò fi ilẹ̀.
1: Abiodun ni wọ́n yẹ.
0: Èyí sun church.
1: Yes sir.
0: O ni bọ́ o bọ́ ṣe bẹ ọ tutu dé nìyẹn.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ṣé bi 2000 pa mi ni? Esa.
1: 2000 naira.
0: Mo le bu ilé rẹ̀ ní 2 million.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni o kò fa.
0: Sir.
1: Oh yes sir. Kábíyèsí Ọlọ́run.
0: O lè binu lọ.
1: Yes sir.
0: Bó ṣe lọ. O lọ lé.
1: Kábíyèsí o.
0: O délé láyọ̀.
1: Jésù.
0: Gbo délé.
1: Jésù.
0: Ló tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lé.
1: Yes sir.
0: O ni ẹ. Ṣèwé ọsọ gbọ́ òun ò ní délé
1: ni. Ibi tí mo lọ.
0: Ṣèwé òun délé báyìí.
1: Kábíyèsí o.
0: Nígbà ọjọ́ kejì.
1: Yes sir.
0: Tí mo ní kó tún sun church.
1: Ayérayé o.
0: Kó mọ̀ jáde.
1: Bẹ́ẹ̀ni sọ o.
0: Ó wá ń lọ bí iṣẹ́.
1: Kó wà lábẹ́ ààbò.
0: Ó lè wọ mọ́tò.
1: Jésù.
0: Ó ti wọnú mọ́tò.
1: Yes sir.
0: Ẹnì ó bá tẹ ẹnìkan mọ́lẹ̀ nínú mọ́tò.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ẹni yẹn.
1: Ẹ o.
0: Ó wá jọ ń jà.
1: Jésù.
0: Ibi tó ti ń jà.
1: Ayérayé o.
0: Ọmọ tó gbé dání.
1: Yes sir.
0: Ọmọ yẹn bá yàgbẹ́.
1: Káì.
0: Ìgbé yẹn wá tún dà sára ẹni tó jọ ń jà.
1: Jésù.
0: Nínú mọ́tò.
1: Àdániwáyọ̀ Ọlọ́run.
0: Ẹ̀sà.
1: Ó yẹ sà.
0: Kó dẹ mọ̀ pé.
1: Kábíyèsí o.
0: Ẹni tó wà nínú mọ́tò yẹn.
1: Jésù.
0: Ó ní mental problem.
1: Ayérayé o.
0: Inú dẹ̀ bí ẹni tí ìgbẹ́ ọmọ ń ṣe sí lára.
1: Bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni o.
0: Inú dẹ̀ bí.
1: Ó yẹ sà.
0: Ó dẹ̀ já ọmọ yẹn gbà lọ́wọ́ ẹ̀.
1: Kábíyèsí o.
0: Ó dẹ̀ ju ọmọ yẹn.
1: Àdániwáyọ̀.
0: Láti ojú wíńdò mọ́tò.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Lórí eré.
1: Jésù.
0: Tàràndálẹ̀ bínú ta. Sábàjọ Sàmí o.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Ẹni sọ pé ò ní jèrè ọmọ.
1: Orúkọ Jésù.
0: Ẹni sọ pé kò ṣòfò ọmọ.
1: Orúkọ Jésù.
0: Ara máa pa.
1: Àmì Jésù. Ìkúlẹ̀ Abiyamọ.
0: Ọ̀gá.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Má gbàgbé.
1: Ó yẹ sà.
0: Wípé yóò fojú sunkún ọmọ.
1: Ẹ o.
0: Ó tàka rẹ̀.
1: Kábíyèsí o.
0: Ọ̀gá.
1: Ó yẹ sà.
0: Ọ̀rọ̀ ìka títa kọ́.
1: Ẹ o.
0: Ìtọ́ni wòlíì ni.
1: Ìtọ́ni ni o. Kábíyèsí Ọlọ́run.
0: Kí dírẹ́fà ẹdúró.
1: Yes sir.
0: Wọ́n ti ju ọmọ lẹ̀ o.
1: Ayérayé o.
0: Kí wọ́n tó bọ́ọ̀lẹ̀.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Lọ gbé ọmọ nílẹ̀ lẹ̀.
1: Jésù.
0: Mọ́tò tírẹ́là ti ń bọ̀ lẹ́yìn.
1: Jésù.
0: Ó ti tẹ orí ọmọ fọ́.
1: Ìkúlẹ̀ Abiyamọ.
0: Mi ò rí irú ẹ̀rí láyé mi.
1: Ayérayé Ọlọ́run.
0: Ẹkún ló sun wá church.
1: Jésù.
0: Àti aṣọ tó fi páàkì òkú ọmọ yẹn.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Orí ọmọ yẹn ti pieces.
1: Ó jẹ́ ìkúlẹ̀ mẹ́ta.
0: Mo ní kí ni mo fẹ́ ṣe. Orí yẹn ti fọ́.
1: Àdániwáyọ̀.
0: Látijọ́ mo ti rìn láyé.
1: Kábíyèsí o.
0: Mi ò rí ọpọlọ rí.
1: Jésù.
0: Mo rí ọpọlọ lọ́jọ́ yẹn.
1: Jésù.
0: Orí yẹn fọ́ yá gẹ́gẹ́gá.
1: Àdániwáyọ̀. Kábíyèsí o.
0: Bẹ́ẹ̀ ló ń sunkún.
1: Ó yẹ sà.
0: Wípé. A ti padà finá ọmọ ijó mi. Ìkúnlẹ̀ mẹ́ta ṣòfò.
1: Gbogbo ìkúnlẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀.
0: Àmì ni kò ṣe.
1: Ó yẹ sà.
0: Yé.
1: Orúkọ Jésù.
0: Gbogbo ọmọ tó o bí láyé.
1: Orúkọ Jésù.
0: O ní gbé wọn sí.
1: Mẹ́ta
0: sọ. Yàda ní kan pàrúwà. Sàmí mẹ́ta o. O ní gbé wọn sí. O ní gbé wọn sí o. O ní gbé wọn sí o.
1: Mẹ́ta sọ.
0: Ìjì ò ní gbé ọmọ lọ́wẹ́.
1: Mi Jésù.
0: Ìjì ò ní gbé ọmọ lọ́wẹ́.
1: Mi Jésù.
0: Ẹnikẹ́ni ni.
1: Ó yẹ sà.
0: Àtọmọdé.
1: Àtọmọdé o.
0: Àtàgbà.
1: Àtàgbàlagbà.
0: Tó o bá rú ẹbọ ìtorí ọmọ rẹ.
1: Ó yẹ sà.
0: Wọ́n wo ohun tó fẹ́ ṣẹlẹ̀.
1: Kábíyèsí o.
0: Ẹ̀rí ẹlẹ́rìí ló ń gbọ́.
1: Bẹ́ẹ̀ni o.
0: O ò sọ tiẹ̀ rí.
1: Rárá o.
0: Wọ́n ní kò ṣe lè.
1: Ó yẹ sà.
0: O ti pẹ́ tó ti rú ẹbọ.
1: Jésù.
0: Rú ẹbọ eléyìí o.
1: Jésù.
0: Nítorí ẹ

0: sir.
1: Tó o bá ní. Tolú ò ní.
0: Yóò sọ.
1: O ti dẹ́jà.
0: Ayọ̀lọ̀yọ̀.
1: Ẹ̀sẹ̀ sí ẹ̀mí mímọ́.
0: Kò ní ìdáríjì.
1: Kò ní ìdáríjì.
0: Kò ní ìdáríjì.
1: Tó o bá ti ní.
0: Ó yẹ sọ.
1: Tètè lọ rú ẹbọ
0: yìí. Ọṣẹ́ o.
1: Ìbàjẹ́ ní POS.
0: Bẹ́ẹ̀ni sọ.
1: Ìbàjẹ́ ní transfer.
0: Bẹ́ẹ̀ni o.
1: Àwọn tó bá kọ́kọ́ ṣe léyìn.
0: Ó yẹ sọ.
1: Kí o sì tó jẹ́lẹ̀.
0: Kábíyèsí
1: Ọlọ́run. Bàbá mi wí pé. Yẹ sọ. Ọgá.
0: Ó yẹ sọ.
1: Má tẹ̀lé ìtọ́ni.
0: Bẹ́ẹ̀ni o.
1: ₦900.
0: ₦900.
1: Má bèrè lọ́wọ́ ẹ̀.
0: Bẹ́ẹ̀ni sọ.
1: Bẹ́ẹ̀ni òru látà ná.
0: Yéésù.
1: Ṣèwọ ò tíì ṣe.
0: Ìjọ rẹ̀ làwọn ọlọ́run.
1: Àyámánà gẹdẹ́rù.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Àsábírú Adálẹ́kì.
0: Yéésù.
1: Wárú Bínẹ́ Jẹrú Àdá. Àṣà àlọ́ka yá bini tà.
0: Àdáríwáyé
1: o. Iná ọmọ ní ju ọ.
0: Àmì Jésù.
1: ₦900.
0: ₦900 kẹrẹ ni.
1: Ìtọ́ni.
0: Ìtọ́ni wòlíì rẹ.
1: Ní ìtúsílẹ̀.
0: Kábíyèsí Ọlọ́run o.
1: Ọ̀gá.
0: Ó yẹ sọ.
1: Ọjọ́ yẹn.
0: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
1: Olúwa tún sọ fún mi pé.
0: Kábíyèsí o.
1: O jẹ́ tètè bẹ ìpè yìí jẹ́.
0: Jésù.
1: A ṣe in tó yẹ kó ṣe lọ́jọ́ yẹn.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ó ṣe wá lu ọjọ́ méje.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Nígbà tó lọ sin ọmọ yẹn.
0: Ọjọ́ méjì ló yẹ kó fi ṣe tẹ́lẹ̀ o.
1: Ọjọ́ méjì ló yẹ kó fi ṣe. Ó wá lu ọjọ́ méje.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Lẹ́yìn tó sin ọmọ yẹn.
0: Jésù.
1: Nínú church.
0: Jésù.
1: Ọjọ́ keje.
0: Yes sir.
1: Lolúwa ni kí n forí ẹ̀.
0: Àdániwáyé.
1: Lẹ́yìn ọjọ́ keje.
0: Ó yẹ sà.
1: Ni Olúwa sọ pé.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Èpè yẹn ti bàjẹ́.
0: Yẹ́sà. Ó ti bọ́ o.
1: Èpè yẹn ti bàjẹ́.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ọmọ tó wá bí.
0: Yẹ́sà.
1: To the glory of God.
0: Ẹ
1: o. Ọmọ yẹn yí èmọ lọ́wọ́.
0: Alleluia.
1: Ọmọ yẹn ló ń gbẹjọ lọ́wọ́lọ́wọ́ báyìí.
0: Yẹ́sù ó máa ṣe o.
1: Ó tún ń bẹ̀bẹ̀ pé.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Kọ́lọ́n fún un lọ́mọ sí. Ṣùgbọ́n Olúwa wí pé.
0: Ó yẹ sà.
1: Ìkúnlẹ̀ mẹ́rin.
0: Mẹ́rin.
1: Ló ń yọ̀ǹda fún.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Láti ọ̀run.
0: Kánigbó ti gbọ́ràn ni. Àdániwáyé.
1: Mẹ́ta ò bá má ṣòfò.
0: Jésù.
1: Olúwa ni kò lè bíjú ẹyọ kan yẹn lọ.
0: Jésù.
1: Ẹyọ kan yẹn gan báyìí.
0: Ó yẹ sà.
1: Kò tí ì bóyá ló sì ju ọmọ ọdún kan lọ.
0: Àdániwáyé.
1: Sọmọ ọdún méjì báyìí.
0: Àmẹ́mí
1: má o. Ẹ sà. Ó yẹ ẹyọ kan yẹn wà lé bí ọmọ 200 yìí
0: o. Ó yẹ sà bẹ́ẹ̀ni o.
1: Ṣùgbọ́n òun.
0: Yẹ sà.
1: Ìkúnlẹ̀ mẹ́rin.
0: Ọlọ́run sí òní o.
1: Ìtọ́ni.
0: Yẹ sà.
1: Ni kò tẹ̀lé.
0: Ó jẹ́ gbọ́ràn.
1: ₦900.
0: ₦900 ni o.
1: Ẹ sọ o.
0: Ẹyọ sọ o.
1: Àtọmọdé.
0: Àtọmọdé.
1: Àti àgbà.
0: Àtàgbàlagbà.
1: Mo sì ń retí ti ẹ.
0: Ọkùnrin àtọ́bìnrin lọ ṣe o.
1: Ẹ sà.
0: Ó yẹ sà.
1: Mọ jòjú tì o.
0: Kábíyèsí o.
1: Ẹni ò lọ.
0: Kò sí ìjìjú mẹ́.
1: Sí POS.
0: Yẹ sà.
1: Bó o bá fẹ́ ṣe ₦900 nìkan.
0: Bẹ́ẹ̀ni sà.
1: O lè ṣe ₦1,000.
0: Yes, sir.
1: O lè ṣe ti wá àti ẹ̀gbẹ́.
0: Àtàwọn ọmọ rẹ.
1: Àti tọmọ ẹ.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Sẹ́ǹdì ẹ̀.
0: Lọ ṣe o.
1: Èdìdí ọ̀run ni.
0: Jọ́sọ̀.
1: Ẹ fún wọn ní GTB.
0: GTB.
1: GTB.
0: GTB.
1: 05 25 28 07 05 25 28 07 05 25 28 07 05 25 28 GTB.
0: GTB ni o.
1: Ọlájídé.
0: Ọlájídé.
1: Ṣínàyọ̀mí.
0: Ṣínàyọ̀mí.
1: 05 05 25 28 07 05 25 28 Ọ̀gá.
0: Ó yẹ sọ.
1: Má tẹ̀lé ìtọ́ni.
0: Bẹ́ẹ̀ni o.
1: ₦900.
0: ₦900.
1: Má bèrè lọ́wọ́ ẹ̀.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Bẹ́ẹ̀ni òru látà ná.
0: Yéésù.
1: Ṣèwọ ò tíì ṣe.
0: Ìjọ rẹ̀ làwọn ọlọ́run.
1: Àyámánà gẹdẹ́rù.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Àsábírú Adálẹ́kì.
0: Yéésù.
1: Wárú Bínẹ́ Jẹrú Àdá. Àṣà àlọ́ka yá bini tà.
0: Àdániwáyé o.
1: Mádẹ́kẹ̀rú Adálẹ́.
0: Ó yẹ sà.
1: Ẹrù Adálẹ́kì. Mo kéde o. Iná ọmọ ní ju ọ.
0: Àmì Jésù.
1: ₦900.
0: ₦900 kẹrẹ ni.
1: Ìtọ́ni.
0: Ìtọ́ni wòlíì rẹ.
1: Ní ìtúsílẹ̀.
0: Kábíyèsí Ọlọ́run o.
1: Ẹ̀yin ará Sango-Ọ̀tá.
0: Sango-Ọ̀tá.
1: Àgbọn yín o.
0: Àgbọn yín o.
1: Ẹ mú dání.
0: Kábíyèsí o.
1: Alẹ́ tọ́sẹ̀.
0: Alẹ́ tọ́sẹ̀.
1: Èdídá kẹ̀gẹ́ bẹ́nu tà. Àyàdáda bọ́rù mọ́nà yẹ.
0: Yéésù.
1: Àgbọn.
0: Àgbọn yín o.
1: Ẹ mú dání.
0: Ó jẹ́ máa mú bọ̀.
1: Ó ní tá a fi ṣe.
0: Kábíyèsí ọṣẹ o.
1: Tí bá parí iṣẹ́ fún ọ.
0: Ó yẹ sà.
1: Olórí. wẹ́ wọlé rí.
0: Ayérayé Ọlọ́run o.
1: Kí ẹ tún ṣe wòlíì fún ọ. Ẹlò.
0: Àìsà.
1: Tí n bá parí ẹ̀.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ìbàjẹ́ ni ẹ.
0: Kábíyèsí o.
1: Àbí ṣọ́ọ̀bù ẹ.
0: Ó yẹ sà.
1: Wà á lọ fọ́ ẹnu ọ̀nà àbáwọlé.
0: Adáríwá yó.
1: Wà á fọ.
0: Yẹ sà.
1: Wà á jẹ kó jì.
0: Kábíyèsí o.
1: Ó ní iṣẹ́ tá a fẹ́ ṣe. Sóòrì sà.
0: Ó yẹ sà.
1: Kò sẹ́ni lọ bí ibi kankan láyé. Tí ò ní gbẹnu ọ̀nà kọjá.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ sà.
0: Kábíyèsí o.
1: Àfi tí olóore ò bá gbẹnu ọ̀nà kọjá.
0: Ó yẹ sà.
1: Gbogbo ilẹ̀kùn tó tì mọ́ láyé. Ilẹ̀kùn yẹn máa ṣí ọ.
0: Mi jẹ́ sùn.
1: Olórí awọ ẹ̀wẹ́.
0: Mi jẹ́ sùn.
1: Olórí awọ ẹ̀wẹ́.
0: Mi jẹ́ sùn.
1: Olórí awọ ẹ̀wẹ́.
0: Mi jẹ́ sùn.
1: Akẹlẹ̀kùn ilé ẹ̀.
0: Mi jẹ́ sùn.
1: Ibi abẹ́gbẹ́ndí ọ̀sẹ̀ sí.
0: Bẹ́ẹ̀ni sùn.
1: Láyé ti nọ́mbà.
0: Ibẹ̀ni o.
1: Olórí máa wọ ẹ̀wẹ́.
0: Mi jẹ́ sùn.
1: Cross over night.
0: Hallelujah.
1: Òru ọjọ́ Thursday.
0: Bẹ́ẹ̀ni sùn.
1: Má mi sí ẹ.
0: Má mi sí o.
1: A máa ṣe òru Thursday.
0: Bẹ́ẹ̀ni o.
1: Àti òru Friday.
0: Àti òru Friday.
1: A fẹ́ rẹ kọjá sínú oṣù kẹjọ.
0: Kábíyèsí Ọlọ́run o.
1: Oṣù ibi bàbá mi.
0: Ó yẹ sà.
1: Samuel Ojo.
0: Bẹ́ẹ̀ni o.
1: Adébáyì o.
0: Adébáyò.
1: Authority.
0: Authority.
1: Ó máa ní agbára.
0: Alágbára o.
1: Àwọn oṣù kẹjọ yìí.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ogun ayé rẹ̀ máa ṣẹ́wọlẹ̀.
0: Mẹ́jọ sùn.
1: Cross over night. On the 30.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ọjọ́ Thursday. On the
0: 30.
1: And 31st.
0: 31st.
1: 30. And 31st.
0: 31st.
1: Ní Sangwater.
0: Sangwater.
1: Olúwa rán mi sí o.
0: Ó yẹ sà.
1: Ọgá.
0: Ó yẹ sà.
1: Ọgá.
0: Kábíyèsí o.
1: Májè ń tẹ̀.
0: Ó yẹ sà.
1: Ó máa lágbára.
0: Alágbára o.
1: Ilé sà.
0: Ilé sà.
1: Sunday àkọ́kọ́.
0: Alleluia.
1: Nínú oṣù yìí.
0: Nínú oṣù kẹjọ.
1: 7-11.
0: Kábíyèsí Ọlọ́run.
1: 7-11.

0: sẹ́rú ọlọ́lá
1: mọ́. Òkè láyé ní ìmọ̀ o.
2: Praise the Lord.
3: Hallelujah.
2: Orúkọ mi ni Godwin Franca, à ń gbé ní Odógúnyán. So ẹ̀rí mi àkọ́kọ́, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí Ọlọ́run ti lo ìjọ yìí sínú ayé mi gan. Tẹ́lẹ̀ mi ìgbàgbọ́ nínú ìpè yìí, gbogbo àtọ́kọ mi mú mi wọ bí. Mo wá ń sọ pé pé èrò tẹ̀ ti pọ̀ jù bí pé ṣé ó ti lérò níbí mi nílé lọ.
4: Ó
2: ṣàkúrò bẹ́ẹ̀ mú lọ.
4: Wà ní sùúrù náà. Àwọn ní irú ìwé irú ṣọ́ọ̀ṣì wo ni wọ́n láìkì?
2: Mi mọ̀ pé ṣé ìyanu tó bẹ́ẹ̀ bìbà lérò ó fi pọ̀.
4: Ok, ọ̀rọ̀ kò wọ́rí nǹkan mọ́lẹ̀ ń bẹ̀ ni ọ̀rọ̀ rẹ ti yé mi ó yá.
2: Mo ṣàwá ṣọ́ọ̀ṣì kan ní ìtòsí ilé wa tí mò ń lọ. Sọ ìgbà tó wá yá tí bí ọkọ mi ṣe sọ fún mi jọ yìí pé pé new site àwọn náà fẹ́ ṣe sáfíìsì ṣé mo máa wá mo ní ẹ jẹ́ kí n lọ bọ̀ tẹ́rù bá ti pòdù èmi máa sá padà o. Ó ṣàyànjú sí mi lẹ́ẹ̀mẹ́wàá pé ògùdọ̀ ọlọ́run ó dẹ̀ níṣòro kan táàmì àtọkọ mi ti ń là kọjá tó sọ fún mi pé a máa lo ògùn pé ògùn yẹn 24,000 ni a dẹ̀ máa lò fún 14 days tí bá lo ọkọ mi náà máa lò owó yẹn dẹ̀ ti pòdù níjọ́ kọ̀ọ̀kan fún 14 days mo ṣàdé ìgbà ìjọ
4: yẹn. Ok, ọjọ́ kọ̀ọ̀kan 24,000
2: mo ṣáwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run níjọ yẹn bá ṣe dé ibà yìí tí wòlíì wa wọn làwọn ṣe torí òkò dé ni pé wọ́n mú kíní kò wóróró báyìí pé ká dà sínú omi àti òróró ó wá ní mo ní jẹjẹ ń tra iléèwò torí kẹrù wọn yẹn a ti gbìyànjú gbà tí ò ti bọ́ sí ọkọ mi ní kì í kúkú ṣe pé a nídìí ọmọ yẹn bẹ́ẹ̀ yẹn náà pé ká gbójú kúrò ń bẹ́ẹ̀ pé kò kúkú tí ìṣòwò. So ìjọ yẹn báyìí bí wòlíì ṣe ni pé ká tọrọ nǹkan ńlá ká tọrọ bí nǹkan tó bá jọ wá lógún gan èmi ò tiẹ̀ tó pé torí mo ti mọ̀ pé tí mi bá ti ṣe ògùn yẹn mi lè rí nǹkan tí mò ń wá bọ́n mi kan wà tí ò dẹ̀ tí ìbímọ tó náà wojú ọlọ́run wọn ti wà ní 7 years in marriage mo ní àwọn olóhùn tiẹ̀ fẹ́ gbọ́n mi lọ́mọ wòlíì wá ní tó bá ti ń béèrè fáwọn ara ẹ̀ kó máa béèrè fáwọn ẹbí ẹ̀ àwọn ẹbí mi mo ṣáà ń béèrè fún èmi yẹn kò ní ò tiẹ̀ béèrè fáre bó tiẹ̀ jó bìrì kí n ti mọ̀ pé ó máa yá bẹ́ẹ̀ kí n ti béèrè méjì mi mọ̀ so ọlọ́run ṣáà wá.
4: Ẹ patẹ́ wọ́n fún Jésù. Ọlọ́run á wo ọmọ yín adásí.
5: Amen.
4: Ẹ dẹ̀ máa rí ìyanu.
5: Amen.
6: Gbàdúrà.
5: A pè.
6: Gbogbo ọ̀rọ̀ òdì.
5: Everything
6: tó ṣiṣẹ́ lára rẹ̀.
5: Working in you.
6: Kò gbiná dẹ̀.
5: Amen.
6: Kò gbiná.
5: Amen.
6: Kò gbiná.
5: Amen.
6: Gbiná.
5: Amen.
6: Gbiná.
5: Amen.
6: Fọwọ́sọ ẹ̀ sọ pé mo mọ̀.
5: Say I know.
6: Mo máa ṣe rere.
5: I will prosper.
6: Mo mọ̀.
5: I know.
6: Mo máa rà nù.
5: I will have mercy.
6: Mo mọ̀.
5: I know.
6: Mo máa dókè.
5: I will get to the top.
6: Mo mọ̀.
5: I know.
6: Ẹni òkè ni mi.
5: I am meant for the
6: top. Mi ò kì í sẹ́ni
5: lẹ̀. I am not for the top.
6: Bí ọ̀tá tiẹ̀ gbógun.
5: Even if anybody bring
6: back. Màá borí bí mo ṣubú màá dìde bí mo bá wà lẹ́yìn màá déwájú torí àwọn tó dúró di olúwa
5: yóò
6: tún agbára wa
5: ṣe
6: a ó fi ìyẹ́fọ́
5: mi dì
6: á sáré kò ní
5: rẹwà
6: á rìn
5: àárẹ̀
6: ò ní mú
5: wa
6: mo gbàdúrà fún ọ wọn ní dọdú o mena aka adọbi aleza ebebedu adaya gbogbo adániduro olúwa sáwọn nídà. You are unstoppable. Fọwọ́ sọ̀yà.
5: Beat your chest.
6: I am unstoppable.
5: Èmi ò ṣe dádúró.
6: Sọ bẹ́ẹ̀ sókè.
5: Èmi ò ṣe dádúró.
6: Sọ bẹ́ẹ̀ sókè.
5: I am unstoppable.
6: Ìpinnu tó máa ní nìyẹn.
5: That is the decision.
6: Yóò fi ọjọ́ àánú ṣe awẹ́wà.
5: We use the day of mercy for that.
6: Ọjọ́ àánú.
5: The day of mercy.
6: Má fi ṣeré.
5: Don't play with it.
6: Ọjọ́ tó máa yí nǹkan padà
5: ni. If they dare to transform things.
6: Tó bá ti kúrò ní yàrá ìpinnu.
5: When you come from that room of decision.
6: Àti ìgbàgbọ́.
5: And faith.
6: Ó di yàrá àdúrà.
5: Enter to room of prayer.
6: Ìlú àdúrà.
5: Pray.
6: Láti yí nǹkan padà.
5: It is the prayer you
6: take
5: this by the power of holiness.
6: Ẹ sì sà.
5: Sà.
6: Gbogbo ọmọ ilé ṣe rere.
5: All your children can prosper.
6: Bẹ́ẹ̀ ni sà.
5: Yes, mama.
6: Egebe nuna.
5: Yes, mama.
6: All your children can prosper. Arọ̀gọ̀bí alẹ́gẹ̀dẹ̀jì. Mẹ̀dú alẹ́dẹ̀ pẹ̀lú àdá.
5: Ẹ̀mí mímọ́.
6: N tó bá ti pè wọ́n náà ń jẹ́.
5: What you call them without a
6: word. Orúkọ tó bá sọ wọ́n ni.
5: The name you give
6: them. Orúkọ tèmi báyìí.
5: My own name.
6: My name is Blessing.
5: My name is Blessing.
6: Ìgbà tá a sọ̀rọ̀ wọn last week.
5: Wọ́n tọ́ ka fẹ́
6: last week. Àwọn kan ní àkàn bínú sí mi.
5: Àti à ń gbé
6: ọ̀pẹ̀tì. Mo lè má dè ní o.
5: Mo
6: ní àbẹ̀ mi.
5: Àti èmi.
6: Àyè ne kẹ̀kẹ́ lè bẹ̀rù àṣà.
5: Ẹ̀mí bíbọ̀.
6: Ìbàdú lè àgbà.
5: Ẹ̀mí bíbọ̀.
6: Ta ló lè kọwọ́ bọ̀ náà kí náà má jó.
5: Kò sí o.
6: Èmi ò gbàjẹ́ lọ́wọ́.
5: Àìdí
6: ni
5: tí
7: orúkọ mi ni Esther Munyin Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá ọtọ́rítì. Èyí ni àkọ́kọ́ tí màá kọ́kọ́ rí wọn.
6: Èmi gan ò rí yín rí.
7: Bẹ́ẹ̀ ni sà, mi ò rí yín rí sà. omo yin lori afefe ni mi mo dupe lowo olorun ipe yin to nse ogun orisirisi ninu aye mi mo gbe olorun alaye ga ni o mo dupe lowo olorun alaye nitori pe emi ti mo duro mo je eni to je pe mi ko si eni to nse anu fun mi be ni sugbon nipase adura ori afefe baba mo ri anu gba ikeji emi ti mo duro yi mi fun ara mi ki nse ohun kan rere ohun ayo kokon ri bo mo dupe lowo olorun fun olorun ala ni emi ni ati bi jeta ti mo ti gbo tori ko si mo ma n gbo program yin ni araro beti ni ijeta ati ana yen mi raye wa sugbon bi mo se sumoju okan mi o bale moju leni emi yen sa so pe ki n lo mi ti e pipi emi ti e se ni ti mi rogan bi mo se so foko mi ko so mo to mo so foko mi pe ko jo ohun gan lo bi se mo ni ko jo ko gbe mi de odo baba authority ko gbe mi de ibi tori mi mo be awon lo gbe mi wa bi laaro e mo de dupa lawo olorun o ni eri kan ti mo fe je eri yen ni pe ni omo omo mi kan wa ni UK o ti lo o ti bimo o sohun o wa fe se wedding ni osu yi ni on 30 osu so iya iyawo yen o sabe si ni lara pe dodon ni kan wa se nkan won ti se won ti woso tan ti se court wedding kan to lo pe kan wa san kan ri omo yen o de ti ni iwe igbelu nkan yen wa o wa o ni gbogbo idile lara gan to je pe an saso tun saso mu wa ni o mo wa ni mo wa pe omo yen mo ni se oni igbagbo mo ni baba kan wa o mo ni baba authority ni mo ni mi mo won ri o mo ni be tori afefe ni mo ni mommy mi iya mi mo ni o n gbo o mo la awon aunty mi gbo mo ni gbogbo wa lo n gbo mo ni so igba to wa ya asam ti baba n fun wa lara aro yen na mo send e si mo wa dupe lowo olorun baba authority omo yi wa pe lana pe ati iwe to hun ati tiyawo pe won ti fun
6: ah ati de and now what sibiki n pase
0: stretch your hand this way as I authorize
6: mama ilo mo se kan re
0: she said she had never done anything as celebration
6: to ti join wa
0: but since she joined us
6: o bere si se kan
0: she started to do it
6: mo fi ma jemu yen gbadura
0: that same covenant I used to pray for you
6: and mi meta hello ma se rere
0: amen amen amen
6: Jesus Oluwa gbogbo ikolo rere re anu da pada anu da pada oni ni de ma bo lori oke o sin kan mi leyin ori oke le gbogbo ite gbagbo ati gbo kere oni nira ni yo majemu kan toni ki pinle ni lale ni west day you anu ni